0: ọmọ tí a lẹ́ta. Ibi tí a bá dé Ọlọ́run ní àdúrà ti gbà. Jésù Olúwa. Ẹ jẹ́ gbọ́ ìrí ká tó wọ ní ìsìn agbára lọ.
1: Gbà dádì ní àwọn tó bá ń wojú Ọlọ́run fún ọmọ kí wọ́n jáde. Sọjọ́ kejì wọn ní kára èso wa. Gbọ̀ngbà tó máa di November time yẹn, mo rò pé bóyá mo sick ni. Gbà tó máa di December time yẹn, mo kàn rí pé period mi stop. Gbà tó máa fi ṣe test, mo rí pé Ọlọ́run ti gba ògo. So tí mo retí Ọlọ́run fàánú ṣe fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá lábẹ́ àwọn tó gbé Ọlọ́run ga.
2: Ìgbà wo lẹ ti ń wọ ọmọ?
1: A ti tó 14 years.
3: Jésù Kristo kábíyèsí olódùmarè 14 years.
0: Ẹ̀rí rè é, màmá tá a bá ní káwọ́ yẹ kí gbogbo ọkùnrin ti wà ní ṣọ́ọ̀ṣì báyìí. Nítorí sẹ́fíìsì àárọ̀ ìbọn tí kéde fún ẹ, ó ti tó ọjọ́ mẹ́ta báyìí. Pípẹ́ ẹ̀sọ́ ayọ̀wọ́ gbọ́dọ̀ rẹ̀ dànù lójú wa. Àárọ̀ iná ní kí fún gbogbo ènìyàn ní àpù kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Àdúrà àárọ̀ yìí á lé o fún àwọn abiyamọ tó ń tọ́. Ìwọ ọ̀dọ́ yìí má jòkòó sílé, ìsìn tààrọ̀ yìí ni ìsìn májẹ̀mú. Gbogbo àwọn bàbá bàbá ni màmá àánú ẹ̀tìlẹ́ni. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Bá a ṣe ń pàdé ní dálẹ́mọ náà là ń pàdé ní ìfọ̀ yóò dára fún wa o. Lónìí gbogbo ènìyàn máa fi ọrin ránṣẹ́. Àfẹ́ ọmọ Ọlọ́run tó lè fi 2000 1000 500 ránṣẹ́. Bọ́lọ́run bá ṣe kọ sí ọ ni kò ṣe fi ránṣẹ́. Ìbá kéré ìbá pẹ̀ wọ́n ṣàrí wípé ó dá sí. Iyekíye ló lè fi ránṣẹ́ o. Ẹ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o. Lónìí ọjọ́ ìsinmi lórúkọ Jésù òní wọ owó tì. Orísun owó rẹ ò ní gbẹ o. A ní táwọ́ náà o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 1110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ.
5: La la la la la gelo FM jagaba gogo retio ma

0: Oṣù Kẹfà ọdún 2026 21 of June ọjọ́ Sunday. Ẹjá yin Olúwa gẹ́gẹ́ bí ṣe wa ni. Òní jẹ́ ọjọ́ ológo, ọjọ́ tó kún fún agbára Ọlọ́run. Ní gavaru ẹ̀bẹ́ dẹ̀ ní àdá haza. Ọlọ́run kìkì àṣẹ, Ọlọ́run kìkì agbára. Ẹjá yin torí ipò dáa sí wa. Ẹjá fi ẹ̀mí ìmoore hàn. Ẹjá kan sára sí. Ẹjá gbéga o. Ẹjá yin gan. Ọlọ́run kìkì àṣẹ. Bezubia daya kedele ni abakede berua bahada. Ẹjá sọ pé ṣeun sá. Wòbí bí àánú bá ń sọ̀rọ̀, bí agbára bá ń fọ̀, ẹ̀sà bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Àfẹ́ kí aleluya méje sí ọba àwọn ọba. Àfẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí awímáyẹ̀wò. Àfẹ́ yìn torí ipò dáa gan. Àfẹ́ sọ pé ṣeun, àfẹ́ kan sára. Aleluya méje ni o. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ó dáa sí yín. Vegononia abẹ́nìnù ọzọ́bàdàvẹ̀ káàdàlíàmáà. Bàbá jàjọ̀kè aleluya méje 1-2 go.
1: Aleluya aleluya aleluya aleluya aleluya aleluya.

0: mẹ́rin bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ bíbélì ti sọ ẹ̀sà ṣùgbọ́n ẹnikẹ́ni ò gbọ́ nípa orúkọ wọn àgbọ́ ìtàn wọn torí bí ẹ ò bá gbàgbọ́ nínú jésù bí ẹ bá rí jésù bí ọmọ ìyá tí ẹ rí bí olúwa ó gbà mí gbọ́ ò ní jésù nìyẹn o àwọn kan wà wọ́n mọ̀ pé lóòótọ́ a pe jésù lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe olúwa ẹ̀sà wo bí jésù sọ wípé bí ẹ ò bá gbà mí gbọ́ ẹ ò lè jèrè nínú iṣẹ́ mi bẹ́ẹ̀ ni sà ó nítorí pé ọmọ ń bẹ nínú bàbá bàbá sì ń gbé nínú ọmọ bẹ́ẹ̀ ni ó ní kò sẹ́nikẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá láì ṣe nípasẹ̀ ọmọ ìdí nìyẹn ni màá fi bì ọ́ wo bí àkọ́bí ni ọ́ ohun àkọ́kọ́ tó nílò ni kò gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tó bá wọ́ látọ̀dọ̀ rẹ ohun tó pọ̀ ló wọ́ wo bí tó bá wọ́ o lè sọ pé gbogbo àwọn tí wọ́n gba jésù iná bó ni ayé wọn ọ̀gá jẹ́ ń sọ fún ọ ohun àkọ́kọ́ nínú méje nìyẹn ó ṣeéṣe kéèyàn gba jésù ẹ̀sà kí nǹkan sì wọ́ fún ní àwọn ibìkan ṣùgbọ́n bó o bá gba jésù àkọ́kọ́ ni wípé ní ìjọ ìkẹyìn wàá bá jésù jọba gẹ́gẹ́ bí àkọ́bí ìwọ náà wàá gba ògo rẹ wàá rí ògo rẹ lò ní paradise ìyẹn ni àkọ́kọ́ ó dẹ̀ jẹun tó ṣe ebíye nínú gbogbo tí ẹ̀dá lè wá ní ayé yìí màá wá mọ́ sọ mẹ́fà tó kù màá mọ́ gbàdúà pẹ̀lú ẹ̀ nínú ìsìn láàárọ̀ yìí ẹ já gbàdúà kan yìí kí n tó fi yín lẹ̀ láàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ pe orúkọ jésù ẹ pe ẹ̀mí mẹ́mọ́ ojú ọ̀nà ṣe dànù tí àwọn àkọ́bí a mọ́ rìn nílé bàbá mi olúwa ẹ ṣẹ́rí mi padà ẹ mú mi kúrò lójú ọ̀nà náà ojú ọ̀nà ṣe dànù tí àwọn àkọ́bí a mọ́ rìn nínú ilé bàbá mi ẹ mú mi kúrò lójú ọ̀nà náà ojú ọ̀nà ṣe dànù ojú ọ̀nà ìjákulẹ̀ tí àwọn àkọ́bí ilé wa mọ́ rìn ẹ mú mi kúrò ẹ mú mi jáde lójú ọ̀nà náà ẹ mú mi kúrò ẹ mú mi jáde lójú oyè àdúrà
1: orúkọ jẹ
0: ayédáná gàbáyà
1: ẹmí mímọ
0: ojú ọ̀nà ṣe dànù
1: ojú ọ̀nà ṣe dànù
0: ẹgbẹ́ ru ẹgbà dáyà
1: lẹ́gẹ̀dẹ̀
0: yẹ́gẹ̀dá
1: olúwo
0: olúwo lójú ọ̀nà
1: náà
0: olúwo lójú ọ̀nà náà olúwo lójú ọ̀nà náà olúwo lójú ọ̀nà náà ẹ̀dá bàrúbà lálẹ́ ọ̀yàdá dáyà ẹ̀gàdá
1: olúwo ẹ̀mú mi
0: kúrò
1: níbẹ̀
0: ojú ọ̀nà ṣe
1: dànù
0: ojú ọ̀nà ṣe dànù jésù olúwa wá
1: amen
0: ẹ̀sà nígbà tí èèyàn bá gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹlẹ́ẹ̀kejì

0: yẹ torí ẹ ni ma fi sọ fún ọ pé o lè gba ògo rẹ bó ṣe ń ṣe ìbí àkọ́bí o gbọ́dọ̀ jẹ́ aládùá ẹ lọ wádìí àwọn àkọ́bí nínú bíbélì àdúà ni wọ́n fi gbà padà àkọ́bí ni samson ó ṣe ni láàánú alágbára ni samson lóòótọ́ ṣùgbọ́n kò sí àkọsílẹ̀ níbi tí samson ti gbàdúà rí téèyàn bá lágbára tí ò bá lè gbàdúà èmi mo sọ bẹ́ẹ̀ ẹ sọ pé wòlíì tèmítọ́pẹ́ jẹ́ jésù ló sọ bẹ́ẹ̀ ó kù díẹ̀ kò ní pẹ́ tí wọ́n máa mú téèyàn bá ní ọ̀rọ̀ tí ò bá lè gbàdúà ẹ sọ fún pé tí ọ̀rọ̀ yẹn ò bá tán lójú ayé ẹ̀ nígbà tó bá lọ àgbo tó kólẹ̀ kò ní pẹ́ tí afẹ́fẹ́ yóò fi fẹ̀ lọ ẹ kíyèsí sà ẹni tó bí ọmọ tí ò bá lè gbàdúà lójú ẹ̀ sà agbára òkùnkùn ṣe tán láti sọ ayé àwọn ọmọ yẹn dìdàkudà ó ní mo ṣe bí ọ àkọ́bí tó ń gbọ́ mi jẹ́ àjọ péjọ láàárọ̀ yìí kájọ gbàdúà wo bí wàá rí pé ìwọ náà ó gba ògo rẹ padà ọjọ́ àkọ́kọ́ tí samson gbàdúà lọ́jọ́ tó wà nù wàhálà ni nígbà tí wọ́n ti di ọwọ́ rẹ̀ tí wọ́n ti di ẹsẹ̀ rẹ̀ ọjọ́ àkọ́kọ́ nìyẹn ló mọ̀ pé òun máa gbàdúà àdúà ẹyọ kan tó dẹ̀ fi ṣẹ́gun àwọn tí ò ṣẹ́gun wọn rí bíbélì sọ pé àwọn tó pa lẹ́yìn ikú ẹ̀ ó pọ̀ ju àwọn tó pa nígbà ayé ẹ̀ lọ ẹ̀kan tó gbàdúà náà nìyẹn o ẹ kíyèsí sà àkọ́bí arogun tí àkọ́bí a máa jà nìyẹn àwọn àkọ́bí wọn ìfẹ́ gbàdúà ẹ lọ wádìí dáadáa wọn a máa yọ̀lẹ nínú àdúà pàápàá jùlọ àwọn tí wọ́n lérò pé àwọn ológun olúwa ló rán mi ẹ̀yin abiyamọ ẹ ṣe dìde láàárọ̀ yìí ẹ jẹ́ àjọ gbàdúà ó mà máa ní agbára ní chọ́ọ̀chì wa ní abẹ́kúta ní àárọ̀ yìí ní chọ́ọ̀chì wa ní ìbàdàn ní ìwòrò ní àárọ̀ yìí ní chọ́ọ̀chì wa ní apẹtẹ ní àárọ̀ yìí ó mà máa ní agbára kàbẹ̀rúmíà adẹ́yẹ́kù ẹ̀dẹ́yẹ̀nẹ̀ ẹ̀mẹ́kábà yá kẹ́dúàdà yá gẹ̀dẹ́lìà ẹ̀sà ẹja múra kádìjọ gbàdúà ní àárọ̀ yìí mo bí ọ́ tó bá máa darapọ̀ wá kándù funfun ẹyọ kan jẹ́ àjọ fi gbàdúà ẹ̀yin abiyamọ ẹ kọ orúkọ àkọ́bí yẹn ẹ lè fi píìnì àbí ẹnu báírò ẹ lè fi kọ́ sí ara kándù funfun yẹn orúkọ àkọ́bí ni o mi ò ní òkọ orúkọ gbogbo àwọn ọmọ rẹ orúkọ àkọ́bí nìkan ní ara kándù yẹn olúwa ló rán mi o àárọ̀ ìkún fún agbára mo ti wà ní abẹ́kúta báyìí so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá darapọ̀ ní àárọ̀ yìí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi tí ẹ bá ti dé ṣàpọ́n ẹ béèrè pé post office tó wà ń bẹ̀ ẹ wọnú hall yẹn ẹ ti rí ogunlọ́gbọ̀n èrò ìyẹn ní àárọ̀ yìí ó máa ní agbá tètè dẹ́sẹ̀ kó o lè ráàyè jókòó olúwa ló rán mi o rán mi ní tó ní agbára mi ò ní sọ ju báyẹn lọ ẹ sà màá mọ̀ sọ fún yín pé àánú sì ń sọ̀rọ̀ sí agbára ọlọ́run sì ń dáhùn síbẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ àjọ péjọ ní ìwòrò ní kété tí n bá ti ṣe tán ní abẹ́kúta wo bí torí mi ò ní orí ọ̀fẹ́ láti darapọ̀ ní chọ́ọ̀chì wa ní ìwòrò ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ní àárọ̀ ìsà wo bí mo fẹ́ gbàdúà pẹ̀lú yín pẹ̀lú kándù funfun ìwọ ṣáà rí pé ìwọ náà darapọ̀ ẹ̀sà ẹ̀yin tí mi ò ráàyè dá lóhùn ní ọjọ́ Thursday ní Ìbàdàn ní ọjọ́ Sunday so Sunday eléyìí màá gbàdúà pẹ̀lú ẹ màá dẹ̀ ṣe kánsẹ́lì ráńpẹ́ so ìwọ tó bá ní orí ọ̀fẹ́ ìwọ náà wá o fẹ́ kí a jọ gbàdúà papọ̀ darapọ̀ ní chọ́ọ̀chì wa ní ìwòrò ẹ̀yin tẹ́ darapọ̀ ní Ìbàdàn gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ bá ti dórí bíríjì ìwòrò ẹ kọjú bí ìgbà tẹ́ ń lọ́jọ́ ẹ bèrè iléepo popular filling station ẹgbẹ́ iléepo yẹn stíìtì tó wọlé báyìí ẹ bèrè nínú stíìtì yẹn pé chọ́ọ̀chì ọlọ́run kankan lẹ̀ ń lọ wọn á nawó ẹ̀sì ẹ ẹ̀sà ní àárọ̀ yìí ní chọ́ọ̀chì wa ní abẹ́kúta aago mẹ́fà sí aago mẹ́sàn-án ní chọ́ọ̀chì wa ní ìwòrò ní Ìbàdàn aago mẹ́sàn-án sí aago méjìlá ẹ̀yin tẹ́ ẹ wà ní apẹtẹ nílùú Ìbàdàn aago mẹ́wàá sí aago méjìlá ó kún fún agbára so gbogbo ohun tájọ máa ṣe láàárọ̀ ènìyàn ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ń sọ pé àkọ́bí fẹ́ gba ògo wọn padà kò jù bẹ́ẹ̀ lọ mú nọ́mbà yìí máa fi béèrè fún ìjúwe wòlíì ẹ júwe bí màá ti dé church àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ darapọ̀ lórí WhatsApp prayer group ẹ mú nọ́mbà yẹn ẹ send message ibi tí mo ti ń gbàdúà fún àwọn èèyàn lójoojúmọ́ nìyẹn 090 25 20 27 24 090 25, 20, 27, 24. Thank you. God bless you.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: baba mi baba re lo ba lapadupe bo ba pa o ope na la tun ja bo ba ji o wa layi ope na la tun da baba mi yen ki wa so ba ika ki sa panirun alaanu ni gbogbo eyin to saanu fun juwo si pe mo dupe temi gbogbo eyin omo olodun te dupe ada ope pada fun o se o o je wa ni nkan kan awa la je oni gbogbo nkan enu konkonu la bi so ko se adupe dupe adupe pe okun lowo re olohun eyin ayan fe nkan kunle eyin na ewo e kan mo wo pe kin lo de ti mi omo jo pe lo jesu imo da ijo wo lo dan wo ijo wo lo gba gbogbo eyin te gba jesu ninu ose yi gbogbo eyin ta nko ni eko iribo mi iwo na wo nta nso ina ojo to ba dodo jesu ni yipada wa lo bere laaro yi nisin emi mimo ni ki nsure fun gbogbo awon eyan o ni emu handkerchief le anki re to ni mantu to ni yen yen n ta n pe ni mantu na handkerchief to ni e tele o ni eda kan bori e je ogede wewe mefa wo li sure fun won ara yo bere si de won gbogbo ti won wa awa pelu gbefe e wo ti ya isoda le nisin bo ni se ni mo dupe gbogbo gba tin ba joko ti mo ranti ise o ni ran mi leti ise iyanu mi atijo okan mi a si bale e pe mama iwole ko na wa so
1: tai wo loruko mi ogo ma so mo ti wa igba ti mo wa last emi nikan ni igbo loni awa meta ni
2: le wa loni
1: 28 yes ti mo se gbe yawo mo se gbe 57 ni mo bi mo
2: imi ton re o se e bi mari
1: rara ijo ti mo wa le so pe ka da ko dele pe en ti o ba bi mari rara eyin be en ni mo wa mo si da ko dele o su yen na mo si loyun
2: kini eji yin bayi
1: mo ti wo bi 58 bayi
2: se first born ni
1: first born mi na ni
2: ile gbe wa yi ki lo ko
1: be awon meji glory glory
2: se beji le bi ni
1: be ni
0: no se beji le bi ni a se beji ni won bi oba to nse nti enikan o le se sa e lo mura laaro yi e mu mantu yin lowo iyen ni pe handkerchief white meji e mu ogede wewewe mefa e mu dani ma so nta fi se loni isin meji ni ni agbare ni to ni aye atorun enikan ni bi bawo awon modun meta la 13 to 30 awon ni okoko wole sinu isin akoko so ni ago meje igba ti o ba fi di 9 iyan o wale lẹ́yìn ìgbà náà làwọn 31 títí lọ sókè àwọn àgbàlagbà títí wọ láti 31 àwọn náà wọlé látago mẹ́sàn-án ìyẹn náà mọ̀ parí sí bí ọwọ́ ago mọ́kànlá àbọ̀ sí 12 ní agbára ẹni tó láyé àtọ̀run wọ́n jókòó lé áńgẹ́lì rẹ tó ń kọjá lọ lónìí ọlọ́run Elijah ní sọ fún ọ pé òun fẹ́ fi iná bẹ ayé rẹ wù ẹwù tí ìyá ìsọ̀kè sọ̀rọ̀ tán ọ̀dà ẹja ṣe báyìí
2: ọbọ ṣe ẹyin lẹ tẹle wọn wa.
3: Àbúrò ọkọ wọn ni mo jẹ.
2: Àbúrò ọkọ mama yi.
3: Bẹ́ẹ̀.
2: Ṣé n tí wọ́n ń sọ ìṣòótọ́?
3: Bẹ́ẹ̀ ni sà.
2: Wọn ò bí ọmọ rí.
3: Wọn à bí ọmọ rí rí rí.
2: Kí ló wá dé tẹ ẹ pẹ́ báyìí?
1: Ọ̀yọ̀ ọ̀kan kéré.
2: Ẹ ní sùúrù o, ìkan ṣe kí ni.
1: Ọ̀kan kéré ọ wà nínú látà kò gbòdo àdá.
2: Wọ́n gbé sínú.
1: Inú ọ gbẹ́tọ̀.
2: Ṣé ẹ bí ni àbí wọ́n sọ operation?
1: CS ni.
2: Ṣí wọ́n ṣe CS ni. Wọ́n wá gbélé sínú incubator.
1: Wọ́n gbé sínú incubator. Bẹ̀tẹ́lẹ̀.
2: Ẹ.
4: Wọ́n wọ̀ bí máa rí.
5: Ẹ ni wọ́n wọ̀ bí máa rí.
2: Ó dàbẹ́ mọ màmá torí àwọn tí wọ́n máa ń ṣe ṣèǹgé tí ọpọlọ wọn ilé.
4: Ọ̀túnlá lọ́gbọ̀n máa sọ.
2: Kí lẹ wí?
6: Òbí máa rí ajọ́ ń ṣiṣẹ́ ni.
2: Níbo lẹ ti ń ṣiṣẹ́?
6: Gbowó University Hospital.
2: Lẹ ti jọ ń ṣiṣẹ́?
6: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ bá ń gbójú àwọn ọmọ yẹn ṣe ẹ kọjú báyìí mọ́mọ́. Email rẹ tó rí ẹ wá dúró màmá ṣe ẹ máa ṣe menstruation.
1: Ẹ ṣe mọ́.
2: Ẹ ṣe mọ́.
1: Ṣùgbọ́n mo àtọ̀ ọlọ́run dé menstruation yẹn wá.
2: Ọ wá padà.
1: Mo fẹ́ sọ fún níwájú ọlọ́run àti èèyàn.
2: Mọ̀mọ́ ta lẹ́yìn.
7: Bàbá mi ni wọ́n ń gbé.
2: Ẹgbẹ́.
7: Ẹgbẹ́ ilé bàbá mi ni wọ́n ń gbé. Màmá mi gan ni wọ́n bá ń gbá àwọn ọmọ yẹn. Wọ́n bímọ rí.
2: N ò bímọ rí.
7: Bímọ rí.
2: Ẹ w wa pe 57 lodun ibayi e ti bo 58 ibayi ki le popo
8: gloria
2: gloria glory and gloria anu nla atanu fun
8: anu lo gbe mi debi ejo bi agutan lo so mi domo gbogbo aye ko fi bori mi o ibi mo de ise re eyo je gbogbo re belomiran torori won elebe
2: eje won bi so lo nwa bi
8: olodun be bi
2: emi lo mo gbo wole yin
8: lara wi mi o wa yin
2: ijo e wa mi
8: wa yin o ijo ti mo nbo bi mo se wole bayi o ku ola bayi ni mo wa ijo ti mo wa mo si nbo ta bayi mo si wole mo ni oluwa la ile omo mi koja ko si nkan ti won so fun pe ile omo mi yi o se tan mo ni ko luwa la koja mo sun jade oluwa si la koja ri yin ti e mo kan won yin loke ni ti e ri yin
2: eh ri mi to tan gbogbo iwo to ni dandan ko sam wo ba mi wa ba mi oloje so fun yin pe nigba to ba de emi ko mo nsise mo e je pe menikan ma wa woli mo
0: right woli ko ni mo se yanu igbagbo re ni bebi mi ba dide eyin kan be te ti kasa pe ko mo lo church eh ko si nto fe fi pon awon nkan kan be ti o le sele nu le bibeli ni lori oke si oni oni ibe ni itusile yo wa ara ni jacob yo si gba ini won upon the mount zion there shall be deliverance and holiness and the house of jacob will possess their possession ara ni jacob yo gba ini won se iya olenu o ko si nto ba wo lukuluku lo le wi fun o

0: ọmọ ọdún tó dé yẹn ise o se se ọmọ le bimọ bi a se nso dola o wa si Jesus city ni o wa gbadua ni o na dide ni bibeli so o ni la la awon asiwere da olukuluku won laamu ninu we oni wasu 10:15 o ni won omo beyan se mo jade lo sinu ilu so wa re n ba dake pa soju kan diduo pa si oju kan yo si lekun fun dogun aye awon kan ti n dogun to wi pe won duo pa soju kan idogun yo si lekun fun jera ijera yo si lekun fun iku ojiji so to ba ti dake to ni tin se o pe se nkan kan le lawon pastor won to mi fun oni won ta gini kan ni oju kan la o mo wa oju kan lo n to won mo wa insin ni o wa mi wa church ni insin awon ti an wa ni insin mo n bere lo won o le re nikan to we mi wa church jesu ni won wa wa o ni e mo ko ipejo po ara yin le gege bi asa awon elomi mi e se woli ti mo so bi o ya mo bo lodo mi je rina fun o ni lo ki rina kankan fun o jesu ti da o mo o lo ni se iyanu re lowo engineer eje ya yo pa yo ekin to mo lo a n pe eleri lati wa confirm gbogbo nkan yen lati wo rodu laaro e wo moto gbagi elebe so kale ni wema e biri church olorun ojiji ni bi garage ninjo olori ka mo bawo eyan kan jiyan mo bibeli ni tenike ni ba nbe fun eyan jija e so fun won pa wa o ni wasabe ah ni wasabe eni kan ni won to mi fun o ni o won to mi jesus o si to mi wa bi kan joko si jare elo won to mi elo won to mi oh inu mi dun mo layo e wa mo nkan jesus ni o se dajo gbogbo awo oluso agutan baba eyin ko le se dajo mi woli iwo ko lo se dajo mi emi na ko ni se dajo re jesus lo ni dajo olukuluku ise olukuluku yo mo to leyin mo me pa yo ro yin
1: lojo gbogbo iro eyan re olugbala
2: aye ni eto
1: lojo gbogbo iro eyan re olugbala o
2: aye ni eto
3: sọ́dọ̀ ọlọ́run kéńkélé ẹnáwó yín bẹ̀ ṣe jókò yẹn ọlọ́run tó yọ̀ǹda gloria ti gloria fún ìyá 58 ìmí tó lè léyìí o mọ̀ sọ́lẹ̀ kan náà kó ṣe tiẹ̀ náà màmá yìí ọlọ́run yóò wu àwọn ọmọ yìí ọlọ́run kó wu àwọn ọmọ yìí gloria and glory you will grow in grace your life shall be a glory se nu yin dun bayi
4: inu mi dun
3: bi nkan kan
4: ara problem le mi atoko mi
3: o si problem
4: bi ona kan kan
3: e fun mi five o gba awon ti an jabiro yin o ti lo le oko won o ti bitan
5: praise the lord emi nke ti mo jabiro oko won mọ̀kàn fẹ́ràn wá bàbá wà nù sòrò ká mọ̀mú pẹ̀lú ẹ̀rín
3: mọ̀mú pẹ̀lú
5: ẹ̀rín mọ̀mọ́ yìí always ẹ̀rín ní ọmọ rìn àwọn wọn sì mí lọlé ọkọ àwọn wọn tún mọ bá mi tọ́jú àwọn ọmọ mi hospital wọn ti ṣiṣẹ́ torí bá fọ́ wọn àwọn wọn yọ lẹ́yìn mi pé máa ṣe eré tìǹtì wọn ti gbà wọn ti tọ́jú wọn ti yọ káàdì ẹ̀ wọn ti sọ gbogbo wa pátá jẹ́ àbúrò ọkọ wọn ẹ dákun torí ọlọ́run wa ká gbogbo ọmọ tó sì wà church kéékèèké gbẹnira bisikíìtì fọkàn ìwọ gbogbo wọn wọn mọkàn wọn mọkì wọn wọn wàá gbélé ọsùn tó tún wá sí ṣiṣẹ ibi ilé tẹ ti ń tọjú ọmọ gbogbo ọmọ ni ọmọ pàtó gba wọn mọ.
3: àwọn ò sì tí ì bí.
5: wọn sì bí lọjọ tí wọn bímọ nígbà tó yẹ pé ayé fẹ
3: parẹ ni oore o wọn lèmi ọwọ ẹyìn wà màmá yìí mo ti rí àmì lára rẹ inú wọn máa ń dùn tóòtọ ni abẹbẹ bíṣì. kájí ẹ fílẹ̀.
4: ó lọ́n bá mi tọ́jú àwọn ilé.
3: wọ́n ní njẹ́ àwọn ò fílẹ̀ bẹ́ẹ̀ èmi mo bí wọ́n pé sí afẹ́ bíṣì wọ́n ní ẹjẹ́ ń fílẹ̀ bẹ́ẹ̀ ẹ rí owó. owó tẹ́bi ṣayé owó tẹ́bi tọ́jú àwọn ọmọ yìí tẹ́bi ṣègbéyàwó wọn ọlọ́run yọ̀ǹdẹ́ ọlọ́run ti wò yín pọ̀ in Jesus name.
0: nice gbogbo àwọn ọmọ ẹ ní ó yè ẹ jẹ́ ń pe sista yìí náà ẹ bá ń pè wọ́n wọlé.
6: bàbá mi mo mà ní èmi náà ní ẹ̀rí o èmi náà ní ẹ̀rí o èmi náà ní ẹ̀rí ọmọ yín ni o omo yin ni o yesa lati Akure ni sa lati pe omo yin omolola ni sa mo ni eri leyi o emi le di ta pari program ni Monday se ni pe ko ju tu awa sa 30 minutes emi na join yin online o baba mi o ba se pari program yen ton bayi mo ma ra oja ni mo ma ra oja won ma koja pa ko so ma koja fun mi en drinks ni mo nta wa koja fun mi ati sai dawo pada o wa ti wa poju ha ojo mi wa ki n fi be rowo pada o awa ma so gbesi kon si gbesi ma fowo ile ma fi sanwo ile yi ha baba mi mi na ni eri o mi na ni eri o ba se pari program ba te ni ka ma sukun si olorun bi pa laanu ni olorun ko si ko tolorun o le se emi na sukun o emi na sukun lori online ni o mo ti wo program yen na le ni o baba mi o emi na sukun e ku ti mo ma sun ba se pari ori ofe bayi iyan oko mi so pe ki lo se mi tori inu mi odukun le laaro yi bi mo tete joko gan mi je wa si shop leni oko mi wa pe ki lo se mi ki lo se mi mi te da won lohun ta ton ma wa ba mi ni shop won ni ki lo se mi oko mi se send 1.5 si mi ni 1.5 ti won send si mi baba mi o mi o reyan fun mi lowo be yen ri won ni won ya mi o won ni won fun mi patapata ni mi o reyan fun mi lowo be yen ri o baba mi o baba mi inu mi du o e se gan o adupe o ipe yin gaju o e se o baba mi e se o an gbadun yin ninu Tolorun fun yin o baba mi e se o e ba n gbe ope mi o e ra mi gbe ri mi na ni eri o mi ni eri ri mi ni ri emi na tin gbadun kolorun je kin eri baba mi mo ni eri le ni o mo ni eri o e se o baba mi e se o
7: baba mi emi na ti leri o emi na ti leri omo emi ni da mi lola omo join lori afefe lati Osun State mi na ti leri baba mi o mo dupe lowo labe pe yin o mo dupe ko mo ra mo gba labe pe yin o sele bayi wipe oko mi tin le fisa fun ni fisa o ti se fisa to emeta eleketa yi na wa sese wa fun olorun ba mi se were olorun ba mi se olorun ba mi gbo gbo bukata die baba mi mo dupe pe yin pe mi o ipe yin pe mi jo ipe comfort life o pe mi o pe idile mi mo dupe o to tun wa don tan ma ba mi o tun wa lawon igbinija kokan mo si ni pepe nu ile baba mi si ni to ba ti ru aloju ka ma bo si di pepe wa ka ma bere ko ba bo si di pepe baba mi mo si bere olorun si se olorun se fun mi gugu igbinija na oluwa ti ba mi mu oluwa ti ba mi mu kuro o ti bere se laye atalafia baba mi mo dupe pe yin pe mi o eni fomo sise iranse o eni faya sise iranse ise iranse yi o ni doku oruko jesu e se baba mi o e se mo dupe o
8: eyin jesu yo eyin jesu yo eyin jesu yo
9: elesa baba mi kalesa akusa ise ni oruko mi ni ibitoye ti nle ibolu ati fe mo je kona amo ojo eni wema mo fe se testimony mi ni ti 2021 ni mo join ijoyin mo ma wa mo ma lo mo wa lara awon ko ara awon to ma wa gba ororo ati holy communion nigba e bo ni 2023 mo pada stay pe church church te le ma wa ni tori ogun todo mi ko gbebo Yoruba Alegun mi gbọ́ ní 2023 mo continue mo wá dáadáa mo wá dáadáa ní 2024 mo ṣe ìbọ́ mi torí ọmọ ilé onígbàgbọ́ ni mi bọ̀ mi fi bẹ́ẹ̀ mọ kankan nípa ìdìbọ́ mi dáadáa chọ́ọ̀chì náà rẹ̀ ti wá sí fún wa pé ká ṣe ìbọ́ mi mo ṣe ìbọ́ mi sísá mi pé ká jọ lọ ṣe ìbọ́ mi lọ́jọ́ kan náà same day aṣáàjọṣe ní 2024 náà ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fara mi iná ọjà gbági February mo ṣe ìbọ́ mi February 4 2024 mo ṣe ìbọ́ mi mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní February 23 ní 2024 nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ is just 10 bundles mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ now I thank God I give glory to God torí ní church mama mi bàtọ́ bá máa ń pe ọrẹ ìtìjọ ọlọ́run ṣe minimum owó tí mo máa ń dá is just 200 naira from then ọjọ́ ẹ mama mi pè wá pé ká gbìyànjú ká tí aka ká dá 500 naira nígbà yẹn mo ṣáà dá 500 naira ó ní ká bèrè fún nǹkan tá a bá fẹ́ and I tell God I want to be controlling millions láti gba ẹ̀bá mo ti ń control millions ilẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí tó ṣe fún mi tó mú mi lọ sí china láyé àtàlàfíà tó dẹ̀ mú mi padà wálé ẹ̀yà àtàlàfíà ẹ̀rí mi ni o ọba mi mo ti fẹ́ dúpẹ́ fún ẹ̀kọ́ tẹ máa kọ́ wa fún ká máa mú kọ mọ́ nǹkan ọba mi ẹ ṣe o ẹ ń pẹ fún wa ẹ dàgbà wọlé o ẹni di wòlíì o ti ní tẹ́lẹ̀ kò ní mọ́ kò ní jẹ́ tí yín o ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ọlọ́run máa wà pẹ̀lú yín o àlọ́yìn àti àbọ̀yìn ọlọ́run máa pamọ́ ẹ ṣe gan really appreciate o God bless you sir thank you sir.
0: Nice! Ohun tí Jésù lè sọ ayé èèyàn dà nìyẹn. Wọ́n bí brother yẹn sílé onígbàgbọ́ bọ òye ìgbàgbọ́ òye wọn. Mo láwọn kan tí wọ́n mọ̀ fọ́nu pé onígbàgbọ́ ni mí láti ilẹ̀ wo James yọ lẹ́nu pé wọ́n bí ọ sílé onígbàgbọ́ kò sọ ọ́dọ̀ onígbàgbọ́. Paul jókòó kìrìsìtẹ́nì kò sọ ọ́dọ̀ onígbàgbọ́. Pé ọ̀ ń gbà yanu lójoojúmọ́ kò sọ ọ́dọ̀ onígbàgbọ́. Ètò tó wá jẹ́ pàpàǹbarì rẹ̀. Kọ́ jẹ́ pé pastor ní dádì ẹ tàbí kọ́ ọmọ kọ́ ọjẹ́ ọ̀rẹ́ ìránṣẹ́ ọlọ́run ńlá kò sọ ọ́dọ̀ onígbàgbọ́. Ọjọ́ tí ènìyàn bá jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà ọjọ́ yẹn ló ń tàn tó dọ̀ onígbàgbọ́. Ṣé n tún wá fi kún ìjọ jẹ́ mọ̀ pé èèyàn ti lè ṣèrì bọmi gan rí kọ́mọ́jọ onígbàgbọ́. Wọ́n ń pè ọ́ ló kọ christian ìwé mi ní ìsìn ismail amonje n ò bẹ́ mi sílé onígbàgbọ́ olómọjẹ mọ mo mọ ń ná ní ìgbàlà yẹn gan torí pé orí ọfẹ mo rí gbàsà dádì pé wọn bí yín lé onígbàgbọ́ ẹ mọ́ fi yẹn fọnù mọ́ fi gbé wa mọ́ra kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà ọjọ́ téèyàn bá dá jésù olúwa mọ̀ gbogbo nǹkan wọ̀nyí sì rèé ìgbọ́ bá dénú chọ́ọ̀chì wọn láyé ọ yékéyéké ẹ múra láàárọ̀ yìí ìsìn tòní ó tiẹ̀ wà prophetic ẹ̀mí olúwa ní ká mú handkerchief méjì àti ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa bójẹ kéékèèké mẹ́fà yẹn o lè mí ọba yín gbàdúrà sí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ìka ọlọ́run ni láti ìwòròdì ẹ̀wọ̀ mọ́tò gbagi ẹlẹ́bẹ̀ẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn the same thing náà ni ó ṣẹlẹ̀ ní gbogbo àwọn sonar church àwọn náà ó mú máa ń tu wọn lọ́wọ́ ẹ jẹ́ mọ́ fẹ́ léyìí ṣe lọ ní agbára ẹni tó láyé àtọ̀run.
10: Hello sir, láti ẹ kúrò lẹ́sà o, ẹ kúṣẹ́ olúwa o, ọlọ́run aṣagbára dọ̀tun o, èmi náà máa lẹ́rìí lẹ́yìn tẹ́ni ká ṣe prayer mo bá join torí mo ti ẹ̀ sí ṣàánú lọ́wọ́ mi tolóròrò tí ẹni ká fi òróró pátálẹ̀ ẹsẹ̀ ọwọ́ àti orí òun ni mo ṣe o kò pé àfìgbà tí mo rí kọ mi tiẹ̀ ní nọ́mbà yẹn ló bá sọ fún mi pé pé ṣèbí last time pé ọ̀gá mi kan ní pé kí n fi orúkọ mi nílẹ̀ káwọn fèmí sí project kan mú níbẹ̀ ni mo bá ní send account details o mo bá send ìgbà tí mo máa send jẹ́ rò bóyá ó máa ṣe díẹ̀ bí ó máa tó ṣòkan àfìgbà tó máa dìrọ̀lẹ́ yìí aago mẹ́fà òtí lù mo bá ra alert gbágangbága nkọ́kọ́ wò mí ni mo bá rí supervision kinní kan project dádì mo ti ẹ̀rọ bóyá bí 100,000 àmì 200,000 mo fẹ́ ṣe sí 1.3 million láì kúrò nínú yàrá mi ẹ bá mi kípẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mi ọlọ́run èmi náà ti experience mo ti sọ pé àtìgbà tí mo ti ń tẹ̀lé pọ́gẹ́ èmi náà ni testimony but ọlọ́run òjijì náà ti ṣe tèmi èmi náà ti lẹ́rìí jésù ṣeun ẹ bá mi gbé testimony mi
0: Nice! Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mọ̀mọ́ ìmọ̀ tí báyìí ń gbé o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sẹ́yìn lè dìde kàn fọwọ́ síbi àyè báyìí pé bàbá bó sùn ìṣe ń lọ bẹ ayé mi wo ẹlẹ́dàá jẹ́ kí ìyanu tèmi náà jáde lórúkọ Jésù. Mo rí òsùn màrèlé kó àwọn 6,000 máa wá gbé ọwọ́ lé wọn ní ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Èkó ẹ mọ̀ gbáradì o ní First Square Camp Orísunbáre ẹ jẹ́ mọ̀ fi ṣe lọ. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo fẹ́ kí àwọn kan ó mọ̀ pinnu nínú ọkàn wọn pé mo fẹ́ rúbọ sí àdúà tààrọ̀ yìí mo fẹ́ rúbọ sí ìpàdé tààrọ̀ yìí kàn mú ìdá mẹ́wàá rẹ̀ wá mú ọ̀rẹ́ kan láti 1,000 lọ sókè 2,000 5,000 bẹ́ẹ̀ mi ọlọ́run bá ṣe fi sí ọnu wọ́n mọ̀ pé bí gbogbo èèyàn ó ṣe àwọn 108 èèyàn ó ṣe wá fi tì í pé bàbá mo fẹ́ kọ́ ránṣẹ́ jẹ́ ó níṣẹ́ ayọ̀ jẹ́ fèmí náà bẹ̀mí wò kọjá ìfojúsùn mi ká lè sọ nípa ti ẹ̀pọ̀ òsè wọn tó lè ṣe wọ́n ẹ pé ìdá mẹ́wàá ìwọ lọmọ yèrè tó jẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ account number church lélẹ́yìn 1966 36 38 73 3873 Comfort Life Mission International Access Bank. Bi yin o ba si wole elele 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade. Gbogbo eyin omo Olorun ti won bi loni da ka to ma bo ninu church e wa kunle je ngbadua eyin te mark wedding anniversary yin eyin na kunle gbogbo le to ni anfani lati ma gbo mi kakakiri agbaye ki n to ngbadua fun eyin omo Olorun ti won bi ese bibeli la fe ka iwe Isaiah la si die loni Isaiah chapter 1 titi wa Isaiah chapter 6 ba se mo mu die die niyan lagbare ni to laye atorun Isaiah te ba ti de o si le ka nisin chapter 1 titi wa chapter 6 gbogbo eyan omo Olorun ti won bi loni ekunle mo fe finu fin do gbadua fun eyan omo Olorun te se birthday yin ateyin te mark wedding anniversary yin o ye ekunle ni bikibi te ba wa arugbo ojo o baba mi baba re mo ni ko gbe oga mo lu adabi ni olori adabi ti e ba so ni labi oloku to ba so ni labi o ara yo de obi ara se de ojo in Jesus name happy birthday long life and prosperity gbogbo eyin te mark wedding anniversary yin loni igbeyawo yin o serere lowo yin happy wedding anniversary gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message in. Ire atanu ko bayin. You are blessed. It is well with you.

0: Alagbawi gbogbo eda Ọlọrun ọjọ isimi Ọba to ni gbogbo ọjọ asi gbogbo baba gbogbo agbaye Ada ogo pada fun o leni ọjọ isimi ọjọ ti a mo mo ya soto lati ti ma si o Ọlọrun ta nsi ti nsi gbogbo eda ogo ni foruko re Oluwa gba ope wa gba ope wa ada ogo pada fun o tori wo fun e lo ni ogo ko se ni to logo iwo na lo logo to logo eni oba fun ni aye pe lo logo to oba tun gba ogo ku ni adi ologun iwo ni ologun ologun to si je ologun ologun
1: oba awon ba
0: o ni ologun loluwa oruko re si ni ologun na loluwa na le nko re alagba gbogbo na oluwa gba ope wa leni ojo isin e mo dara ko mo wa eni ka de gbo mi lakoko yi oluwa de ni ki so aso tele saye la ekun re ma tan oluwa lo ti suku ju oluwa ni akoko to tun fe mo mi je re nu ologun ti mo mi je ko lo gbe da oruko jesus o ma mo mi je ko lo duwa in the name of jesus on ba mi so lori baba yi ah olagbara o olagbara iyawo re ti so gbogbo omo ota omo di ota re awon omo yen wa nwo e bi ota tori ji kan tabi ekeji onibadan mu leke so fo o ni pada se si ko oro mi sile leni oruko mi ni woli Isaac Olani Ajilore JP ile se na se kai fatira ni kusela CAC atamata si se olorun ba gbe egun to pa gbara nu re kale si oluwo lona to ge se gbe da o ma nsibe o akanse agba lo ma lo be ni gbogbo ojo kewa kewa ninu osu ah gbogbo ojo kewa osu o ma nsibu du agbara yin awon eyan ma nwa lati gbogbo ilu won de ma ni eri to ba ti gunbe okan mi ma nbalẹ wi pe mo tubo olorun pade pelu owo agbara ati ase ni olorun se ise ni oluwa ni ki so fo baba yi ko oro mi sile o ba lo olorun mo gun ni ki wi o wa pada ni ayeye wa pada ni ayeye pelu olorun ni ki so fo akata ribo akata na wo le en kan wo pelu en keji re lejo pa sepo en so mo ya o si sejo ni obinrin wa fe daarin yiru ah won da ni so fe ma je ko bi ni daarin yiru a pada dun yin a pada dun yin o e ma je o daarin yiru mo so so tele so ni bayin ni je ko su to ma wu satani bi wi pe ohun to da ko baje ma je o baje emi ma so kini kan fun awon eniyan se eyan kan ba se to ba lo ma ba te niyan je to ba ba te niyan je so mo boyo lore re ola niyan tabi to ba ba te niyan je ta ya awon eniyan ba wa baje so mo boyo awon akaba to ma gbe omo re lola niyan that is why wole ajilo re atamata si ko su to le se fe mi o se mi o ba te je laye mo le fe o mo le pariwo mo le soro atun pe kiti maje sale mi no ti mo ti ti gbe ni so ti nu mi sita n ba si so o tan niyan e fi nu kan bara yin gbe bibe lo ni ka ma binu o ni ka binu ka ma se ka ma ti je ko orunko wo pa binu wa ohun to so niyan e jo yanju oro yen tori yo pada dun yi o ohun to ti da ba je bi gba ton fe ja yin bola soke wa le oju apostle ni joju ara mo ti se temi bi a lore ogo ni ja wa mo o se se ko mo mi dada toro o se n gbo mi abi o ti n gbo mi tele bi awon to ti wa sabe se ranse mi bi awon to wa ni gbogbo ose ti an lo ten
1: yes sir
0: bi awon to wa ni thursday bi awon to wa on friday
1: be ma ni
0: oh my god bi awon to wa ni wednesday bi awon ta jo wa ni lafe wa ni lisha bi o ni lafe wa ni ojo tuesday labekuta e bere wo e bi awon to wa lojo monday
1: yes sir
0: e bi awon to wa to le salaye fun yin wipe olorun wa lenu ise ko siwo mo ma n tenu mo ma yin to ba dodo woli iwo ko lo ma fe ni soro n to ba wa emi mo lo ma ma gbenu mi so n to se ati gbese to ma gbe awon woni o wa ni wa lose to koja iranse olorun wa afa wa gbogbo orisina wa to wa gbo ohun oluwa latenu mi ada ogo pada fun olorun to ni ogo
1: ki
0: n se nkan a mu se ogo tabi kini kan tori olorun lo ni ola lẹyin olorun olorun nikan lo kun oun lo n jewo agbara re mo ma n so fọpọlọpọ ma ni ipe ni kì í ṣe agbára ipe ni ipe ni ipe ni mo sọ̀rọ̀ kan bí some days ago mo ní tó bá bá sọ pàdé mi lè ní 10,000 worshippers ó lè ní 50,000 worshippers bó bá dọ̀dọ̀ mi ìwọ̀nba tó bá ti ìwọ̀nba tó lọ́run wá
1: nìyẹn
0: àwọn tó bá ti wá ní ọlọ́run fẹ́ tó àṣírí ogun ayé wọn fún wọn àti ìgbésẹ̀ tó máa gbé ni and we give glory to God
1: torí
0: ọlọ́run ò jẹ́ kán wá káwá disappointed bẹ́ẹ̀ dẹ̀ kì í ṣe nípa ipá tàbí agbára bíbẹ́ ti sọ pé bí o ṣe nípa ẹ̀mí mi
1: lólu
0: ọlọ́run ọmọ ogun wí bí láti sọ ìwọ́n tó fọ́pọ̀lọpọ̀ yìí èmi ò ṣoní wàásù mi ò ṣoní wàásù mi ò ṣe tíjà mi ò tíjì báìbù o lọ́tọ́ mo lọ bẹ́ẹ̀ bùsùkù tó pọ̀ wọ́n kọ́ mi o ṣùgbọ́n èmi alóore lè mi ò jíṣẹ́ mi mí ìrẹsẹ́ tọ́lọ́run rẹ mi ṣẹlẹ̀ so tó bá ti ń gbọ́ lẹ́nu mi ohun tó fihàn mi nìyẹn gbogbo ènìyàn àtìlẹyìn tí mo rí gbà kò lè ṣe má dúpẹ́ kí o tó bí ọ̀sẹ̀ kan sílẹ̀ kí máa ṣe káńsẹ́lì fún àwọn èèyàn kí máa tú àṣírí ogun wọn ṣe mo yẹ èèyàn tí mo dá lóṣù mi ò rí èèyàn kan tó ní ẹ̀ sọ ó tà sí tàbí ẹ̀sọ́ irọ́ lẹ́pà gbogbo wọn kọ́ fún àwọn ẹni to the glory of God ẹni tí ọ̀rọ̀ mi tọ́ pẹ́ ẹni kò jọ pẹ́ lọ. Àmì kí ogun fún bàbá. Ìwọ náà onírìnrìn láti yan lọ́wọ́ tí bá ti wọ ọ̀rọ̀ mi máa ti rí wípé kì í ṣe mi máa ṣe.

0: Mẹ́ẹ̀mọ́ fẹ́ mo lè débẹ̀ o, Olúwa o, mo yan lóògbò. Bẹ́ẹ̀ sí tí o mú fọ́mọ àwọn ọba, àìkú tí o lè kú, àìsá tí o lè kú, wàá gbé ọwọ́ rẹ sókè, wàá wá kí ògo sọ́nà rọ́lá o. Ògo bọ́lá lókè, Jésù Olúwa wa. Ẹ̀rí rẹ̀ bá, o lè fọwọ́ rẹ̀ sí orókùn rẹ̀, máa wo Jésù lórí ìjà ìgbélébi, sọ pé ọ̀rọ̀ tó wà látẹ̀tẹ̀ kọ́ ṣe, wá wọnú ayé mi lọ, wá ṣe àtúnṣe ayé mi, tá a bá ń ṣàmì ẹ̀sẹ̀, kò sẹ́ni tó lè dúró, ṣùgbọ́n ìdáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀, kábàá lè máa bẹ̀rù rẹ̀, Ọlọ́run dáríjì mi, kó o tú ọkàn mi ṣe, láti lè máa tẹ̀lé ọ, láti lè máa tẹ̀lé ìfẹ́ rẹ, kí n lè jogún ìyà nípẹ̀ fún, kí a lè kọrúkọ mi sínú ìwé yìí, sọ mí di àtúbí níwájú rẹ o, àti ní ọ̀nà gbogbo, kó o jẹ́ kí n jogún ìyà nípẹ̀ fún, Jésù Olúwa wa. O tún sọ wípé Olúwa, ọ̀sẹ̀ tuntun ni mo wọ̀ yìí o, oṣù yìí parí rèé o, ní ọ̀la máa wọnú oṣù tuntun lọ, jẹ́ kí n lọ bá ilé tuntun pàdé, kí n bá ìbùkún tuntun pàdé, kí n bá ọlá tuntun pàdé o, gbogbo ohun tí mo ṣe bí àṣetì tẹ́lẹ̀, jọ bá mi papọ̀, ó wá sọ di ìrèmọ́ mi lọ́wọ́, in the name of Jesus. Kí akúlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí, ẹwà kúlẹ̀ sórí ẹsẹ̀ méjèèjì, da ọwọ́ rẹ̀ méjèèjì tẹ́lẹ̀, wọ́n wá forí balẹ̀ fún ọba àwọn ọba. Ẹ báwọn angẹ́lì ṣe ń ṣe nìyẹn, bá ṣe ń sin Ọlọ́run ni, o gbọ́dọ̀ forí balẹ̀ fún, ìyẹn ni pé òun sin Ọlọ́run. Má bá mi jiyàn, lọ kàwé Ẹ̀sáyà orí kẹfà, òun báwọn angẹ́lì ṣe ń forí balẹ̀ láti ẹsẹ̀ ìkíní ìkejì. Náà tó bá tún lọ ka ìwé Nehemiah, wàá rí bí àwọn angẹ́lì ṣe ń forí balẹ̀ fún Ọlọ́run. Tọ́bọ̀ wa lọ ka ìwé fún orí kẹni ẹsẹ̀ ìkẹjọ, kò lọ bá ṣe ń ṣe mímọ́ mímọ́ sọ Sọlọ Ọlọ́run Olódùmarè. Mo gbàdúrà àníkú sínú òkùnkùn. Mo láàníkú sínú òkùnkùn. Ìtàkà mórí ìtàkà kábà ní wa. Àníkú sínú òkùnkùn. A tún rán mi níṣẹ́ sí ọ o. Bá mi pe ẹni tó fẹ́ gbọ́ àtẹni tí ò fẹ́ gbọ́. Ní ká wá tún kó àṣírí tọ́lọ́run tó fi wọ̀n mí. Èmi máa ń sọ wípé mi ò ṣo níwàásù o. Ohun tí ẹ̀mí máa ń bá gbé wá síwájú mi lèmi ò sọ. Ó dàbí ọ̀sẹ̀ tó kọjá. Mo ṣàlàyé pé we have fivefold ministry. Márùn-ún ni wá. Mo ní mo ti nọ́ọ̀tì dé sílẹ̀ Yorùbá. Ni mo rí tí evangelist ń pèrè ẹ̀ ní wòlíì. Ni mo rí tí pastor ń pèrè ẹ̀ ní wòlíì. Ni mo rí tí oníkálukú pèrè wòlíì wà láyé wòlíì. Àwọn lẹni tí Ọlọ́run máa ń fi ọkàn rẹ̀ rán. Àwọn ló máa dọ́dọ̀ ẹ̀ sí wọn ní bèrè pé kí ló bá wá. Tó jẹ́ bó bá ti rí ẹni wọ́n máa sọ pé nǹkan báyìí ló ń ṣe. Wọ́n á tún máa pray table lórí fò. Á pray fún ọ̀ tó wà ní òyìnbó. Á sọ pé nǹkan báyìí ni tó ṣẹlẹ̀. Nǹkan báyìí ni lọ ṣe báyìí. Wòlíì nìyẹn. Evangelist làwọn ti ń lọ síwájú tán lọ ń kéde gbà Jésù. Àwọn ló máa ń lọ the call them forerunner. Wọ́n máa lọ láti ìlú kan sí ìlú kejì. Now àwọn kan wà. Wọ́n máa pè wọ́n ní àkóso, àwọn ní alákòóso. Ẹ wá gbọ́ mi sá. Nípa àwọn àti wòlíì ni wọ́n gbé ni Kristi gbéjọ rẹ̀ lé lórí. Àwọn gan-an pè ní olùdásílẹ̀ ìjọ. Bó ti ẹ̀jọ́ wípé wòlíì kì í pásọ̀. Tó bá ti ká bí ègún pásọ̀. And be a good prophet. Wà fi síbì kan. Jùbì kan lọ. Ibi tó fi sí ẹni tiẹ̀. Now àwọn kan wá wo olùṣọ́ àgùntàn ni wọ́n. Ọmọ ìjọ máa kú ọ̀dọ̀ wọn. Àmọ́ síbẹ̀ wọ́n ń ṣe aríran o. Wọ́n kẹ̀lé máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo wọn lè máa rí bẹ̀wò ní ìlú jẹ́ aríran. Àwọn ní sábà gbóhùn. Àwọn ní sábà mọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Àwọn ni wọ́n lọ máa ń ké sí tó bá lọ bá ti dójú ẹ̀. Àwọn náà máa ń lọ wá tọ̀. Ẹ̀rí bẹ́ẹ̀ inú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹta. Nígbà tó di pé àwọn ọba mẹ́ta yẹn fẹ́ wé ìsìn dànù nínú ayé mi. Yóò bá ti níṣẹ́ kò sí wòlíì kankan tá a lè béèrè. Bí wòlíì nìyẹn, ọ̀dọ̀ wòlíì náà ti máa ń béèrè. Ẹ wá gbọ́ mi mọ́ mi àti dádì. Kí la fi rán mi sí ọlé mi? O ní pé má kù sínú òkùnkùn. Àwọn ká lè gba àwẹ̀. Àgbàkú akátá àwẹ̀ ni. Wọ́n á sì máa gbàdúrà. Àmọ́ máa ṣe ń gba àwẹ̀ tó tán gbàdúrà fún. Àdúrà wọn kò gbà. Ó ní wọ́n béèrè. Wọ́n àrètí nítorí pé wọ́n sì béèrè. Torí wọ́n ń béèrè fún ìfẹ́kùfẹ́ ara wọn. Táwọn ọmọ àti olúwa. Sílẹ̀kùn ìlú òyìnbó yẹn. Sílẹ̀kùn ìlú òyìnbó yẹn. Gbogbo tí ọba gbà. Ẹ̀mí mọ́ kó ṣe. Ìyá máa gba àwẹ̀. Ọmọ máa gba àwẹ̀. Ọlọ́run òsì nílùú òyìnbó. Mo ti rí èèyàn tí wọ́n fagidí ṣe tí mo lólúwo sọ pé ẹ̀wọ̀n ló kọ́kọ́ lọ láì sí. Abẹ́kọ̀wé ó parí ẹ̀wọ̀n ló wá sí Nàìjíríà. Nàìjíríà ló ti padà wá bẹ̀rẹ̀ gbogbo kan. Ó ti kọ́ ló ti ra mọ́tò padà ti fẹ́ yàwó. Ẹ gbọ́ mi gbogbo èèyàn. Irú ẹniyan tó fi lọ òkùnkùn ayé ló gbèdé bẹ̀. Àìmọye ló wà nínú òkùnkùn tó mọ̀ pé òkùnkùn ló wà. Ibi tí ó bá ti lọ, ó ní níbi tó bá sì ran àwọn wòlíì. Ó ní àwọn èèyàn máa ń ṣègbè. Ní àṣà tó rìn àkàbà, Olúwa ní kí n sọ fún ọkùnrin. Ó ti rọ́ọ̀lù gbèsè kó tí wá di wàhálà sí ẹ lọ́nà. Olúwa ní ara ń tà wí nìyẹn. owo yẹ ko yẹ ko gbe o da mo so gbugbe ni to je gbe atokun atobi olu ma san olorun ma ba san in the name of jesus now e wa wo bi ton run nu
1: yes sir
0: now to ba je pe won gboro iba ma lorun
1: iba lorun
0: amoye lo ti ro sinu isoro to ju emi e lo nitori pe ogbo ori lo fi se ki se pe kini oluwa wi ogbo ori lo fi se ki se kini oluwa so o le kan ma gbadu akiri ero ti opolopo ma nire ah won le ro ko nbe iyanu sele nbe mi o ni be kini o mi o so pe iyanu o sele ah enikan to mu mi de be bayi ki ani adura re gba mi o so pe adura re o gba oluwa kan ran mi ni se si o iwo ojo to tin lo sadura ti e gba eh olorun lo ma mu ki kan se dede bẹẹni sa iwo o le jadura to ngba ki se ti e mo ri eniyan to nbere pe oluwa lagbajabe oluwa je ko fe o gbogbo odo wo ni ilu ti de tango wo lowo e pe yo fe kan biyan ju si yo se gbogbo odo afa gbogbo odo abalawo nigba to dodo mi bi o se gbogbo oluwa so pe o kan na owo kan danu owo yen o kan weso adua o le gba lori to gba gba to wonu level cancel
1: ni
0: awa be si waji o gbogbo na eni to n gba adua le ko ni fe to ba de fe wa ri kre oko ti e n bo o bu sekun ni o yari ni o tu si wa tu seyin o kan mi wo ni lo ma so nonsense to ma pada di sen o ni ona ni ki se ona mi be lo luwa olorun mo bu
1: ni sa
0: won se won fa gidi so fe bo da yen won lo when the whole 8 months to fi tuka o lo yin oyun to ba je but that's a lot of fellow me. At the end of the day,
1: yes, sir.
0: Oh, sir, what a day. Iyan wa na gbogbo owo tan mo le aye le lori. O ni lati wa ti yan. Texas wa
1: Nigeria.
0: O wa fe ni su loka. O se wa gbe lo. O se tun wa fi o e no fi lo se lo se. O se wa npada lo se degree ni lo sin. Adua se wa gba. Can you see? O wa se mo pe oro Olorun ki n lo lai se. O gbogbo to ba se. Lai gba iso ni Olorun. O kuku lo wo. That is why Sọ́tọ̀ nínú ẹ̀rọ ọmọ orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá ó nítorí iye àwọn tí a ti ipasẹ̀ ẹ̀mí mọ́ ṣe amọ̀nà àwọn ni wọ́n ń pè lọ́mọ ọlọ́run ó kàn lè máa kiri bọ̀mì kan pé orí òkè yá ó ṣọ́ọ̀ṣì yá o ibi tí o pa ti ń pariwo gbàdúrà tí o sì tọ́ ni ó lè má padà rí bẹ́ẹ̀ mi ò ní o má lọ ṣọ́ọ̀ṣì má ṣe mi take má ṣì mí gbọ́ má ṣì mí gbọ́ àmọ́ lórí ohun tó ń bá pàdé yẹn òun ló nílò ìtọ́ni ẹ̀mí mọ́ o mọ̀ nílò ẹ̀ gan ni o ẹ wo kẹ́kẹ́ sà ìkẹ́ kékeré ló máa ń tí àdúrà ọ̀pọ̀lọpọ̀lọ ẹ wo kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ sà nínú ìwé Joshua orí èkejì bíbélì sọ láti bẹ ṣe ìkíní wọn àwọn ìṣẹ́lẹ̀ sì ṣe wọn fẹ́ lọ jagun hi wọn tẹ̀ sí kóra wọn lọ́nà àwọn nínú ẹ̀rọ ìwọ̀n bá wa kékeré títọ́ wọn mọ̀ pé àwọn lè parí àìjà jà ìwọ̀n bá tí wọ́n dọ̀ ìpakùpa lọ́wọ́ adá ìpamọ́ wọn wá sá padà Joshua wá dojú bolẹ̀ ìwọ ọlọ́run gbà mí nígbà bá wọ èsì gbogbo wa kí ló kùtà fẹ́ ṣe ọlọ́run ni ẹnìkan ti ṣe àfi tẹ bá rẹ nìyẹn mú jáde nọmba bẹrẹ sí swadi ọ̀nà tí ẹ̀mí mọ́ máa ń gbà lọ wò lè oríṣiríṣi àwọn kan wá wọ́n mo ṣe fi bíbélì wádìí nǹkan wọ́n wá òbí mo ṣe pé wọ́n á dúró wájú mi á dúró báyìí ohun tó ṣe wọ́n á dẹ̀ wá kojú ara ẹ̀ rí báyìí àwọn àwọn òpin kìnìún tó mẹ́lẹ̀ mọ́ ara ẹ̀ mo ní ohun tó mọ́ pọ̀ ìránṣẹ́ ọlọ́run bíi tèmi ohun tí ẹ ò mọ́ pọ̀ èmi ò ń lo agbára òkùnkùn ṣùgbọ́n mo mọ̀ pé agbára ọlọ́run wà fún ọ dẹ̀ ń ṣiṣẹ́ nígbà tá a jọ wádìí dé ibì kan ó gbà pé ọlọ́run nìkan ni ọba kò dẹ̀ tí alágbára kẹlẹ́ yọ̀ọ́ ó ti gbàgbé ni nínú ìwé first samuel chapter 30 ẹ̀gbọ́n tí dáfídì sọ ni ó ní ẹgbẹ́ fóònù wa ó wá béèrè ṣé kí n tẹ̀síwájú kí n lé wọn ṣé màá bá wọn tí n bá wá bá wọn ṣé màá rá wọn nǹkan tí mo fẹ́ gbàgbà kò déédé fò síwájú kó máa lọ many of us àdúrà la kàn ń gbà á gba ìtọ́nù á gba pé kí ni ká ṣe ṣe á gba kí ni ọlọ́run fẹ́ ìgbésẹ̀ wo ni ká gbé fàákà lọ ṣọ́ọ̀ṣì ẹgbàdúrà àwàsùwàsù ogun burúkú ni ogun àkókò ṣòfò ó máa ṣẹlẹ̀ ayé wa lọ múra lẹ́ni kó fẹ́ fáwọn èèyàn ní grace lẹ́ni àmọ́ mo ń bọ̀ nígbà tí ó di wípé ogun yẹn lé wọn wá dojú bò
1: lẹ́ni sá
0: lọ wá ní àtọ́bárẹ́ nìyọ ìgbà tó tó rí akáni yọ tí wọ́n dáná sun àtìlẹ̀ tó ń kó òkìtì ọ̀gá pò lórí nígbà náà ni ogun tó ṣẹ nínú kan ṣẹlẹ̀ ní ẹnubodè jẹ́ríkò ẹ̀yìn ìwé joshua orí ẹ̀ka
1: wọn
0: ẹnìkan kan ń bọ̀ pẹ̀lú ìjà lọ́wọ́ níwájú joshua wa lọ sáré ba
1: joshua
0: ò wà fún wa ni àbí fún àwọn ọ̀tá olóòní balógun ogun ọlọ́run ó wá ní tọ kí ni ká ṣe very simple ẹ kàn bọ́ bàtà ẹsẹ̀ ní ó tán ó ti gbàwẹ̀ ẹnu ti pẹlẹbẹ ó béèrè fún ìtọ́ni ẹ̀mí mímọ́ Ọlọ́run ló dẹ̀ ní àṣírí lọ́wọ́. Kò dẹ̀ síbi tó ti fẹ́ mọ̀ ìwé mọ̀ sórí kẹtẹsẹ̀ ìkéde. Orítorí olúwa Ọlọ́run kì yóò ṣe ìkẹta. Ṣùgbọ́n yóò fi ìkọ̀kọ̀ rẹ̀ hàn àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Máa ṣe kánsẹ́lì lẹ́nu. Má lọ ẹni wíẹ̀. Olúwo ni kó máa
1: bọ̀.
0: Olúwo lọ́nà tó gètè gbẹ́dá ní bàtà. Olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá ní
1: bàtà.
0: Tọ́ bá ti jẹ́ abẹ́ bíríjì wòrò ni. Sọ fún Tájú. Jọ já mi sí Olúwo junction. Tọ́ bá ti jẹ́ gòkè lẹ́gbẹ̀ẹ́ fámásì kò ní kọ́kadà máa jẹ́ bọ̀ ní Jẹ́ kí aago mẹ́sàn-án tó lù. Tọ́ bá wá pẹ́jù aago mẹ́sàn-án kò dé. Wá gba nọ́mbà. Tọ́ bá ti gba nọ́mbà. Jẹ́ ń gbàdúrà fún ọ. Kẹ́mi mọ́ wá fi gbogbo àṣírí ogun rẹ. Àti ìgbésẹ̀ tó máa gbé. Èmi kọ́ ló ti ń lọ ṣọ́ọ̀ṣì yìí o. Èmi dẹ̀ kọ́ ló ti ń lọ sí àdínà
1: yìí.
0: Èmi kọ́ ló ti ń lọ gbogbo ibi tó wù ọ. Ìwọ Ọlọ́run fún lórí ọ̀fẹ́ èní. Èní náà dẹ̀
1: ni.
0: Bọ́ bá ṣe dé sí náà ló ṣe tètè lọ
1: sí.
0: Tọ̀gbà nọ́mbà. Kẹ́mi mọ́ bẹ̀rẹ̀ sí gbẹnu mi tú àṣírí ojú ẹ̀. Kí n tiẹ̀ ní bí ẹ kí ló bá wá. Bí àwọn tó wá lọ́jọ́ Friday wá sọ fún
1: ẹ.
0: Ṣé wá rí o olúwo tó wà lọ́nà tó gètè ẹgbẹ́dá ni lẹ́nu o. Tó bá wá di ọjọ́ Tuesday, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Abẹ́kúta àti agbègbè ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìmàlà. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọlọ́ndá. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ayétoro. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀dàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo Abẹ́kúta pátápátá. Gbogbo ìwọ tó ń gbọ́ mi ní Sango ọ̀tà. Ìlàró gbogbo ẹmúra. Abẹ́kúta la ti máa pàdé lọ́jọ́ Tuesday. Abẹ́kúta ní ọjọ́ Tuesday. O ti dé ka aago mẹ́sàn-án tó lù. Aago mẹ́sàn-án la máa bẹ̀. Má jẹ́ nọ́mbà ẹ jìnà tètè dé. Gbogbo tó bá ro lójú ipa Ọlọ́run ká. Láfẹ́ wá ló ń bọ̀ lábẹ́kúta. Láfẹ́ wá ló ń bọ̀ lábẹ́kúta. Tọ́ bá ti dé láfẹ́ wá sọ pé
1: Lisabi
0: tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja Yesu yẹn pẹ̀tẹ́ sí wáìtì wà lórí mẹ́rin omi
1: yẹn
0: tí wọ́n ló lu ọkọ̀ ayé tó rọ wájú yẹn pẹ̀tẹ́ sí wáìtì yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja Yesu ibẹ̀ ló ń bọ̀ tètè dé ó fẹ́ ẹ̀dùn pátápátá aago mẹ́sàn-án má jẹ́ ó kọjá bẹ́ẹ̀ kí nọ́mbà ẹ̀ má bá jìnà
1: jù
0: ẹ̀yẹn ni ọjọ́ Tuesday láàárọ̀ Tuesday ni lágbára ọba tó la yà tọ̀ bá mi kéde gbogbo àwọn èèyàn mọ́ ń bọ̀ ní Sabo bridge ilẹ̀ ń bọ̀ tó gbogbo ẹyin tẹ́ wà ní ìjẹ̀bú rẹmọ lápapọ̀ ògèrè ló ti ń bọ̀ ní o àbí ìkẹ́nẹ́ ló ti ń bọ̀ lọ múra àti òde ní o ò ń bọ̀ láti korodú ní o àbójijó ló ti ń bọ̀ ìbá tí wàá ṣe mọ̀ owó ìbàfò bridge side ti gbogbo agbègbè yẹn ibi tá à ń bọ̀ òun náà ń pè ní oníjòkù community
1: hall
0: london sabo bridge wednesday ni mo pe o wednesday láàárọ̀
1: ni
0: o tó o bá ti wá láàárọ̀ wednesday ìbàdàn ló ń bọ̀ ní ọjọ́ friday tàbí kó jẹ́ wípé wàá wá sí ìjẹ̀bú òde ìjẹ̀bú òde ìjẹ̀bú òde ìyẹn lọ́jọ́ thursday kẹ́rí ìbàdàn yẹn aago mẹ́sàn-án láàárọ̀ ni olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá iná ni àmọ́ ìjẹ̀bú òde yẹn aago méjìlá ọ̀sán ni twelve ni lọ́jọ́ thursday ìyẹn níjẹ̀bú òde ní akédọ̀mídé hall tó wà níta alápò níbi ẹ̀yìn ọjọ́ igbó yẹn níbi area new market ibẹ̀ láti máa jọ pàdé lágbo ọba tó la yà gbà thursday làwọn yẹn àmọ́ láàárọ̀ yìí náà bọ̀ lólúwo olúwo lówó tó wà lọ́nà tó gètè ẹgbẹ́dá kó wá bọ́lọ́run pàdé kó wá bá títóbi ẹ̀pàdé bọ́lọ́run ṣe tú
2: ní Mrs. Mustapha mo wá láti Ọfà garage ní oṣù tó kọjá mo wá síbí
1: wà bí lóṣù tó kọjá nínú program ta ṣe níbi
2: oṣù tó kọjá yes mo ti ẹ̀ pé mọ́mì because me ní big phone láti fi ṣe nígbà tán ṣe tán so ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí so ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn àwọn fẹ́ fi ìdààmú ọlọ́ta mi ṣùgbọ́n ìgbà tí
1: ilé ẹ̀fẹ́ dẹ̀ ń dùn
2: bẹ́ẹ̀ because tí n bá rìn láti bí láti junction débí máa gbọ́ kàdà padà ni.
1: ìtẹ̀ bá ń rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀ta ìgbọ́dọ̀ pé jẹ́rìí èké èmi ò ń gba ẹ̀rí èké ọjọ́ bẹ́ẹ̀ ìdàní èmi ń gba ẹ̀rí èké lọ́dọ̀ ọ̀sẹ̀ mi o.
2: ìgbà tí mo wá lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer sí tán mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ọ̀dọ̀ mi sí bovas tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ̀n ọ̀kadà délé ni.
1: lẹ́nu bíi síbẹ̀ yẹn
2: bẹ́ẹ̀ ni
1: ẹ̀kú gbọ̀kadà
2: bẹ́ẹ̀ ni because máa máa fi ìpéǹsì yẹn so ìgbà tí mo wá lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rìn dé bovas mo ń padà bọ̀ mo rìn padà wálé ni àwọn àbúrò mi kan wá wà mí wá láti wá kí mi mo wá ní kí n sìn wọ́n kàn fi lọ́wọ́ kọ̀ mo láti rìn padà ni oje me ni mo wa ni ojo
1: yen ojo yen ni
2: kan mi o to be
1: ko be tele ni wa ti olorun ati mi o
2: ni ma ma fit se nse ni ibo mo ti so fun mama ta jo wa legba ojo wa pe ni mo ri iya ni olorun ni osu ta wa
1: lori pe ko bo mi atura tamata ti ati agba ti egbe
2: mo ni jo ninu program ti mo gbo mo pe mami gan pe nkan bayi bayi ti mo ri ni leyin da ti mo lo mi fi won fun wa sta se prayer ni mo dupe lowo olorun tori mo ri gbigbadura lowo ni olorun o ni lowo olorun atamata olorun ni ba ise yin je o si e ni former sister e ni fire sister olorun o ti bo ma gbe yin lowo so so ise olorun ti padi olorun o ma gbe
1: enowo ah bi olorun atamata se se se ni iwo na ma leri to ba wa in the name of Jesus e ja lo se wo mi so na so wa ma fo gba gbogbo bi to du e ma fo gba gbogbo bi to du e wa wa poruko Jesu wa pe mi mo tele wa ni olorun atamata se wo mi so ma so gba mi la ma la mi awon wo di bo re ko Oluwa ni ofe yen o fe fi gba ida isegun ni lati le bori gbogbo ogun to ku si waju lodun Oluwa ni ka ma ri eniyan kan o le se o le ma se o ba lore le mi mo ti se o ti o ni so wo ope leni bi Olorun ba se se fun o to lo se fe gbegbe ope yen o fe gbegbe ope leni ma fe lakan number Oluwa ni gbogbo awon to ba se Oluwa ni ki suri atoko wa fun won egbo mi sa egbo o Jesu gan nigba to fe je oku lasaru ope lo fi siwaju o ni baba mo dupa to rogbo ti dere e wa gbo gbogbo eniyan leyin ku omi kini baba anu ase o gbe orugbo ope fo olorun olorun de gbo oru ti dun aye e de wa dun si e lo wo baba ti won pe ni Abraham nigba ti olorun ba so so ni Genesis chapter 12 to mu lo si ile to lo olorun fi gbogbo egbo mamore won o tu oko se ni ko te pepo ope mi de iwo to n le ire kan iwo to n kale fun ibuku kan iwo to n kale fun ayo kan iwo to n wa igbe ta kan iwo to n so pomo lokan iwo to ni marriage lokan iwo to ogo susu lo le gbogbo ope yen loni ti o ninu oro olorun ko le lo lai se o ni bi awon to gbagbo awon lati agba fun lati jomo olorun ati to gboruko mi megbe mi o so ju ba yen lo bi ye re ba si ogo ni folorun lo do bi ye re o ba si alore le mi mo ti wi o ti kuro lorun mi loruko jesu a o ni je ya I can't number one of fellow. That can suffer. UBA.
3: UBA.
1: UBA.
3: UBA.
1: 10.
3: 24.
0: 77 50 80 Bọ́lá ẹ̀kan sí olú B A
3: 10 10 2 4 34
0: 77 50 80 UBA ni o. Orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery at Tamatase. Jẹ́ kí n pè fún ẹ̀kan sí. UBA ni o. 10 10 2 4 34 Níbi tí ogun ti ń dìde, ogun rẹ̀ máa tẹ̀lé, a bọ̀ lọ́wọ́ ẹ̀yọ́, ọmọ yẹn máa pẹ̀lẹ́ rìn, ìrìn àjò rẹ̀ máa jẹ́ pẹ̀lẹ́, gbogbo ẹni tó san ẹlò nìkan símò ni máa tẹ̀lé, ìdá ni mo fi dé. Àárọ̀ ìmúra o, gbogbo tó bá rú ẹ lójú, o fẹ́ wà ní sí, máa bọ̀ ní olúwo, olúwo tó wà lọ́nà tó gé ti ẹ̀ gbẹ́dá, olúwo tó wà lọ́nà tó gé ti ẹ̀ gbẹ́dá, bọ́ọ̀lẹ̀ ni olúwo junction, gòkè sókè, omi àtàmátàsé ló lọ. Ètò ìjẹ́ká ago mẹ́sàn-án tó lù láàárọ̀ ẹ̀. Àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀mọ́ kó lè ṣe ìtọ́ni fún ẹ̀mọ́ ló máa gbẹnu iná tó àṣírí ogun ẹ̀. Bẹ́ẹ̀ náà lọ àpadà wà dúpẹ́. Náà ò gbogbo èèyàn mo ti sọ́nà ẹ̀kan o. Ọjọ́ tún ìjà máa pàdé nílá fẹ́ wa lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yẹ́jà Yesu ma. Nínú ìṣàbí hall yẹn lábẹ́kúta. Ọjọ́ Wednesday Ago méjìlá ni tiwọn. Bẹ̀rẹ̀ bí ọ̀dá places ago mẹ́sàn-án. Ọjọ́ Friday l'àǹfààní tó wà fún ẹ láti pàdé mi níbàlẹ̀ ní oru olọ́nà tó gbé jẹ́jẹ́. O ní jìyà mi. Ẹnìkan fẹ́ kí n tó àkànnà ọba yẹn pè. Oya gbọ́ báyìí. UBA.
3: UBA.
0: UBA.
3: UBA.
0: 1 4 14 1 7 ogun ni jawa a o ni sọ ọjọba ọlọrun kíra fani kí ló jẹ fẹyìn kéèyàn lélẹ ayé kó jogun gbogbo ayé kó wá sọ ọjọba ọlọrun lórúkọ ojúṣe ọjọ ìṣọjọba ọlọrun a ó rí àánú àpàdé lákòókò ìlọlá jésù lolúwa.
4: Ọlọ́run àtàmátàdé o, ó ṣe bẹ́bẹ́.
5: Ọlọ́run àtàmátàdé o, àlàkàrà.
6: Ọjọ́ ni kò ń fúnra náà fẹ́ yọkú ọ̀rọ̀ owó mú ní nǹkan bẹ nínú ìbàdàn. Ṣé ọlọ́run lò fún ìtúsílẹ̀ fúnra náà fẹ́ yọkú ọ̀rọ̀ owó mú. Gbogbo ọjọ́ Friday. Báàgọ́ méjọ òwúrọ̀ Láwọn èèyàn máa ń kọ́ra jọ̀bọ̀. Láti ìgbàdúrà la fẹ́ pè yí. Bẹ́ẹ̀ni ẹ̀dúrà. Báyé wọ́nà wọn kẹsẹ̀ lè máa wà lágbèrè wòlíì. Ọ̀ọ́nì lọ́la ti sọ̀rọ̀. Àpapọ̀ ọba ti ń kúnlẹ̀. Bẹ́ẹ̀ni ọlọ́run wọn máa tún ẹ̀sìn ní ogún ọjọ́ pípọ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn ààrẹ wòlíì ti máa yọ ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àgọ́mẹrin. Wọ́n ti fi òkú márì. Ẹyin kò wo tó ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn. Kí àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni sáré rìn àjò máa lú òyìnbó. Olúwa ẹgbẹ́ náà ni kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago méjọ òwúrọ̀ Wọ́n ti obìnrin ní ọ̀. Àti wọ́n ti ọkùnrin àì ọ̀. Àti lórí àtàmọ́tà ṣe. Ṣé ń tún pé kalẹ̀ ń dá ọ? Èsì ẹsẹ̀ àtàmọ́tà ṣe ibùdó agbára àánú tó bẹ́ lórí wọn bàdọ̀. Friday ọ̀sẹ̀ yìí. Àṣírí ogun ayé rẹ̀ máa tó ọ̀nà àbáyọ máa ń là. Bàyọ̀ máa ń là. Bàyọ̀ máa ń là. Bàyọ̀ máa ń là. Bàyọ̀ máa ń là. Bàyọ̀ máa ń là. Bàyọ̀

0: bẹ́ẹ̀ bàbá lórí ọ̀fẹ́ àdìmọ́rí wa wò ketekete orí kẹ̀ nìbánidọ́ rẹ̀.
1: pẹ̀lú ọlọ́run bàbá wa.
0: ó ṣeé ṣe kọjá network ni.
1: jìgìdìjìgì ni aláàfin títọ́ aládé mímọ́ ọba tó fàdé rẹ̀ rà bí aṣọ.
0: ọlọ́mọdé wà ń bẹ̀ mo ti lọ kàsí kí n tó wá sínú òkúlu tí mo wà ẹ́. dídé olúwa òkú sí dẹ̀dẹ̀ máa.

0: àsọ̀rọ̀máyè tó ti ṣetán lọ́dún yìí láti ṣe àmúṣe májèmú rẹ̀ nínú ayé rẹ̀ ni power explosion aerial 2026 wà bọ́ lọ́rùn tí kì í dalẹ̀ májèmú pàdé níbi ètò àdúrà tọdún yìí tá a pe àkórí rẹ̀ ní májèmú ìdáhùn láti monday ọjọ́ kejìlélógún sí friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí lówùúrọ̀ ọ̀sán àti ìṣóòru ojoojúmọ́ mọ́jú sátidé gbogbo ẹ̀ lórí òkè àánú mountain of mercy aerial èkìtì prophet ezekiah olúgbóyè ọládèjì general evangelist cac nigerian overseas ni yóò máa ṣáájú nínú iṣẹ́ ìránṣẹ́ tó fi mọ́ pastor matthew aṣimọ̀lówó pastor pọ̀jù oyèmádé ọlọ́run ṣetán láti mú ọ kúrò lóko ìlérí mú ọ bọ́ sílẹ̀ ìmúṣẹ rẹ̀ pastor iyo ọ̀dẹ́jọ́bí general superintendent pastor eso ọ̀làdélé president cac nigerian overseas wà bá ọlọ́run ayọ̀ babalọ́lá pàdé ní power explosion aerial 2026 kó o sì mọ̀ pé ọlọ́run kì í sọ̀rọ̀ kó má múṣẹ.
1: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ní àìrórunsùn ara títa ságunságun kéèyàn mọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ kó ti bọ́ Ara ma gbẹ̀gbẹ̀gbẹ̀ ara ma léegun ìgbésẹ̀ kọ́mọ́nkíá ni pàtàkì láti tètè gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní aba healthcare ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
6: Doki.

kì í ṣe mímọ̀ ṣe ò ṣe bàbá gbogbo ògo jẹ́ tiyín o gbogbo ọlá jẹ́ tiyín adá gbogbo ẹ̀ padà sí ẹ olúwa o má dá padà sí wa lọ́wọ́ òfo má sọ pé ò ṣe wá má sọ pé ò ṣe mọ́ pẹ̀lú wa máa bá wa ṣe é ní gbogbo ìgbà

0: ba fi dida ti sola re a ni mu kuro nbe oludari ti ni oluwese ti ore ni ni ni ni ni ni oya god god buster buster nu bi bi bi ta wa yi kilo te ma nse wo gan na bayi no awon eyan so pe awon fe wakati meji film yen won awon o fe gbo gbon gbogbo ni gogo gbogbo eyi sa fe e ma fe gbo e ma fe gbo story eyi sa bo ma fe gbo so la re o bo na mo fe so fun jari won sa ti da won pa Olorun agbo ti ko won de film wa ka si be di ibi to sa bi ti film yen sa tan si ti gbogbo a fi dide ku onu cinema niyan tabi eyo ma wo pe kilo fe ni be kilo pa mi lerin o to pa mi lerin lori e po awon nkan kan ti a ma n fi oju re na re pe be si ni sara wa yoruba a ma n fenu tembenu kan a ma n fenu tebe lu ara wa ikeji ni yoruba ma n sa a n fe ki nkan ba ko se nikan tori yo ditan ni lodun kan awon kan o ni tan won de re re lati ni tan nínú ayé ti wọn ẹ rí i pé jákujàku ni wọn ń ṣe ìgbà ìyá tiwa àwọn èèfẹ́ ṣe jákujàku ni kálukú fi mọ́ ń kìlọ̀ fọ́mọ rẹ̀ ni pé kó lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ò ní òru ọmọ tó bá ti wá kìlọ̀ fúngbà míì tí ò bá ti gbọ́ ẹ rí i pé àwọn òbí rẹ̀ mọ́ ń sọ ọ́ lẹ̀ ni gbogbo tó bá ti wá wù kó ṣẹlẹ̀ sí wọn làwọn ò mọ̀ rí lẹ́yìn tí ìkìlọ̀ bá ti wà wájú mọ́ borúkọ bàbá wa jẹ́ o inú ilé tí bàbá wa rèé o mọ́ dẹ̀ wọ́n sọ lé bàbá wa lẹ́nu o mọ̀dẹ̀ kí wọ́n máa gbórúkọ wa lọ́tún ló sì sí tí ò dá o ẹni tó bá ọmọ rere náà ní gbórúkọ ilé rẹ̀ ga o tọ́mọ wọn bá ti wá kọ̀ tó kọ tí ikú tí ò ti ṣerú rẹ̀ nílẹ̀ bàbá wa níbi tá a wà yìí o ẹ rí i pé àwọn òbí rẹ̀ mọ́ ń jù lẹ̀ ni mo tiẹ̀ mọ àwọn kọ̀míníìtì kan tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ní kọ̀míníìtì wọn tó jẹ́ pé bóyá ọmọ ẹnìkan tó jẹ́ láńlọ́ọ̀dù ni ó ṣẹ̀ sí lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n torí òfin ti wà ńlẹ̀ pé ìsídàkẹ́ gbé ilé yín kúrò ní gbogbo àdúgbò tẹ́ ẹ tilẹ̀kùn àfẹ́rí yín mọ́ tàbí ọmọ tí ń ṣe wọ́n dandan tí ń jalè tí wọ́n lọ mú un pé ọmọ lágbájá ni àwọn ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ nínú kọ̀míníìtì tọ̀dọ̀ tàwọn mọ́ ẹ lé tèfètèfè àwọn ò fẹ́ rí ìtẹ́ ìtọ́ bá wù yá ọ̀kọ́ ìbálẹ̀ fọ ọmọ yín lẹ̀ ẹ jáde bí pẹ̀lú ọmọ yín kẹjọ mọ́ lọ ohun tó jẹ́ ohun tí òfin jẹ́ kí àwọn crime yẹn kó máa fẹ̀ sí ní agbègbè tọ̀dọ̀ tiwa ni sọmọ míì tó jẹ́ pé ó bá ti pọ́dún mẹ́wàá wọ́n ti jùúlẹ̀ fúnrara rẹ̀ ni ó gbà bọ́dá ní tí ó lọ́mọ ṣe tó bá wù ú kò sẹ́ni tí ó bèrè rẹ̀ ṣérù àwọn èèyàn lẹ́wà mọ́ pé kinní kan àwọn ò rí yìn wọn ò ràn yìn kò sí tó kàn wọ́n káwọn sá ti jẹun ni wọ́n bá sì jẹun tó bá kù tó bá wù wọ́n ni wọ́n lè ṣe nu ayé torí pé wọn lọ́la kò sí tó kàn wọ́n pẹ̀lú ọ̀la òye wọn òye ọjọ́ iwájú òye wọn torí àwọn tó ṣẹ̀ wọ́n kalẹ̀ àwọn náà ò lọ́la ló ṣe ń dàbẹ́ ni pé irú àwọn ẹ̀yà lápá ìsàlẹ̀ tọ̀dọ̀ ti wá ń bí yóò mọ̀ lágbára díẹ̀ o wọ́n ní ọmọ nílé ní ìhànra rẹ̀ lè mọ̀ ká bá fi gbogbo ẹnu sọ ọmọ rire yóò hànra rẹ̀ lè mọ̀ ìwọ́n tó bá ẹjọ́ jáde secondary school ńgbà ẹjọ́ jáde ẹ̀yìn bíi 20 ó kọ̀ pàdé ẹ̀kọ́ lọ́nà ni báwo ni kújọ́ mẹ́ta ibo ló wà ń sìn ṣé ẹ mọ̀ pé kó tó sọ̀rọ̀ yóò pẹ́ torí pé kò lè sọ ibi tóun wà a sì ń struggle ni ọlọ́run ó di ò struggle dáadáa tí kejì ni pé mo ṣẹ̀ṣẹ̀ parí ni university of kinní kan ni mo lọ mo ṣe parí ni pé mo fẹ́ lọ sáàvù ni ṣá pé ọmọ tó bá níròònú yóò kọ́kọ́ wò wípé ajọ jáde ni èmi àti ẹ̀ tàbí tó bá jẹ́ pé ó ń gbàrú ni torí tó ń bọ̀ tó dẹ̀ dámọ̀ dáadáa yóò kọ́kọ́ bẹ́lù gbẹ̀rọ́ mi fẹ́ kó rí mi nírú ipò tí mo wà yìí ń tọ́ pè ní ìtìjú nù ó ní tìjú ko fe ki elomi ko ri ohun ni bi awon iwa buruku to ohun se sugba won ko ka gbogbo oyun si o ko si to omo ojo ola ninu aye won o awon omo mi wa to je pe afa ni baba won imamu lo bi won pastor lo wo won dagba woli lo se won saye sugbon oro e oloko bayi eti won di won gbon kankan mo ti ri awon pastor mo ti ri awon prophet ti won so pe awon ko la won bi ko mo lo ko won ati ye ko jo lo mo ran o fe ba se iranse ohun je ani o le ba se iranse mi je se o ya ku onu ile mi ni mo ti ri awon baba to daju be pe nta lorun pe lohun lowo ko fi omo si nigba to fe gbe lohun lowo pe to ba je pe omo lo ma ko bo ohun to ma da wahala le ninu rin ajo to n wa yi ko mo ma lo ohun ni nkan kan fi se o de nsele be dada tori pe ojo ola ati nti irufe baba be gbe dani o je logun pupo mo ti ri enikan to je pe afa ni won ki so omo re mo n jale o si le tefete ko da o tun so fa awon security pe te ba bo ohun ri ni gberegbere bi ibi yo pe ba bo enna bi pe ko mo wale aye mo ni alohun o fe ri o se lo le wa ti ya re do lo mo ran iya mi o ma sunkun tele omo leyin pe dakun mo je ori be mo se be ori nti baba re so mo so mi lenu ajaja to ba te wa je le ore ogun yo benin wo gbo segesege oro tori nti wo mo so pe lagbaja sora fun tamedo sora fun lagasegbe e mo ba rin o ebe ti rira yakuya to ya hun to ba mu ki awon kini ko dikun ni apo odo ti wa ni afomo ti o ba ni gbo rara to ya konoran si ti o fe gbo nkankan bo ti wu ke ko oro olorun si omo mi lori bo ti wu ke orisirisi awon nkan la nri ni social media ijo kan ni won po omo biri kan o ti nse olosho okunrin ba bere si ni ba soro lo ba ni pe awon mo kewu lo ba bere si ni salaye iye wa wo wipe ki lo wa mu e to didakuda bayi o soro ilekun imi je pe ipase ore ti elomi nko sugbon lati kekere na ti ni omo ti pe kan reko tori to ba dagba tan apa se se ko maka sola ni a fe lo si oke lohun di a lo ka pada di
1: Lagilu FM 96.7
2: Kokoro aseyori ti yan fi le bonu se atoshi Gitales lo nje ona abayo kan ti yan fi le bori kosi ojojumo Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbe didaduro digbi lai rogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopo ko yoku lowo ti o gajara nipase ka le ise wa Machine Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines duck mold and nylon machines Gitales International asiri oko owo aje yiyan ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Gitales International ni won rogbo kule awon gaga la siri ati rowo ti bonu babu kata laisan ni ara tokunrin to birin to mode tagba Gitales ni won ko bere fun iwo lo se kan si Gitales International loni Gitales International lo fe gbegbe pelu GT Bank Akinyemi bus stop ring road Ibadan o ekurere alaye 08056046055 email mula.1@gmail.com Gitales International ona bayo ko nu se won osi to daju
3: ni West Midlands Open University amuki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ilewe girama direct entry abi o fe ayipada HNDC Degree University o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko Ore, dime mushe.
4: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Team, House of Glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, Champion by Faith Church. Eja just celebrate your bodu, ishe ranshe ekpe woli, tiyo laba wan, woli agbayeni. Prophet S.A. Arugundade, bereni Wednesday, ojo kini, osu keje, si Friday, ojo keta osu keje odui, lagome washale, lojo kokon. Host, Prophet S.A. Arugundade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatumishe, Tabitha Feromi, Olatunji, Adosun Twins and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
5: Arina Jina Silemi, Alola Wajina Silemi.
6: Ọpọlọpọ bukata la fẹ gbọ ṣùgbọn bí ẹdá ò bá ti lówó lọwọ ẹdá ò lọgbọn nù owó gan lọba ọgbọn ọgbọn
7: akabala tó jẹ kí n ma bukata ẹ
6: ó yá wá jẹ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí

0: fun baba awon ni baba lorun na awon ni baba lorun na a kira fun won na na royin gbogbo eyin ti awon baba yin ti e ti duwo si won podigba o se eyin e ku roju eyin e ku roju o omo mi to ba so pe ah se ru baba re ni to ba tun le aye wa iru baba e ni ohun fe laye laye tabi ko so pe iru baba re ni ko fe loko ara e ti lo kisi ah ko to de pe ma ni ki baba wa wole dia ki awon baba dia ki awon baba 0912370875 iwo iseju to ba ku na la fi seto ki baba to wole kan to de pe wole e ja kira fa awon baba wa loni ta se ayajo awon baba ide amoriri won se iru baba re na ni iwo na fe ki omo re na fe loko iru baba re na lo fe elo ta lo wa nbe o
1: bi awero do
0: alafia fun omo ba gbe gbagajumo
1: omo ba gbe gbagajumo lati dare badon eku se opo le mama se mo
0: amen
1: o ba si ki awon baba o awon baba dada ta so awon baba ti o soju se won nile bẹ́ẹ̀ ń ká ẹni mo ṣe ń merí ó jù bẹ́ẹ̀ lọ àfihàn tó lọ́n bá lò nù àwọn bàbá tó jẹ́ ọ̀bá dáadáa lọ́mọ lè gbádùn rẹ̀ torí pé ètò bá jẹ́ àjá àbúkà bàbá kódà àwọn ọmọ rẹ̀ níṣòro agbọ́lá àti mi àtẹyìn àní níṣòro ẹ̀yin bàbá ẹrọnú pìwàdà ẹ̀ṣẹ̀ tọ́ yín lé ẹ mọ náà ìyàwó mọ ẹwọn náà àwọn ọmọ nínà kú náà ẹfà ojú ìyàtọ̀ mọ ẹfà ojú wọn mọ́ra torí ọjọ́ alẹ́ àlàáfíà fún lórí tó
0: ẹ mọ náà gà mú ṣòro nítorí ọjọ́ alẹ́ ẹ fojú ìyá fojú àwọn ọmọ ẹ mọ́ra.
2: Hello, ìyàwó ni ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
2: Orúkọ tèmi ni Ògbóntádé, ìyá Pasọ́lọ̀, AKA Ayami Number One. Àwọn ọkọ mo kí ẹmu àwọn àbá mo kí akú ọdún èlé àtẹsámọdún ẹ.
0: Àmì ẹ ṣe o.
2: Àwọn adájọ́ torí ọlọ́run káfíyàwó amára o amọ́lẹ́yàwó náà kú lẹ̀. Àwọn ọmọ wa sì lẹ ká wá sí eré fún wọn. Àwọn tá a sì ń kí láfọ̀ wọn lọ́mọ náà ká fi já lé ajá mo tẹ̀sí lọ́mọ.
0: Bẹ́ẹ̀ni
2: àwọn àbá bẹ́ẹ̀ káyọ̀ ọ̀dà ló ṣe máa ṣiṣẹ́ ọ̀dà ni ká fi ilẹ̀ o torí ọjọ́ alẹ́ o.
0: Ẹ ṣeun ẹ tiẹ̀ tó gbogbo yín pariwo ọdún alẹ́ ọdún alẹ́ ẹlòmíì ò rí fíìmù lọ́dún alẹ́. Àwa tá à ń wò lórí ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé à ń rí okòrò.
3: Gbogbo ẹ̀yin bàbá pátápátá ìyá àgbẹ̀lẹ̀ wà ló ń sọ̀rọ̀ ayé yóò ní sòpo
0: àmì Jésù
3: ẹ̀ ní dìdàkudà
0: àmì
3: Jésù olúwa wa
0: àmì. Ẹ ṣeun ẹ pé wọ́n gbàdúrà fún àwọn bàbá. Ẹ ṣeun.
4: Ọkọ tèmi ni ọ̀tẹ́ olúwa rótìmí olúwa kọ̀ǹté àríṣe ààrẹ alágbára pátá ìbàdàn a kí àwa bàbá àwa kí bàbá tó ń ṣètò ẹ lórí ọmọ nígbà tó bá wà jẹ kíyàwó rẹ kó mọ jẹ káwọn ọmọ mọ má máa jẹ pé kòsí wàá máa sán gbogbo gbà bàbá tó ń tọjú ọmọ tí ò máa fowó mutí a kí wọn bàbá tí ò máa fowó kóbìnrin níta tí ó délé tí ó wàá sọ pé kò sí nǹkan kan mọ o irú àwọn bàbá báyìí kọ́ là ń sọ bàbá tó ń ṣètò ẹ lórí ọmọ tó ń tọjú ọmọ tó ń wá gbogbo ọ̀nà tọmọ ó fi nítẹ̀síwájú gbogbo ògbìyànjú wa lórí àwọn ọmọ kò ní já sásán o aṣọjọ ọdún yẹn aṣọ ẹmí o
0: ẹkú
4: ètò.
0: Ẹ ṣeun àti ṣọdún ẹ ṣe tẹ̀mí.
5: À ń tì mí.
0: O ò dààmú.
5: À kú sí mi.
0: Àwakọ̀ yìí.
5: Ẹ ra mà. Inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe ń kíra fún àwọn bàbá o. Bọ̀ ní ẹ fún àwọn bàbá tí ó ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ ni o. Kìí ṣe bí àwọn bàbá tó ṣe yí pé bóyá wọn gbọmọ sọdún wọn ìyàwó wa gbọmọ fọwọ́ fún wọn gẹ wọn kò wá tọmọ rẹ gangan ó wá ń ṣe nǹkan tí ò tọ́ fún irú àwọn bàbá yẹn kọ́ irun wọn kọ́ là ń sọ àwọn tó ń ṣe ojúṣe wọn ní bó ṣe tọ́ àtèyí sóye àtèyí tí agbára wọn ká níwọ̀n bá tọ́ ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe èyí tó tọ́ àtèyí tó yẹ náà là ń kí lágbára ọlọ́run gbogbo àwa táwa jẹ́ àwọn bàbá dáadáa bẹ́ẹ̀ lágbára ọlọ́run gbogbo ona ti Olorun ba fi bo wa la si ri lati si gbogbo ojuso ojuse to to ati to ye Olorun o bo wa lagbara
0: mi o Olorun mo
5: o da ta ma se se ku ni fa won ya ka mu awon ya wa gege bi omo wa gege bi omo ya wa gege bi aya wa gangan ne lo daju ko je yi pe won o ri gege bi kan yi pe ah iru won ri ba iru emi gangan mo fe ki omo mi o fe ni roko ohun kan be lo daju anti mi arun wa ladi seyin ni mo kiyin gan
0: e seun mo ro pe en tin gba amoran bayi lodo awon baba tori elomi yo fi enu fe ra bi abebe ebe agbara si wa lowo re lo so yawo re di punching bag to no no no agbara o si lagbara ni oku si wa lara e ngbo baya ti oni sokun atagbara mo e wa lo mo gbe nu mic
3: mi itaju afun baba aja ara kuka o
0: ah odo e tun pada ni ya iya igbe lowo wa tun pada wa won lawon gbadura fun ya ja baba aja ara buka o hello won lawon mo nta won so o tori won mo pa won baba kan wa kan ran jagbon e ba gbo kan ran jagbon kan ran jagbon je ti e ti ri eti wa ti e ma ngbo hello
6: hello e ta ro o
0: e ko ojumo
6: o jara pe ojumo abile pa ko rede da sola ni
0: latago e seun
6: eh aki gbo awon baba ti en je baba daada baba lalu barika o to le so o
0: ami o
6: abi awon gba owo won te ni ka baba le ku no ro nu won ku wada ale lagba e ma be to bo
0: ale lagba won joko leyin eyin agba ntara ti o mo we ti o ba won ra bready ki e pe wo dakun wa bi mola mama re ko won ti jade dakun ara bready be o hello
3: ako juma
0: e se ah ya be je legusi ko yi o to jo meta
3: e te
0: e mo te
3: aka mo baba o
0: ehe
3: ni wo go ba ta ni o
0: ami o
3: ti mo baba ni baba diki ti baba ta do se ni na ade ade awon na ki o
0: na ki won
3: kokolo ni won so ko ni fun lodun ni yi ka ko ade baba ni fun won kokolo ni na mo ki olorin na o tori odu re ni ri bi o
0: ami
3: o se ni awon ayala ni olorin a ma bo olorin baba la mo ki yin o ni yo fun wa o e mo na wa mo ase ni ya e mo te wa ni
0: Ike.
3: E ma se wa won, awa ni ya yin. E ma mo ra ni o, baba daada ati yin o. Baba ko ku na, iwo ni Olorun.
0: Iwo ni Olorun. Baba wo lo ku, baba ko ku. Iwo ni Olorun. Bi o ba wo gbogbo le aye re gba, o ba nbe. Gbogbo bi teyan ba ti le lo raso, to gbe fun telo, to so fun pe bo se fe ran re. Se bi bo ba se ran, bi telo ba se ran, to se wo, be na lo se ma ba. Lorun ara re to ba wa ko to ni be ko wo ton so e ku tara yin ojo ale nbo o ojo ale sun meti le o ojo ale lo wo awon iriri ti awon ru baba to nse bi igbo ti won ti ri o won ti ni iriri gan iriri si ti wa le repete to ye ki wo na keko latara be pe bo se ye ko wa bo se ye ko wa ni papa ju lo si awon obirin lasiko ta wa yi tori awon omo won awon omo un se ri awon omo ta nwo ni isin bi film ni o se ri loju baba mi o a nwi fun yin bayi o pe kini kora yin sohun bokuku dagba tan na eyin awon omo re ni o mo toju iya won ni won mo toju eni ba toju omo ni o oro yun ti ku nbe o jagba ki oye kan se ka to lo soke lohun hello
7: e ka ro ah iyawo oli e ka ro o
0: e seun
7: ehe e seun e ku eto e ni baje o
0: ata kokoko yi
7: iyawo emi na ni bo te je pe won mi o fi be jade la
0: eh a gbo daada sugba sa ngbo die
7: so ona lo je kemi na mo fe fun ke
0: mo mo pariwo mo pariwo
7: e ku eto ma
0: yes
7: mo ki emi baba o atawon baba to dabi titemi tori mi rira mi so gbogbo gbiyanju wa o ye ka ma gbiyanju gbogbo bo ba ti le wo ko ri lati le fi toju omo lati le fi toju yawo ta ba ni awon kan ni ka mo lu yawo wa ni na kuna ka mo lu rara ni oto ni keyan mo lu yan pe a ina kuna iro a ni de ati fowo kun ti ni a ni de ati lu obirin degode po pa wa lu nina o le na nina kuna now lori awon omo na lele gbogbo bi iru bi pelu bi mo se ni pe ni ja oju yi gbogbo gbiyanju mi o si nkan meji mi na le joko toju kan bayi kini kan mo mu bo e sa ri pe mi riran gan mi se yen tori awon omo ati yawo mi na ni so oju gbogbo e lo lele eyin teyan ba se asile labo wa ba
0: ben
7: wa ni re je oti ninu photo o te je si pe awon kan tin gbe ori se ori olori se ori photo mi ngba mi
0: kan
7: ti be sibe bi yan ba se joko ti e photo jeun
0: o ba eno ni o se bara nto ba se asele la sa labo wa ba
7: lo ma gba ko si ninu wi pe boya kini igba mi gan papa emi omo baya wo mi ta ni mo se gbolohun aso to ba fun omo mi ni boya lo to e mo normal eyan le support oko but ma je ko ye pe a bo se le wu ko ri o se je ki n mo wi pe nkan ba n sele ki n le mo bi n se pese fun ko n se wi pe bo yo wa ni e o fun ni kini kan ni ana o se so fe mi wodo na agbodo jo se laarin ara wa ni sugbon lori omo ti ti mi iyawo mi na be n to si o mo wi pe emi o fi sere pelu bi mo se wa na to wa wa baba e je ka se nkan ta mo wi pe yes okan wo le da wa lari pe emi na gbiyanju titi mi olorun aba wa se o a ni se lasan lori omo o tori ti ne mo paru iya won ni won gba iya won ni gba to ba je pe iyawo na nri o se wa ni mo toju a ni jam
0: e seun e se e se atakokan atakokan e se ejo npo ejo ka le fun elomi na ni aye gbogbo hello
8: iyawo mi
0: e seun
8: mo bi nnu gbadawa wa omo ba gbe ojo la gbe ara ni se ri awon ya wa a n soro baba inu won do bayi e ma gbagbe ti na nbo
0: ya
8: jo ya na nbo
0: a so bembe yo ni tu mo bi gba ta at so ta won ya na o si ti ku
8: ba na e tun bo
0: e ra ju gba te e rori ofe ati wole le tun se pe pada e wa ni ti won bo won bo bo ba wa nbo nkan kini ke wa se siyun se won wa mo ti won so ni e gbon ti atakoko so nisin wipe ko le si ko ma si gbolohun aso laarin okunrin ati obinrin sugbon gbogbo bi gbolohun aso to ba wu ko sele laarin yin mo fi awon omo re sere o eni kan soro ojo kan o ni se mo wipe okunrin mi wa to je pe e ma nwo wipe mo na yawo re mo na yawo re imi wa to je pe ko ni na yawo re okunrin ti yan yawo re lo di nkan ti o mo to o mo di yan to je pe awon okunrin kan wa be o won mo di yan to je pe un to wu ko se won ko sori paper bayi kan ma ba soro won ko sinu paper won fi sori table to ba wu e ko ka to ba wu e ko mo ka sori gbogbo iwa to nwu ojo ale lo ma gba olohun gbogbo iwa to nwu tinu re ndun o gba nigba to ba ya o gba ko si bi okunrin se ma bi okunrin se ma ni ife omo to ma ma toju omo si to ti o ni ti awon omo won ni mo pe baba awon lo nse bayi kona go fe ma afẹ o fe ma kun fe ma nkorin si ya ngba mi ngba to ba je pe baba won ni won mo baba won lo nse gbogbo baba won lo nse omo mi o je pe to ba ti ri baba e to de bayi o ma ma pariwo daddy sugbon mo mi wa je pe to ba ti ri pe baba won de won sa wonu yara ni seru baba be lo je o gba nigba to ba ya o fi pamọ ni o n fi pamọ ni akiyin gbogbo eyin baba akiyin o oju oni ti yin o agbadura fun yin gan pọwọ yin o mo roke o eni wowo ti nigba kankan laye eni wowo ti owo da prata olohun o fun yin lati fi gbọ bukata tori si a ma tora wa je asiko ta wa yi asiko kanra mo re eni ni oko kanra mo ra yawo yawo kanra mo ko ngba ba ni elolowo te fe lo ti yan so pe at least e sasati manage 10-15,000 to wa dijo keta ti 10-15 yen te fi se obe te fi ra nkan sinu le to tan ti awa tun ni owo o je ta yen o mo titan e ko senu ni e nla ni so si wo se nla ni ta ba wo awon en to wa nta nisin e ri pe bi kan la ba wa e di a fi mo ninu ile bi to ba wa ki si se pe un ti o lo titi asiko yi lo gba be o asiko yi lo gba be o tori owo yen kan po ni ko ni value owo yen kan po ni ta ba wo pe won tun ti bere lana e bo bere nje ta sojojumo le mo bere ni ah un to wa lasiko yi o koja be e wa ja fi suru si e ja no suru si olorun ran a lowo o yo ba gbe bukata wa yo mo pese fun yin ona ti o fi mo pese fun yin te ni mo line line ona ti e fi ni mo lati pe ba fi mo gbo bukata na ni olorun o mo lo lati ma fi pese fun e ni yin gbogbo eyin baba baba te n soju se yin o ke se baba kidnapper o ki se baba 419 awo ki baba terrorist o a kiyin o a ki baba ti ja fone gba lori okada

0: lọ́wọ́ ẹni ẹlẹ́ni tí ń rìn lọ àkí ọ ìwọ́n náà gba èrè iṣẹ́ nígbà tó bá yá iṣẹ́ tó ń ṣeun ó gbèrè rẹ̀ ó ṣe é ṣe kó má ṣe dọ̀jú alẹ́ wọ́n irú rẹ̀ tó bá ti dé bímọ kan tó bí méjì tó ó gba gbogbo rísọ́ọ̀tì ẹ̀ ń bọ̀ ó wà ní skúl ni nígbà tó bá yá tí rísọ́ọ̀tì bá jáde yóò sọ ibi tí ó gbà lọ nínú ilé ayé fúnra rẹ̀ kò sẹ́nì kankan tí ti ní gbọ̀ngbọ̀n ẹnìkan lè tirẹ̀ ni ẹnìkan lè tẹnìkan lọ́pọ̀pọ̀ ní ìsìn ní tó bá ṣe sílẹ̀ òun náà ló máa dé bá òun tí a lọ sókè lọ́hùn á padà bọ̀.
1: Lagilu FM 96.7

ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan, Ọlọ́ndà

0: Ìwé Genesis orí ìkejì dín ní àádọ́ta àka ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì ó ní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni ẹnìkan wí fún Joseph pé kíyèsí ara bàbá rẹ kò dá ó sì mú àwọn ọmọ rẹ̀ méjèèjì Manasseh àti Ephraimu pẹ̀lú rẹ̀ ẹnìkan sì sọ fún Jacobu ó sì wí pé kíyèsí Joseph ọmọ rẹ̀ tọ̀ wá Israeli sì gbìyànjú ó sì jókòó lórí àkẹ́tì ìránṣẹ́ Ọlọ́run alàyè prophet Ọlátúnjì Ọlápàdé bàbá tó ti wà ní àárín wa láàárọ̀ yìí o ẹ kí gbogbo àwọn tó ń gbọ́ wa nínú ilé gbàdúrà fún wọn.
1: Mo kí gbogbo ara alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí ní ìkànnì yìí mo kí yín ní orúkọ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé lórúkọ Jésù Kristì Olúwa orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kò ní fi ayé wa
0: sílẹ̀
1: bàbá wa àti Ọlọ́run wa gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ ńlá àti àánú ńlá tó fi fún wa láàárọ̀ yìí lórúkọ Jésù gba ọ̀pẹ́
0: ẹ̀mí
1: mímọ́ à ń lọ báwọn ènìyàn rẹ sọ̀rọ̀ rẹ Olúwa gbẹnu mi sọ ògo ni fúru Jésù Olúwa wa
0: bàbá ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò
1: yìí
0: ara bàbá lẹ wà
1: bẹ́ẹ̀ni
0: agbára wo ló wà
1: ṣe rí ohun tó ní agbára ni o kìí sì ń ṣe ohun tó rọrùn láti jẹ bàbá màmá ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín agbára tí ń bẹ lọ́wọ́ bàbá kìí ṣe kékeré o ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ agbára tó ń bẹ nínú bàbá o nítorí bàbá ní orísun ọmọ o bàbá sì ní àṣẹ láti sọ ọmọ dan tó bá fẹ́ sọ ọ́ dà
0: bàbá ṣe wọ́n rò pé ìyá náà máa ń sọ pé gbogbo tọ́mọ bá dà láyé yìí ọwọ́ ìyá rẹ̀ ló wà.
2: I will tell you the truth máa sọ òótọ́ ọ̀rọ̀ fún yín.
1: Ṣé rí ìyá mo máa ń sọ nǹkan kan mo ní ìyá ló ní àdúà ìyá ní máa ń gbàdúà fọmọ ní gbogbo ìgbà ìyá ní máa ń kó fọ́tò ọmọ káàkiri ṣùgbọ́n nǹkan kan ń bẹ lẹ́nu bàbá èyí tí wọ́n pè ní ère àṣẹ àṣẹ tí ń bẹ lẹ́nu bàbá tí ọmọ bá mì sí ẹ wàhálà ni agbára tí ń bẹ lọ́wọ́ bàbá agbó sọ̀rọ̀ nípa a responsible father bàbá tó tọ́jú ọmọ tó jìyà lórí ọmọ màmá ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ̀yin obìnrin ẹ lè ti sunkún lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ẹgbẹ̀rún tó yẹ pé kẹ́ ẹ tó rí ojú ẹ̀yin ọkùnrin tó sunkún tí ọkùnrin bá fi ẹyọ kan bá sunkún ẹgbẹ̀ẹ́gbẹ̀rún obìnrin ti sunkún o.
0: pé àbí tó bá pè àdàbí pé bí n bá tọ́jú rẹ lókun
2: ẹ jẹ́ sọ nǹkan fún yín ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó ní wọn ò dúró gba èrè lẹ́nu bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti neglect bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa tí màmá wí nípa ìjà tó wà láàrin bàbá àti ọmọ kò sí tó kẹ̀ ń bẹ̀
0: ókẹ́
2: bàbá rẹ àti ìyá rẹ bá jà tó o bá tẹ́rí sí kó o máa ru anointing káàkiri tó o bá ti jẹ̀bi ègún wọn fún ọ lẹ́gùn kí ni mo wí fún yín
0: ó jẹ mi
2: tó o bá ti ṣe kí ni
0: tó bá ti jẹ̀bi ègún bàbá ò fún ọ lẹ́gùn
2: ẹ̀gbọ́n tí bíbélì wí nínú ìwé genesis 48
0: ó sì ṣe
2: bíbélì sọ pé ó ṣe
0: lẹ́yìn kan wọ̀nyí ní ẹnìkan wí fún joseph pé
2: ẹnìkan wí fún joseph prime minister ni alágbára ni ọlọ́run fún ní owó ó ní ọrọ̀ mo fẹ́ kẹ́ ẹ kó ẹ̀kọ́ kan ń bẹ yẹ́sà
0: ẹnìkan wí fún joseph pé
2: kíyèsí
0: ara bàbá rẹ kò dá
2: bàbá rẹ tó bí o ara rẹ ò yá
0: ó sì mú ọmọ rẹ méjèèjì
2: immediately tí joseph ọmọ alálùbáríkà ni immediately kí joseph gbọ́ wípé ara bàbá òun ò yá bó ṣe bí sì tó bó ṣe jẹ́ pó jẹ́ èèyàn tó ní agbára tó wà ní ipò tó bíbélì jóyé wa pé ẹsẹ̀kẹsẹ̀
0: ó ní
2: joseph
0: mú
2: ọmọ rẹ̀ méjèèjì yes
0: Manasseh àti Ephraimu pẹ̀lú rẹ̀ ẹnìkan sì sọ fún Jacobu pé ó sì wí pé
2: kíyèsí
0: Joseph ọmọ rẹ̀ tọ̀ wá
2: Israeli
0: sì gbìyànjú ó sì jókòó lórí àkẹ́tì
2: mo gbàdúrà fún gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ ti jìyà lórí ọmọ gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ ti jìyà lórí ọmọ tí ọjọ́ alẹ́ yẹn ń pa yín lẹ́kún mo gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa ẹ jèrè ọmọ màmá kò rọrùn àti tọmọ bàbá gidi ló máa sanwó ọlẹ́ bàbá ló máa tọ́jú ìyá bàbá ló máa tọ́jú ọmọ owó school fees ọmọ kì í ṣe kékeré bàbá rẹ wẹ́ pè ọ́ òòràn ti bàbá rẹ òní ni father's day go and credit the account of your father call your father pe daddy thank you for being there for me it's not easy to be a father bàbá mi tó bá lọ pa owó níta màmá ó bá ní ₦10,000 lọ́wọ́ bàbá gidi ò ní ná o iye tí ó bá ná ₦1,000 ni ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi kò ní ju bẹ́ẹ̀ tí ẹyọ kan lọ kì í ṣe pé kò lówó lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ ti òun gan ti ń jà.
2: Tó ti ń yà. Kì í ṣe pé kò lówó lọ́wọ́.
0: Ṣùgbọ́n torí ọ̀rọ̀ ọmọ ìtọ́jú ọmọ. Ọkùn
2: bàbá ní ṣọ̀kadà nínú òjò. Ọ̀kadà ló ti jí ní ìdajì ní ti ń ṣe nínú òjò. Ó tọmọ lọ léèwé. Ẹlòmíì wà tó jẹ́ pé fọ́gá ni. Ó tọmọ lọ léèwé. Ìgbà tí ó bá yẹ kó wá máa jọrọ ọmọ ni ibẹ̀ ni wàhálà ti ń dé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti kú sára. Ọjọ́ alẹ́ ọkùnrin mi ń sunkún lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ ti abandon. Màmá wòlíì mo sọ kankan fún ìyàwó mi. Ó lè dàbí ọ̀rọ̀ ẹ̀rín. Mo ní màmá Ọlápàdé. Ọlọ́run ó ràn ọ́ lọ́wọ́. Àjọ lẹ́mi gógún ó láàmì òmoni. Tí àwọn ọmọ wa yìí tí wọ́n bá ti mú ìyàwó wálé tí wọ́n bímọ lágbára Ọlọ́run sọ fún wọn wípé ilé wa ló ti mọ tọmọ o. Kò sáǹfààní pé Ọlọ́run tọmọ nílé ẹnìkankan.
0: Pé ọ̀n lè fi yín lẹ̀
2: o. O lè fi mí lẹ̀ o.
0: Bẹ́ẹ̀ bá sì jẹ́ pọ́rọ̀ ìlú Èbó.
2: Àjọ lọ ni o.
0: Dadi Yọ́pì àti Mọ́mí Yọ́pì àméjèèjì ń bẹ ní UPNs. Àjọ mọ́ lọ ni o.
2: Àjọ lọ ni bó o bá ti ń wẹ ọmọ ní ìmọ̀gbọ́mi gbóná kaná.
0: Ṣé tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ní airport? Ṣé iná lọ sọ wípé ṣé yóò sọ pé ẹ̀yin náà fẹ́ lọ.
2: Àjọ lọ tọ mú bọ̀ ni àjọ
0: ẹ jọrọ sọ mú bọ̀.
2: Mùsùlùmí ní àǹfààní àti fẹ́ yàwó méjì. Ó ní àǹfààní àti fẹ́ yọ ẹ̀yàwó mẹ́ta. Kìrìsẹ́nì ẹyọ kan ní ẹni máa gbé káàkiri. Mo wá gbé ẹyọ kan yàjọ wojú ara títí dọjú alẹ́.
0: Ẹni tí ó bá tiẹ̀ tó yẹ àlùfáà ó gbọ́dọ̀ jẹ́ aláya kan.
2: Ẹyin bíbélì ló sọ bá àwọn yẹ àlùfáà tó ní ìyàwó tó pọ̀. Ẹ má mọ àmọ́ sọ̀rọ̀ débẹ̀ yẹn
0: màmá. Àní bíbélì bíbẹ̀.
2: Má tún mú bẹ́ lọ bẹ̀ yẹn má ba bẹ̀ yẹn jẹ́ màmá.
0: Bíbélì
2: ló wí bẹ̀. Ṣùgbọ́n
0: wọn wà gbọ́.
2: Mélòó ló tẹ̀lé ń bẹ̀. Tí mo wá sọ ni pé náà ní ìsìn pé ìyàwó kan àjọ ṣe mo ṣe wàhálà lórí àwọn ọmọ. À ń gbọ́ wá yá wọn ní visa dé mọ́mí fẹ́ lọ tọ́jú ọmọ. Visa bí mo bá fún wa visa méjèèjì kò lọ. Òun gbọ́ ọmọ agreement ni òun kò lọ.
0: Ẹ ti jọ tọ́ bọ̀.
2: Wọ́n jọ àjọ agreement ni pé ló lágbájá o sóríire o. O ọ̀nà rẹ̀ ó là o. O jọ ń jí ọmọ o. Ṣùgbọ́n ò lè dájẹ́.
0: Ìwọ nìkan lọ́jẹ́ o. Kọ́nìkan lọ́jẹ́ o.
2: Àjọ jẹ́ ni. Torí pé mo ṣe wàhálà lórí ọmọ.
0: Gbọ̀ngàn.
2: Ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀mọ́. Mọ̀mọ́ ń gbà tí mọ̀mọ́ mi bàbá mi èmi àti ẹjọ́ le gan. Bàbá mi le gan èmi náà le. Àwa gbádùn à.
0: Bẹ́ẹ̀ni láìkí ara yín.
2: Láìkí ara wa.
0: Bẹ́ẹ̀ni láìkí ara yín.
2: Ìgbà tí mo wà nílùú òyìnbó máa ń fẹ́ ra mọ́tò fún mọ̀mọ́ mi. Mo wá ní mọ̀mọ́ mi ẹyin ni mo ra mọ́tò fún o. Mi ò ní kankan
0: ṣe pẹ̀lú. Bàbá mi kí dádì mi wọ ọbẹ̀ o.
2: Bàbá mi ìyá mi sọ fún mi pé tó o bá ti lè fún bàbá rẹ ní mọ́tò rẹ.
0: Wọ́n fún mi.
2: Mi ò fẹ́ mi ò fi owó kankan alálùbárí kan mọ̀mọ́ nù. Ó méṣọ̀ pé ó rí kọ́nsáì èmi àti bàbá mi kó tó kú. Òun ló kọ́ tó kú kí bàbá mi tó kú. Tí ò bá rí kọ́nsáì èmi àti bàbá mi ni ìgbà tó kú ìyẹ̀ ò bá máa jẹ bàbá mi. Mi ò dẹ̀ ní mọ̀ pé èmi náà wàhálà ó padà bẹ́ mi nítorí tèmi náà bá ṣe máa gbà. So everybody tó ń lis ten to me, mo wọ́ ló ń gbìjà ìyá rẹ̀ ó lọ pé bàbá ẹ̀ oh my god wà á jẹ́ intercontinental stupid ìyà. Mama ẹ gbóyin
0: bó ti wọ́n tó ní. Kò ní di access
2: yìí. Èrò ó wá jẹ intercontinental ni o. Àwọn ẹ̀yà tó jẹ́ pé ìyá
0: bá. Kò ní jẹ national bank.
2: O ní gan ọlọ́mọ jọ irú ìyẹn lọ fà. So if you are lis ten to me, òní ni ọjọ́. Mama ó ń dùn mí ní ilé lọ bá bàbá mi sọ̀rọ̀ ní sàárè. Ẹ̀mọ tí wọ́n pè ní bàbá ni. Bàbá máa bú sẹ́kún gbà mí nínú tọ́lẹ́ẹ̀tì. Kò ní tètè jáde. Bàbá jáde láàárọ̀ àwọ̀ ńgbà tílẹ̀ bá máa dé. Ìyá wà ńlẹ̀. Bàbá máa jáde látàárọ̀ ẹ wo báwọn ọkùnrin ṣe ń kù. Àwọn ọkùnrin ń bò ó bá kọ́lé tán tó bá ṣe wàhálà tán. Mélòó ni ń lo 30 years nínú ilé tó kọ́? Mélòó ni ọkùnrin tó lo 40 years nílé tó kọ́? Màmá ló máa padà di láńlẹ́dì. Tó o bá tọ́jú bàbá ẹ gbọ́n tí bíbélì wí ni. Bíbélì sọ wípé ó ní yẹsà.
0: Joseph sì wí fún bàbá rẹ̀ pé àwọn ọmọ mi
2: ni
0: tí Ọlọ́run fi fún mi ní
2: ìyí. Ó mọ iyì bàbá ẹ̀ torí ẹ̀ láyé Joseph fi dá o. Bíbélì sọ nínú ìwé Genesis chapter 49:1 bàbá yẹn ni pé.
0: Jacob sì pe àwọn ọmọ rẹ̀.
2: Ó pe àwọn ọmọ
0: rẹ̀. Ó sì wí pé ẹ kú ara yín jọ.
2: Ẹ kú ara yín jọ.
0: Kí èmi kí o lè wí fún yín.
2: Kí èmi lè wí fún yín.
0: Ohun tí ó bá yín lẹ́yìn ọ̀la fún yín.
2: Ṣé bàbá wọn jẹ́ Ọlọ́run ni? Ṣùgbọ́n ó sọ fún wọn pé mo ní tí ó ṣẹlẹ̀ sí yín lọ́la. Mo ní tí mo lè sọ yín dà lọ́la. Mo pè yín lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ná àǹfààní àti máa gbọ́ mi. Káàkiri gbogbo àgbáyé. Mo bì ọ́ mi ò mọ irú ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ lè ṣe ọ́. Mi ò mọ irú ìwà tí ìyá rẹ lè ṣe ọ́. Ṣùgbọ́n bàbá yìí ẹ̀kọrin tó dáa fún wa màmá wòlíì. Ẹ̀kọrin orí tẹ máa ń kọ fún wa. A ti gbé bàbá rẹ lé. ati gbe baba rele ati gbe ati gbe baba re ko to gbe baba rele toju e raso to da si baba e lorun gbe awon omo e lo ki baba e ri awon omo mo e je ki baba yin e je ko gbadun gbigbi siwo ko se to le se fo baba e na baba ni ni baba ni mo je ki eni keni ko to je your father should be the first before anybody
0: iya beje legusi soro kan fun mi ndi okan baba won ni awon wa mo pe olaja pa ni won won ti di jade won ti se gba won ti won nigba ta won bere si ni resort latara awon omo won bere si ni koju si baba won won wa wo awon pe ha eyin te igbele won ni be la won ti wa joko pe ha wahala ti nbo o ba wa yi para pe o ki baba i mo lo gba kini mo won lowo o iwo na satunse o
2: gbogbo eyan okunrin te ki ngbele gba mi wonderful sorry gbogbo eyan okunrin te ki ngbele e jo ntori olohun ma gbele mi o ti e so be o po si mi lenu ni o ma ngbele se ri gbogbo eyan okunrin te ki tete dele gbogbo eyan okunrin to je pe ile ma nsu ojo ale ofin sere iwo lo sanwo school fees je ko mo e mo pe wo lo sanwo school fees je ki omo e mo won pe eto ebi won pe
0: PTA
2: o lo pun di awon omo re don't be too busy je ki omo re omo e wa ni university ya won nikan lo nwo oh daddy e ma je stupid ya loju ale ori aran mi se wi pe o na ni awon omo re baba to ba toju omo ni ojo nje loju ale o in to ba to ti o ba to ju omo onje sa fun sa ni o je loju ale
0: e soro kan ni sin eni nigba to ba di ojo ale bo ti wu kin ti baba se fomo to o gboro toju
2: o gboro
0: re ni sawon okunrin o wa ni duro si kona yen pe won ti so fun e pe o gboro toju mi ni isin ni toju re iwo mo toju mi
2: itoju yato sira won itoju alabuku wa
0: toju abuku
2: pe
0: won sa ni afun yin
2: so na sa ma je
0: ma je
2: ka ma afara yin sin olohun
0: ka ma tara yin se olohun
2: o sa ma sugba mo so nipa awon baba ti kin se pe won ma nle won kuro ni le bi apalo ni ile parada lo ma wa o ma ti yo o wa ma na iyawo re so ba ri esa se ma gbo toro if you are a man listen to me to fe jonje ojo ale ojo to ba ti na iyawo ni o ti ma pese iya to je lojo alele
0: o ti pese
2: tori awon omo ye nwo to nse won le mo le soro won gbesan iya won lara re iya wo le o soro
0: na mo
2: ni won gbesan won soro won awon omo ye soro won korira re tori iya won won feran iya won ko si bo se le da to mama mi o le bayawo mi du onje omo ima kena ni mama
0: yo le je ke je nbe
2: je pe ni ki won ba tin ibaje ko je nje so ki won ni yawo mi I'm the man of the house you o ti ku amaye street ni bada to je pe landlady lo po nbe ko si landlord mo ni bo la won landlord ti lo imi ti fagidi para re imi ti fi iwa buruku para re imi ti ridi oru para re imi o na ni omo o toju omo olohun fe jo nje loju ale o nje gba be gba je nsi mi lo mo je
0: tori pe awon iya won ti ku oro si awon omo leti pe abo ori baba re bi ta se n pariwo ni yen pe ha mo du o digba ti won to ye pe e gba e sa o buru o
2: yes
0: o si se bi okan re tin lo o sa ku oruko re ni beoni sugbon baba re so ni benjamin
2: ke ri ti mo so pe agbara belenu baba be iya kan bi omo o pe ni beoni pe omo ikoro baba ni nu omo mi o so omo ikoro omo owo otun mi ni ti o ba yi oruko Benjamin pada ijeje mo pe aye omo yin o ba dabi aye Jabesi sugbon baba ni agbara authority daddy any authority lati pe omo mi ma ba mi o munu edun lagbaja yi ba eni yo ri fun o emi ni baba re ba eni yo ri fun o ona re yo la ba eni yo ri fun yes
0: rubeni iwo ni akobi
2: mi
0: agbara mi ati ipile se ipa mi titayo ola ati titayo agbara
2: eni ruru bi omi
0: iwo ki yo le tayo
2: baba lo so be
0: nitori iwo gun ori eni baba re iwo si baje
2: mama itin belenu baba mo lagbara gan ke lo de to je pe iya Jacobu ko so pe Jacobu o ya ma bo ma down ti baba re fe wi lo ma sure fun mo pe o ni lenu
1: baba lo ni lenu ben sa. So today I beg every one of you to ba ti ni baba John tori olohun koko ki won laaro e pe daddy e ka aro yo dara fun e se gan o eyin le wa mi waye God bless you daddy ko the credit account daddy en to lo n ba wi sori ire to ba ti enu e su jade ye ire ti Joseph gba ju ti awon egbon re lo nigba to wa ti Jacob wa ni ori ibusun aisan bibeli so pe ni igba to gbohun iya to gbohun one more oh dide baba biological father is your father your is spiritual father is your father yes sir
3: isaki baba re se wi fun pe sumo yi
1: sumo yi
3: omo mi
1: omo mi
3: o si fe nu ko mi le
1: eni
3: o si sumo
1: oh.
3: o si fe nu ko li
1: eni
3: o si gborun aso
1: oh my god
3: o si sure fun
1: oh and they come bambi mo wo no majemu o baba omo ati emi mo lo mo soro pelu ase emi mo loruko Jesu Christi gbo mi dada iwo iseda to ngbo mi mo wi pelu agbara olorun ajinde loruko Jesu gbo eyin eda te ngbo mi mo soro jade ni oruko Jesu Christi lati oni lo gbogbo eyin te wa ni abi ogun eyin te wa ni abaide eyin te wa la abaidamu loruko Jesu emi mo tun yin sile baba sure ni o ire ni o gbadọ gba ere lenu baba re ti baba re ba wa ti ku you are a woman listening to me you have husband you oko re lo ni gbe lo si tree lo ni
0: mo je eleyi to na moju
1: mi ro oko daada ni mo bi mo so nipa baba daada ni o alalubari ko okunrin ni o okunrin to ye pe ko jo se wa
0: la o ara e ni si opolopo enu ti ga
1: eyin ti o ga se ri olomo ja ka gba ko agba agba ko ni yen awon agba ko okun ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ nípa ọkùnrin tó yẹ pé ó dánlé
0: mama wo
1: ni gbe baba lọ
0: deni ni itu keyan pe ka lo joko
1: bayi
0: o ye fun wa ni fried rice bayi o ye fe chicken si
1: gbogbo te ma n bere yen lowo wa ni gbogbo igba yen oni lo ye ko san die
0: ojo so die o le satan
1: o le satan so die
0: iwo ti baba re ti ku ni o
1: iwo ti baba re ku ibaboko re o lo toju oko e ra nkan gift fun appreciate ma yen
0: ko wa boxer to da
1: ko ra fun singlet to da ra perfume to da ko ma kan pinkin pinkin ko ni daddy o baya irun won ti kun pe won lo si le baba da toro na ma n tele o lo bi to ti ma n se run na e le wig obirin mi ko si 350,000 naira na e lo ni oko re o gerun na gbe lo si be kun shape oko re dada ko ri kinu enu ko kunle pe daddy mi to ba de dale ko ejo yin olohun logo
0: se praise and worship
1: mo se nbe
0: praise and worship gidi
1: ta let no yala te no yala
0: eh won se kana ni o ba dale aye le fun baba leni je ki baba gbadun aye e
1: o ni ti won ba le ko je ki won ko
0: ko ba ko lata
1: ti orin ya bola re ba ko si won lenu je ki won ko ara gbaye ba ko si lenu je o ko loni be ni sir
0: gbogbo ori to ba ti wa lenu ẹjẹ fun ko 0912370675 e ti gboro lenu baba wa laaro yi gbogbo iwo ti o ba mo pe o ye ko san ore fun oko re se fitinu se ma ro pe kini na ma so pe ka mo se fun yin aba ti se ni mo se ba ko da hello e ka ro gbohun soke agbo yin dada o boya ke tun wa pe o 0912370875
4: Allah
0: fi afun ma gbe gaga jumo
4: e ku se pele mama se o koda iwa so are yi o sana wole koda mo di re gi je mo pa ti mo fara bale gbo oro dadi wa dada ara mi se giri
0: eyin na tu wo bi te ti e wo bi asise ti wa ke bere si ni ti atunse
4: gbogbo okunrin gbọdọ mọ torí ọjọ́ alẹ́ ẹgbẹ́ mo sọ lẹ́kàn pé torí ọjọ́ alẹ́ ṣe rí mo fẹ́ gba àwọn bàbá ní àmọ̀ràn láàárọ̀ yìí àwọn tó jẹ́ pé ó da ẹfọ́ sí ni wọ́n pẹ̀lú ìyàwó wọn ẹjọ́ torí ọlọ́run níyàwó gbọ́dọ̀ rí ìyá rẹ̀ ó ẹ má mú ọmọ ní pankuku pankaka pé ó gbọ́dọ̀ dọ́dọ̀ yá nìfẹ́ wàhálà bẹ́ẹ̀ kí ẹ bá wá rí pé wọ́n rí ìyá wọn ẹ fi okùn wọn lẹ̀ kán rí ìyá wọn torí bàbá rí ìyá wọn àṣìṣe kìí nìkan náà mọ wọn ní ti ìyá wọn ṣé wá rí ọ̀rọ̀ tí a bá wá ń kó sí ọlọ́pọ̀lọ́ nípa yín àṣìṣe àṣìṣe àbáwọ̀ ti ẹ̀dá nọ́tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ tari ya won won ri asise ya won won ri asise tin na won gbe osira won le bi le jeun omo lojo ale to gbe yin muro yin ejo edakun te ti ko ya won sile gan e ma won na asipo oro ki se gbono ke fura yin pada mo pe go ala ba tin koju le ri pe ejo ni oro si so pelu ya won ko ba ri pe ya won pada ba yin je lo ya won
0: ese o tori ati fe lo mi
4: eje ko
0: ese oro ti omo wa gbe ngan gbadumo iso amenuba se mo pe oko ati yawo mi ti depart ti oko wahala o ya won lati ko omo lo to lohun mo toju omo se riru se mo pe ru baba opolopo be baba mo nti se danu ni
1: baba en se re ni o pada se tori o ya yen yo pada je julo e mo okun to wa laarin omo
0: ati ya
1: so ko si labe o gbodo je ki awon omo da ya won mo o gbodo je ki awon omo lo sodo ya won mo fi iya dun je ki omo ri pe iya re teyin mejeje ba jo ri ti won ba jo ri pe won iya omo ri asise ba iya
0: yo
1: ri asise so yo le mo tin se bo to ba lu agidi to ni rara o emi mo nto won o iya yin ti san lo o ti lo foko mi o daddy esa e ma gbo o toro olohun ni je ke sase daun tori pe omo pada wa iya re ri
0: wa iya re kan o
1: be ni sir
0: o ba si le wa iya re kan ti ya so bo se je fun to bi mo njade o ti se danu lasan lasan ni toro mo bi omo obi mo bi o se mu awon omo re mole ti o se ku oro si won lori o ta lo wa nbe hello ah
5: hello
0: hello
5: e ka ro
0: e seun
5: e wo ibi ke soro yen de ah o mi lori tori baba e so pe o ku to wa laarin omo ati iya ogun mo bi ma ma awa baba bi kini go o wa so pe kini go kini ko iya le lomo sugba a ni ti so pe ribi iya le lomo ka ka pa dadi emi ti mo so ran yi emi dadi de ni
0: asa mo pe won sa advice ati yawo ati oko abi bo won sa asa mo pe won sa won pa wa ni moro pataki
1: ben
0: won se yoruba sugbon lowo ti won gbo won lanfani lati le so won gbo bayi mo gbo bayi olohun a si ma ran yin lowo gbogbo awa ti a ba je ko loro si tai gbo ka igba odo ale mo lagbara baba
1: o lagbara eyan gbodo foju ale sere tori pe omo loju ale enu so eyan gbodo make sure wi pe ko toju omo
0: awon okunrin kan wa to de pe won ni awon omo obinrin awon okunrin la ma run school awon ni run to
1: ah okunrin e jiya
0: yo jiya
1: o jiya sa ke se pe yo jiya o jiya
0: ah
1: omo obinrin da mo bi olorun ti mo bi olorun ona je romo ngba mo bi mo bi mo ti mi o romo obirin olorun fun mi lomo obirin omo obirin ni ma ntoju eyan loju ale omo obirin lo ma omo obirin ma ma feran baba gan to ba se dada to ba se dada to ba se dada omo obirin o toju e aran ti pe daddy a so nje wa se iya yi iyawo awon omo re ni wa ma so nje wa bo
0: tan
1: se
0: iyawo omo ta ri
1: eh se o na omo
0: ma toju iya
1: omo ni i like sisi yi
0: won ma toju iya
1: so
0: on eyelashes plus 234-814-249-1006 oh yeah eja loyun no ah oh baba tajudin so pade mo pe o baba o ma pe o awon na fe dasi hello baba
4: nda che mo gbo na ikule
0: a gbo yin bayi
4: Amen.
0: Amen.
4: Amen.
6: ìyá náà mọ́ ti sọ
0: kúrò ọlọ́run ó ṣàánú àmì ẹ ṣeun mọ́ ìyá rẹ̀ ni ó dèrè rẹ̀ torí tí wọ́n bá tọ́ obìnrin mà ni àbí ẹ̀rí baba
2: bẹ́ẹ̀ni o
0: obìn
2: ọlọ́run fi fúkẹ́ obìnrin ẹ mọ ìyá tóbìnrin máa ń jẹ ni kéèyàn gbé oyún fóṣù mẹ́sàn-án kò rọrùn kí ikùn yọ ó níbi tí ó bí ó ṣe sun
0: bẹ́ẹ̀ni
2: kò rọrùn ṣó ń gbọ́ wá bímọ tó tún wá fún lóyún àmì tó tún wá bẹ̀rẹ̀ sí fún lọ ọmú tó tún gbé pọ̀n ọmọ yẹn ṣe gá ìyá yẹn ni ọkùnrin mi ò bá yàwó ẹ̀ dé pampers rẹ̀ so ìyá yẹn ló ń la gbogbo ẹ̀
0: kọjá a ni wàá yanjú ẹ̀ wàá yanjú ẹ̀ wàá gbé fóònù gbé fóònù
2: bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o a ni o ti tọ́ o ṣe jẹ́ gbogbo o ti tọ́ sí bíbẹ́
0: bẹ́ẹ̀ ọkùnrin ìjà ti pọ̀ jù
2: lórí náà bẹ́ẹ̀ bó bá tún ṣe bẹ́ẹ̀ tó tún ti wọ kíṣì o tún làágùn nínú kíṣì o dẹ̀ wà ń bẹ̀ o gbẹ́sẹ̀ síbẹ̀ o lọ pàmọ́mọ́ ẹ ṣe máa gbà mí gbọ́ so máa rìkọ́sì o máa bá mi gbà mí gbọ́ tí mo gbìyànjú àti sọ fún ẹ I will not lie to you ṣe máa gba òótọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín gbọ́ ṣe rí kò sí tó burú ń bẹ̀ kí ọkùnrin kó ràn ìyàwó ẹ̀ lọ́wọ́
0: wọ́n ló lórí ẹ̀ ni
2: mama ẹ jẹ́ sọ nǹkan fún yín bí mo ṣe wà yìí mama ọwọ́ kíṣì bí ìyá bá ti ń ṣe kinní màá wà nbẹ ẹgbẹ wẹdúwà ẹjẹ máa bá yín tọ.
0: O ti lórí yín ni.
2: ọgbọ́n bá jẹ́ pé orí mi tó lò tí mo fi rí báyìí láyé mo kó máa lò lọ. kí ṣe ẹ gbọ́ mi sá.
0: mo gbọ́ yín.
2: tó bá ṣe pé lílo bí èèyàn ṣe máa ń lórí èèyàn yìí.
0: ẹyin ètò ẹ ẹ ikọ ẹ kírọ́ọ̀sì ní ìsinsìn ìdúró dáa pé bá a bomi ilé ìwẹ̀ o.
2: mọ̀mọ́ reality bó tó wáyé pé obìnrin bá ń lórí èèyàn téèyàn ó dà báyìí láyé tọ́nà ṣàánú èèyàn báyìí sá ẹjọ́ máa lò lọ ìyókù ẹjọ́ máa lo gbogbo ẹ lọ tó o bá ti tẹ́yàwó ẹ lọ́rùn ọjọ́ alẹ́ ẹ máa dà ìlò bó o bá ṣe lò láwó ẹ ló ṣe máa bá a lọ́jọ́ alẹ́ obìnrin ní tẹ́ndẹ́sẹ̀ àti ló bá ti ń dọjú alẹ́ àwọn àìsàn pẹ́pẹ́pẹ́ mọ́ yọ sí obìnrin so tó o bá ti lò wọ́n jù ó bá ń bẹ̀ so torí ẹ̀ ni pé ohun ẹ̀lẹ́ ẹlẹgẹ́ ni wọ́n tọ́lọ́run bá ti fún ọ níyàwó tiẹ̀ orójú eré ọlọ́run gbà ni kẹ dáadáa wúmà yẹn ò kì í sọ̀rọ̀ wọ́n yàn án jẹ wúmà yẹn ìyàwó mi tutù
0: fi pamọ́ torí káwọn ọmọ rẹ̀ lè dàgbà ní
2: o my god amọ́ye ìyà tí ń gbà nítorí ó mọ nà án ó mọ búlẹ̀ ó mọ lálẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi kì í protect ìyàwó ẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ bá lọ sí ilé àná ilé wọn ìyàwó rẹ̀
0: bó ṣe mọ́ ṣe nìyẹn bó ṣe mọ́ ṣe
2: nìyẹn ayé ti kọjá wípé kó mọ wá mọ kẹ́ ẹ máa kó abọ́ kalẹ̀ gbogbo aṣọ rán dànà dán kalẹ̀ kó wá máa bá yín fọ onígidi gan ọ̀rẹ́ ayé àwọn máa sí òtí ẹ̀rọ ayé yìí yóò ti ẹ̀
0: mi kó wá gbé orógùn dání kọ́ mọ́
2: ọ̀rọ̀ ayé àwọn máa sí òmọ̀ra o bá dẹ́rù yẹn wò fún àwọn máa sìn wọ́n kọjú àwọn máa ẹsẹ̀ ẹni àwọn ọmọ òní gbọ́ tí ẹ mọ́ therefore I beg every man listening to me wípé I beg you ọlọ́run bá fún ẹ ní ipò agbára ní ìsìn lò dáadáa torí pé obìnrin ló ní ipò agbára ojú alẹ́ mama wòlíì
0: obìnrin ló ní ipò agbára ojú alẹ́
2: obìnrin ọwọ́ ẹ̀yìn obìnrin ní ipò agbára ojú alẹ́ wà kò sí lọ́wọ́ ọkùnrin ìdọ́nà ọkùnrin obìnrin mi àfimọ́ra ojú alẹ́ mo rí mama kan ní mo mama dúró ni
0: mo mama dúró
2: fún ẹ̀rún ni mo dúró ni
0: mo mú mọ́ra
2: mo dúró gbogbo ìyá tó ń fi jẹ mí lọ́jọ́ alẹ́ ọ̀sán tó ń nà mí orí páwọn obìnrin mi gbogbo wọn kúrò lọ́dọ̀ rẹ̀ mo dúró ni kí n bá lè fi ìyà jẹ ọ́ bàbá yẹn wá ní stroke wọ́n fi stupid and bastard ìyà jẹ́ so torí àfẹsọ pé mama ẹ dáríji bàbá ó sunkún kíkorò ó dẹ̀ dáríji bàbá rẹ̀
0: so ṣé kò yóò tún rò pé ṣé mo sì lè dáríji
2: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni
0: bàbá mama ẹ dáríji bàbá bàbá ẹ ṣeun wọ́n ti gbọ́ o
2: bẹ́ẹ̀ ni
0: kán mú lò lókun
2: lágbára ọlọ́run
0: gbígbọ́ òtó ká mú lò
2: bẹ́ẹ̀ ni
0: ọlọ́run jẹ́ kí wọ́n lè mú
2: o lágbára ọlọ́run
0: gbogbo àwa tá a lórí ọ̀fẹ́ láti gbọ́ lónìí ẹ tún wá jẹ́ ká ṣí à ẹ̀ fún ẹlòmíì láti rè lórí n tó rọ̀ mọ́ ọjọ́ bàbá lónìí tá a fi ṣe àyájọ́ wọn mo gbà ládùúrà pé ọlọ́run yóò mọ̀ tẹ̀síwájú nínú ayé ẹnìkọ̀ọ̀kan tẹlifóònù nọmba yín sà
2: 0708875429 ìkejì 0700333 23964 mo gbàdúrà fún gbogbo etí tó ti gbọ́ mi yìí àti gbogbo ojú tó ti wò mí yìí lórúkọ jésù kẹrí ọwọ́
0: ọlọ́run
2: lórúkọ jésù ìdílé tó ti dàrú olùwakútúṣe ẹ̀yin bàbá ẹ jòǹjì ọmọ ẹ̀yin màmá ẹ jòǹjì ọmọ ọlọ́run yóò fi wá lọ́kàn balẹ̀ nàìjíríà ò ní dàrú ọ̀yọ́ state ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò dẹ̀ lágbèlú ò ní jóná bẹ́ẹ̀ ni yóò dẹ̀ jésù kristi olúwa wa
0: àmì àmì àmì lórúkọ jésù. ẹ jẹ́ pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ẹ̀ lẹ́dùnmarò títí láyọ̀ akínṣọlá òun náà lórúkọ tèmi orin ìyìnrin alleluya kò ní tán lẹ́nu mi àtìyàn.

Safu 2027. Incoming

jẹ́ kí ọkọ̀ tó wà wọ́n ti wá sáyé jẹ́ kó súre fún wọn wàláì wàláì ìsìnkàn tí wọ́n bá wá nínú ayé tí wọ́n ò ní rí

ṣùgbọ́n kò rí ire yẹn mú ọwọ́ ẹ̀ ò tẹ ire yẹn torí ìyá ẹ̀ sọ fún pé bàbá yín nà mí mo jìyà torí tí yín mo ta gbogbo aṣọ. You are seeking for sympathy, but you are killing those children. Ole mamo, ṣùgbọ́n mo fẹ́ kò mọ̀ láàárọ̀ yìí. Ìwọ ló gbé wọn fún oṣù mẹ́sàn-án, yes. Ẹni tó bá ẹ ní àjọ ṣe pọ̀. Tó sáré dá tuẹ̀tuẹ̀. Tó da omi lọ́gbọ́rọ́. Tó dá sínú ẹ. Tọ́lọ́ wá sáré fàṣẹ sí. Wọ́n jọ sáré ṣiṣẹ́ yẹn ni o. Òun àtọ́lọ́hun. Tó bá ti ẹ̀ wá dà ẹ́, ọlọ́hun ló dá kò ṣe wọ̀. Papa na blessing o. But plenty, plenty of una no. When your father bless you, the blessing will follow you. No holy can remove curse your father put on you.

ṣùgbọ́n má kẹ́yìn wọn sí bàbá wọn o ma lè dá gbogbo ẹ̀jẹ̀ tó bá dá gbogbo ẹ̀jẹ̀ ó lè máa result sí àìsàn o jẹ́ kí ọlọ́run gbìjà ẹ̀ jẹ́ kó máa jẹ egúnkéjú

alade ori mi. God bless you.

ìyálẹ̀ta àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ní ṣe ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè martini salau ló ní ìròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kókó ilé ìtúnbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ní àwọn sì ṣetán báyìí láti san owó ilé ìtútù 5,000,000,000 owó náírà fún àwọn polytechniki àti àwọn fásitì ilé ìtúnbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ ti Zamfara náà ni wọ́n ti jẹ́jẹ́ báyìí pé àwọn kò ní ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ikọ̀ àgbésùmọ̀mí bó tilẹ̀ wù kó rí ní ìpínlẹ̀ ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ṣàlàyé pé kò ní sí owó kankan èlé tí àwọn yóò mọ̀ gbà lẹ́nu lóru ní ojúṣàn mi ti Strait of Hormuz. Ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Cote d'Ivoire Fayé òun náà ni ó ti fi àdúnú rẹ̀ hàn bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bí ó ṣe fìdí rẹmi sọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Germany. Ní báyìí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ṣetán báyìí láti buwọ́ lu owó ilé ìtútù 5,000,000,000 ó lé mẹ́ta owó náírà gẹ́gẹ́ bí owó ilé tí yóò jẹ́ gẹ́gẹ́ bí owó àjẹmọ́nà àti owó oṣù àwọn òṣìṣẹ́ ilé tí wọ́n bẹ ní fásitì àti àwọn ilé ẹ̀kọ́ ti polytechnic ti ìjọba àpapọ̀ àti àwọn ilé ẹ̀kọ́ ti ìjọba ní ti bùtùrù orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀hún náà ló jáde láti iléeṣẹ́ ààrẹ àti ẹ̀ka ilé ìtòrí sí ètò ìṣúná ilé tí ó sì jẹ́ ti mínísítà fún ti ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé Taiwo Oyedele ilé tí ó ń bèrè fún ìbuwọ́lu owó ọ̀hún sí fún àwọn òṣìṣẹ́ ilé tó jẹ́ ti owó òṣìṣẹ́ àti àwọn owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló ṣàlàyé pé owó oṣù ọ̀hún náà ni yóò bẹ̀rẹ̀ láti oṣù kìíní tí ó sì tún bẹ̀rẹ̀ títí di oṣù kejìlá ọdún tá a wà yìí. Ibẹ̀ náà ló jẹ́ pé ní tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti ètò ìṣúná fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní ti ṣe ọ̀mọ̀wé Taniu Yakubu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún pé owó ọ̀hún náà ni yóò bẹ̀rẹ̀ láti orí orí òṣìṣẹ́ ilé tí ó kéré jù títí di orí òṣìṣẹ́ ilé tí ó ga jùlọ ní ẹ̀ka ìjọba. Àjọ ilé tí oríṣi ipò kárí ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà àjọ INEC náà ni wọ́n ti kéde báyìí pé ẹni tí ń ṣe gómìnà fún lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress bí ọdún Oyè Bámijí òun náà ni ó jáwé olúborí gẹ́gẹ́ bí inú ètò ìdìbò gómìnà ilé ètò wáyé ní ìpínlẹ̀ ti Èkìtì fún ti ọdún 2026 gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òṣìṣẹ́ fún ẹ̀ka tó ń ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe arábìnrin Adenike Oladiji òun náà ni ó ṣe ìkéde ọ̀hún lónìí. Èmi tó ti ṣàlàyé pé Ìbámijí òun náà ló ní ìbò ilé ìtútù 1,300,000 àti ó lé pẹ́ṣẹpẹ́ṣẹ pẹ̀lú 200 ilé tí ó fi jáwé olúborí nígbàtí ẹni tí ó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti PDP ẹni tí ṣe olúwọlé olùyọ̀dé náà ló ní ìbò ilé ìtútù 1,350,000 pẹ̀lú ẹni tí ó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADP ẹni tí ń ṣe Dare Bajide ilé tí òun ní ìbò tuntun 1,200,000 péré. Ìbẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pípẹ́ pẹ̀lú èsì ìdìbò ọ̀hún òun náà ni ó ti dájú tádàá wípé ẹni tí ń ṣe bí ọdún Oyè Bámijí ti ṣe gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún òun náà ni ó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ilé ètò wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ ti Zamfara gómìnà Dauda Lawal òun náà ni ó ti ṣàlàyé wípé ìṣàkóso òun òun náà ni kò ní tọwọ́ bọ àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbésùmọ̀mí kankan àti láti pè fún àlàáfíà. Gómìnà òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi tó ti ṣàlàyé nípa àdéhùn kan ilé tí àwọn kan ti sọ pé ìjọba àpúlé ọ̀hún ní pẹ̀lú àwọn ikọ̀ agbésùmọ̀mí àti àwọn ikọ̀ ilé tí ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ibẹ̀ náà ni gómìnà ọ̀hún ṣàlàyé wípé àwọn àdéhùn ilé tí ó ta kọ́sọ́ jáde òun ló jẹ́ pé àwọn kan fúnra wọn náà ni wọ́n kóra wọn jọ tí wọ́n sì lọ ní àdéhùn pẹ̀lú àwọn ikọ̀ ọ̀hún tí kò sì ṣe ikọ̀ ti ìjọba. Ó
ti wa ṣàlàyé pé ìṣàkóso òun ọ̀nà ló ṣetán láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí tí òun kò ṣetán láti ní àdéhùn kankan pẹ̀lú àwọn ìkọlà bí òun. Gómìnà ti ìpínlẹ̀ ti Ondo, Gómìnà Monday Okpebholo, ọ̀nà ni ti kọ̀wé ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti ètò ìdájọ́ fún ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe onídàájọ́ Daniel Okunbowa. Ìpè kí ó tètè dá ilé ẹjọ́ eléyìí tí yóò mọ̀ rí sí ọ̀rọ̀ eléyìí tó bá ní ṣe pẹ̀lú ìwà ẹgbẹ́ òkùnkùn àti ìjínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ọ̀hún náà ló sọ̀rọ̀ ohun di mímọ̀ tí ó sì buwọ́ lù ú láti ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ní ti ṣe Umar Musa. Ibi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ pé gómìnà náà ló sọ̀rọ̀ tí ó sì buwọ́ lù ú tí ó sì fìwé ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà. Ibẹ̀ náà lẹni tó jẹ́ akọ̀wé ìjọba ọ̀hún ṣàlàyé pé gómìnà náà ló sọ̀rọ̀ ohun di mímọ̀ lẹ́yìn ìgbà tí ìwà ìjínigbé àti ìwà ẹlẹ́gbẹ́ òkùnkùn tí ó ti wá gbogbo báyìí ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà náà ló ṣe àbẹ̀wò sí àwọn èèyàn kan ilé tí wọ́n mú ilé tí wọ́n sì kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ lẹ́yìn ìgbà tí ọwọ́ tẹ̀ wọ́n ní ọjọ́ kejì dín ní ogún oṣù kẹfà ilé tí wọ́n fi ojú wọn léde ní ọgbà àti iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ń bẹ̀ ní Benin. Ibẹ̀ náà ni gómìnà ọ̀hún ti sọ̀rọ̀ ní mímọ̀ báyìí pé òun fẹ́ da ilé ẹjọ́ kan sílẹ̀ ilé tí yóò tètè mọ rí sí àwọn ìwà ọ̀daràn tó bá jẹ́ ti ẹgbẹ́ òkùnkùn àti ìjínigbé ilé tí yóò sì mọ tètè yá láti dá ọjọ́ ọ̀hún ní wàrà ṣèṣà. Ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ ti gbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà Donald Trump òun náà ló ti ṣàlàyé báyìí pé kò ní sí owó ẹnubodè kankan ilé tí wọ́n mọ̀ gbà fún àwọn tó bá ń lọ tó ń bọ̀ lórí ti odò ti Strait of Hormuz. Sọ̀rọ̀ ní mímọ̀ pé kò ṣe látàrí àdéhùn jogun sinmi ilé tí ó jẹ́ ti 60 ọjọ́ ilé tí àwọn ní pẹ̀lú orílẹ̀-èdè ti Iran. Wà ṣàlàyé pé àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún fún àwọn orílẹ̀-èdè ilé tó ń bẹ ní àárín gbùngbùn ti ìwọ̀ oòrùn láti lo àǹfààní ọ̀hún àti lára láti máa bọ̀ pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ ilé tí ó ti bá wọn látẹ̀yìn àti láti jẹ́ àǹfààní fún wọn láti lè bá pa àwọn láti jẹ́ gẹ́gẹ́ bí ìdójútòfò fún àwọn òfò ilé tí wọ́n ti ní láti ẹ̀yìn wá. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Ẹni tó jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Cote d'Ivoire, Emis Faye, òun náà ni ó ti fi àdínú rẹ̀ hàn bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bí ó ṣe fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè ti Germany nínú ife ti àgbáyé ilé ìtumọ̀ lọ́wọ́. Ìbẹ̀rẹ̀ pé orílẹ̀-èdè ti Cote d'Ivoire náà ni wọ́n kọ́ mi àmì ayò nígbà tí wọ́n wọ abala alákọ̀ọ́kọ́ kó tó di pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè ti Germany ọ̀hún Denis Undev náà ló gba àmì ayò méjì wọlé ilé tí ó sì jẹ́ pé ó fún wọn láǹfààní láti bọ́ sí ìpele ilé ìtú kan. Ìgbà náà ni Fàyè ti wá fi àdúrà hàn pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ kò ṣe láǹfààní láti ṣe àmúlò àǹfààní ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe gba àmì ayò ọ̀hún wọlé ní abala alákọ̀ọ́kọ́. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti Tony Shubokin tó máa lọ ẹ̀gbọ́n àkókò ilé tí ó ṣe yọ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ṣetán láti buwọ́ lu owó ilé tí ó tó 5.95 billion owó náírà fún àwọn fásitì àti ilé ẹ̀kọ́ gbogbo ìṣe poli ilé tí ó ń bẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ ti Zamfara náà ló ti ṣàlàyé pé òun kò ṣetán láti ní àdéhùn pẹ̀lú àwọn ikọ̀ àgbésùn

0: Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló ti ṣàlàyé báyìí pé kò sí owó kankan ilé tí wọ́n mọ̀ gbà lẹ́nu lóru lórí odò ti Strait of Hormuz. Akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Cote d'Ivoire Fayé náà ló ti faraya pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bí ó ṣe fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè ti Germany. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní fún àkójọkan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbíkẹ́ ẹ̀dárapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bàkan lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7 Tunde Ọ̀làwọ́lú tùròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá Tunde Mọ̀rún kejì Martini Salau ló ti ń ròyìn. Ẹ kú ìyálẹ̀ta o, ẹ ṣe tẹ̀ ń bọ̀ wá.
1: Lagelu FM 96.7.

0: Kajoki.
1: Sa ben ya lowo loro bi kon koyokoto bala fi o basiko da abi so wa da ni airorun sun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re ko ge ko ge eyan ma le gba pa tese ki won ma gbe eyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o se se bole se eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si si ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se Ara ma gba pe pe pe. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka tete gbegbese ni kiakia. E do wa. La parapa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da laamu. Ero gba lo le nbe faye o. Lati ma be arun sapa ma si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam additional gomina pile oyo tele ni felele nbadan. E ka le se. Mo join lola complete. Iwo ro ribadan. Telephone 08033715988. 08033715988. En tatadu ale. Lo ma toni toni.
2: Clash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Asamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cash Point.

0: naira wa fun jije ati bi awon to ju 100 eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayu to ba je duro fun anfani lati yi igbesi aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala ko tun o ya bere sini lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mídìí ẹ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Owó ni Monday ní Wẹ́bà.
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilga City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá. Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Lagilu FM 96.7

0: Tashie.
1: Ṣé tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹ́nu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Ami Olorun, ami.
1: Ah, da mo jo.
0: Ami.
1: Ami. E ti je ida ni je so.
0: Ami.
1: Apa Olorun ko je.
0: Ami.
1: Ami le ha ko pa mo do.
0: Ami.
1: Ami.
0: E sho te ku wa. God bless you, sir. Se mo koyi ton ba bi baba mi pe jo ti elera so tuntun fun ra yin gbeyin tabi te ti ewo sunsun te ro pe mo ni di bata yi te ra fun ra yin oro mo ni sha oro yawo ni sha awon baba won isaba ran ti ara won kan to ran ti ara won ma pe opolopo ohun ribiribi la baba n se ti ko han nítorí pa àgbà pé responsibilities mo akíyìn adégbàládúrà pé ẹ̀ ní ṣe lásán lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa rántí ara yín ẹra bàtà ẹra aṣọ ẹ̀yin náà ẹ fáàyìn síra yín lọ́rùn ẹ tọ́jú ara yín ó wà very important bó ṣe yẹ kó rí nìyẹn ǹjọ́ ò lera bàtà last fúnra yín abẹ́ ẹra aṣọ ẹ dìídì ra aṣọ àbẹ̀rí nǹkan kan tó wù yín tẹ̀kan rà mo rántí ìgbà tí mo ń dàgbà tí mo rí mọ́tò kan tí mo like ẹ ní dádì ẹ rárú mọ́tò yìí ní mọ́tò mo dẹ̀ like ẹ wá ní à ẹyin náà kọ́hún ẹ já rí mọ́tò ṣéǹjì ó mọ iye owó iléèwé rẹ ni ó mọ iye owó iléèwé àbúrò rẹ ni kò yé mi dáadáa until now ẹ kò iṣẹ́ ẹ̀yin wá bá wa. Hello. I can't so. Yes, ma. Yes, sir.
1: Aru wa la di je.
0: Aru wa nse wa.
1: Adupe Olorun. Ma, ti mi ma do go wa lai te e mo riri awa okunrin. Wa lai so bi le. Inu mi du. Olorun, tori awon to je iya wa yi. Kọ́ tó mọ rírì wa kí àgbáyé tún mọ rí kọ́ tó bá ṣe ń bẹ́ bá ṣe ń gbìyànjú tó tó rọrọ náà ní ẹ̀rọ kẹ́kẹ́ kájàrà bẹ́ẹ̀ wọ́n á ti mọ rírì àwọn obìnrin láì àwọn ìyá wa ẹbí ẹ̀ mẹ́rin ẹ̀mẹ́ tán kó tó lè kó wọ́n jẹ́ àrò pé fada ni inú mi wá dùn ọ̀rẹ́ bẹ́ẹ̀ fi ń mọ rírì àwa ọkùnrin ẹ̀yìn gbà mí ìjọba ṣe prógáàmù gan inú mi máa ń dùn látàtúrí ìmá wo gbogbogbò ètò ìṣúná tí àwa ọkùnrin ṣe ká tó sanwó iná ká tó sanwó skul ká tó sanwó ilé

0: dáadáa jọ kẹsẹ yó. So láti wáyé pé ẹ wá mọ rírì inú máa ń dùn yàtọ̀ fọ́jú èyí ẹ máa ń sọ àwọn ọkọ gẹ́gẹ́ bí ojúṣe fún ọkùnrin tó bá ní nǹkan ọ̀sẹ̀ ọkùnrin tá a máa ṣe yẹn torí kì í ṣe rí rárá. So tẹ́tẹ́ tó máa ń sọ fún wáyé pé ẹ máa fi mi inú máa ń dùn fún gbogbo nǹkan yẹn ìsọjú èyí nìkan lẹ mọ rírì yẹn ẹni mọ rírì yẹn ìgbẹ́ tó ń kéde rẹ̀ fún àwọn tó jẹ́ ìyá wa lókun náà kan máa gbọ́ dára lórí àwọn ẹlòmíín náà tó bá fẹ́ mọ rírì àwọn ọkùnrin inú mi dùn gan lágbára ọlọ́run gbogbo ọkùnrin pátá tá a jẹ́ pé à ń ṣe ojúṣe lágbára ọlọ́run gbogbo ọ̀nà tó lọ́wọ́ máa fi bò wá láti ọlọ́run máa bò wá láti rí
1: ẹmí ọlọ́run
0: ẹṣin.
2: Ọ̀pẹ́ olúwa ló ti mi olúwa contain àríṣe àpáta ìbàdàn. A máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé ẹ mọ rírì wà. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ bàbá tó bá ń ṣe ó ń tún ọjọ́ alẹ́ rẹ̀ ṣe ni. Mo wá rọ gbogbo àwa bàbá tá à ń gbìyànjú lórí àwọn ọmọ wa ká tẹ̀síwájú á jèrè wọn o. Lórúkọ Jésù a kì í yé o à ní fi lè ṣàṣemọ o. Ẹ kú ètò.
1: A fi abaramore jẹ nìkan òun ló máa ní pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ké kò sí nǹkan tó ń ṣe ibè ṣèbójúṣe wọn ni aláwọn kan tí kì í ṣe kò yé yín aláwọn bàbá kan tó yẹ pé wọ́n mọ̀ pé ojúṣe àwọn tí wọ́n dẹ̀ tún ní ṣe só tá bá ra àwọn tó ń ṣe ó yẹ ká kí wọn ka yìn wọn ẹ ká lu wọn lọ́gọ̀ ẹnu yéniyéni kẹni ṣe mí tàbá tí wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa kí wọn àwọn nǹkan kan tí ò ń jẹ́ kí inú ọkùnrin dùn ó ní bóyá wọ́n jáde wọ́n rí nǹkan kan wọ́n wá rà á délé ò wá ń béèrè ìlú náà rà tán wá ṣèṣì sọ fún ẹ tó wá ń sọ kí á ó ti wọ́n jù wọ́n ti rí yín bẹ́ẹ̀ wọ́n ti ṣe wọ́n ti wọ́n máa ń discourage àwọn ọkùnrin tán bá rí ń jọ mi kì í ṣe wọ́n fi bínú o ṣùgbọ́n wọ́n rò pé táwọn bá rà ìyàwó àwọn lè má mọ rírì ẹ̀ kẹ́ káwọn ra dákẹ́ káwọn ra máa wò ó àwọn ọkùnrin máa appreciate appreciation o I must tell you wọ́n máa really appreciate ẹ̀ àwa fúnrara wa a ní jẹ́ kó sú wa àádẹ́ máa tún encourage wọn I must tell you àwọn obìnrin kan wà tó pé wọn mọ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọn ò tí ẹ ń ṣojúṣe wọn rárá wọn ń ṣojúṣe wọn so tẹ́yìn bá jàjà ní ẹni tó ń ṣojúṣe ẹ máa dígbà dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n care about it ẹ má sọ pé wọn care dáadáa so it's important for you to appreciate them. Ẹ já lọ sí òdì kejì ẹ já tún lọ gbọ́ orin oní ọjọ́ celebration ni.

0: celebrating the fathers all over the world. Happy, happy Father's Day. Hello, Ekasan.
1: Hello.
0: Ekasan, ma. Yes, ma. Shema. Ẹ pẹ́ fún mi, ẹ ṣe 0912370865. Òṣìṣẹ́ kẹ́yìn náà fẹ́ kí àwọn bàbá òṣìṣẹ́ kẹ́yìn ní one word or two láti sọ nípa àwọn bàbá ojú òpó ó wà ṣìṣẹ́ sílẹ̀ ló ẹ̀ka sàn. Ami. Ẹ ṣeun. Ami. Ami. Ami. Thank you. Thank you.
1: Ake lo pe lati do.
0: Eshun badami. Eshun. Eshun. A le gbagbe yin. Ah. Riri baba lawujo ninu dile ki se kekere. A le gbagbe yin laye laye laye. Olorun si ni gbagbe yin. Ojo ni tin ni ba kankan agbara Olorun.
2: Hello.
0: Hello.
2: Stafford Akemi.
0: Yes sir.
2: Aku odun awa baba leni.
0: Yes sir.
2: Mo ki gbogbo awa baba. Baba gidi ni o. Baba jo ki se pe boya okay Stafford. O ki se pe boya ke yan ma se faaji. O faaji ti yan ba se. Kẹ́ ọmọ fi gbàgbé ilé gbogbo responsibility èèyàn tó bá yẹ kéèyàn ṣe kéèyàn ṣe tí ẹ̀ bá ní lágbára. So ẹ̀yin kẹ́ ẹ̀dẹ̀gbọ́bìnrin náà kẹ́ ẹ̀ gbọ́ mi ẹ jẹ́ tí ó mọ appreciate tí ó mọ dúpẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn kì í appreciate tó máa ń mú ẹlòmíì yẹn ẹgbà wọ́n tá à ń ṣe nǹkan fún náà tó mọ̀. So ká lè jèrè ọmọ ká lè jèrè ara wa kí wàhálà náà kó mọ obìnrin míì náà lọrùn. So mo kí gbogbo àwa bàbá pátápátá. So a kú ọdún lẹ́nu. Bó tiẹ̀ ṣe pé ẹ̀tàn náà fẹ́ẹ́ celebrate wa a ti ẹ̀ dúpẹ́ lọ́dún ilé torí àgbóríṣiríṣi intro oríṣiríṣi orin tẹ́ ń lò lórí. Àgbọ̀rí.
0: Àgbọ̀rí ó ti pọ̀ sí.
2: Yà á gbọ̀ ẹ̀yin obìnrin nìkan náà ni. Ìgbà tó bèrè kó kọrin màmá mi màmú òun ilé kan bàbá òun oríṣiríṣi orin ló máa ń ṣe fáwọn mọ̀mọ́ a ti ẹ̀dúpẹ́ lọ́dún ilé. So ẹ kú ètò ọlọ́run ni yóò bàjẹ́ gani àfíìsì látọ̀yà
0: aláàfin. Ẹ ṣeun. Àti ti fele náà pe àwọn olórin níjà ẹ bá ti ń kọ àwọn orin ẹ máa rántí àwọn bàbá náà Ṣẹ́gun Johnson ó ṣe dáadáa Báyọ̀ Òdòdó ìwọ náà ṣe dáadáa. Gbogbo àwọn tó kọrin fún bàbá ẹ ṣe dáadáa ó dáa púpọ̀. Hello. Hello.
3: Hello.
0: Hello.

0: Hello?
1: Hi, Marcusho.
0: Eshion, sir.
1: Ah, Ambali Aziz lati orílẹ̀-èdè America.
0: Ọkásan, sir.
1: Pẹ̀lẹ́ kó lè bàjẹ́ fún yín, ọ̀rọ̀ yín ò ní dojú rú.
0: Àmì.
1: Àmọ̀ ẹ̀yin ta fún ẹ̀mbá ní orí ẹni lẹ́sẹ̀ ní ẹ̀yin ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó mọ̀ pé ilé rẹ ti jáde wá. Ẹni tí ọba ní bàbá rí. Ọ̀nà bí ó ṣe ṣe àyẹ̀ sí babó bàbá. Ilé yóò ní dàrú. Mo ṣẹ̀ṣẹ̀ pààwọ̀ ní babaláyé mọ́. Ṣùgbọ́n àbá ìyàwó mi ń bẹ. Ẹnu bí mọ́lẹ̀ tó yẹ bí ṣe aya bàbá ni. Àwọn ò tí ì tó bàbá kan bí mọ́ ni. Kọ́ lọ sáà náà bàbá. Gbogbo àbá yí ọ̀nà ní ẹ̀ka yín ẹni kú. Ẹ kú ètò rẹ sí gan.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Sir. Daddy, Shango. Benny, sir.
2: Benny. Tabarujile dada. Àwọn ogun yẹn ló ń gbọ́ sí. Tabade wo dada, a rí pé Ọlọ́run torí tiwa dá ẹ̀yin obìnrin ni. Àwa méjèèjì lájọ jẹ́ nǹkan ẹlẹgẹ́ lọ́wọ́ ara wa tó bá jẹ́ pé a wà nínú ẹ̀mí, a wà nínú Kristi. Lóòótọ́, à ń ṣe àyájọ́ bàbá lẹ́yìn, a máa ń ṣe àyájọ́ ìyá. Òbí tí ò bá tọ́jú ọmọ inú ẹ ká fèsì èlé lórí. Mo jẹ́ ọmọ kan tó jẹ́ ọmọ ọjọ́. Àní pé kóun sáà ti lóyún tó bá ti di ó parí nìyẹn. Gbogbo wàhálà tí òbí obìnrin máa ń ṣe lórí ọmọ. Tó o dé àpò irú èmi tí mò ń sọ̀rọ̀ yín sí irú ọkọ tiẹ̀ tó wà nílé ńkọ. Ṣé kò yẹ ká lajọ, ṣé kò yẹ ká jọjọ ní ọjọ́ alẹ́ ni? Yín ṣó ẹkọ́ ló ní ọjọ́ alẹ́, àtọkùnrin àtobìnrin lajọ ní ọjọ́ alẹ́. Ọkùnrin àtobìnrin tí wọ́n bá ti jọjọ tọ́jú ọmọ. A rí obìnrin mi tó yẹ pé abímọ máa wò ni, yín ṣokùnrin nìkan. Ẹ jẹ́ ká understand this life. Obìnrin wà dáadáa, mo mọ̀ wọ́n, mo lè kà wọ́n márùn-ún, mo lè ka mẹ́wàá. Ṣé wọ́n á sùn bímọ kalẹ̀ báyìí àti tọ́jú ìṣẹ́ tí wọ́n lára? Obìnrin nìyẹn o, ló jẹ́ pé òkú láwọn máa tọ́jú wọn kiri. Ṣé àwọn èèyàn ò lọ́jọ́ alẹ́ ni? Ọlọ́run ọmọ ọlọ́run àlàyé ràn wá lọ́wọ́. A ní àwọn ọkùnrin tí wọ́n rí àwọn bàbá èmi kàn wò pé ká gbé sí bíi 50 out of 10% ká gbé sí bíi 60%. A gbé sórí bàbá àbí 55. Mo ṣe kórí yẹn kí wọ́n ṣe pé ká wá pèsè lórí pé àwọn bàbá tí wọ́n tọ́jú ọmọ àwọn ìyá obìnrin ló ní ọjọ́ àjọ lọ́jọ́ alẹ́ nìyà ó àjọjọ ń ṣiṣẹ́ yìí àjọjọ ń ṣe wàhálà yìí nìyà ó àjọjọ ń ṣe nìyà ó kò yẹ kórí bẹ́ẹ̀ yẹn. You are blessed.
0: Thank you, sir.
2: Ó ní èpè wọlé. God bless you. Afolatemi wàrà ànúgbà ọ.
0: Àmì.
2: Hello, Afolatemi.
0: Àmì.
2: Àmì
0: Jésù.
2: Àmì.
0: Àmì. Àmì. Àmì Jésù. Tó a ní rí ju báyìí lọ. Lọ́sàn tóní Sunday Oyoyo Father's Day Edition. Mo gba aládùúrà lẹ́ǹkan sí. Mo gba abiyamọ lọ́ máa jẹun ọmọ. Atọ́kùnrin àtobìnrin a ní wa ẹni kankan tí agbára ilédùwà. Gbogbo ohun téèyàn fi ń ṣe bàbá Ọlọ́run ní jẹ́ kó mú àwọn bàbá wa o. Agbára Ọlọ́run tán máa ti ń pè wọ́n kọ́ náwó. Wọn ò ní ná àròyé o. Ọmọ wọn ò ní dọ̀ta wọn. Ẹṣẹ́ ọwọ́ wọn á dẹ̀ tó wọ́n jẹ́ agbára. Happy Father's Day. Fọlákẹ́ Mighty lórúkọ mi ó dìgbà kan náà.

0: ni gbogbo ojo mejo mejo ni dede agogo meji si meta osan atun dupe fun olorun oba to tun ka waye to tun fi ojo eni fun wa aki wa ku ile e ka san aku simile ni gbogbo awa ti aye a lo josin ni waju oluwa anki wa ku ijosin gbogbo awa ti a wa ni sitting rooms wa ti a gbadun ara wa anki wa ka san cooperative doctor na ni en gbohun e ni agbara lowo olorun atun ti wa ni kale leni pelu ogo lowo olorun awa ati gbogbo iko eto yi lati owo otun mi iyen abimbim abimbola omo sodik iyalaje cooperative ati awon emewa mi ni agbara ti social media ibi ti eyin ti yeye npe kakiri orilede agbaye asia ni pacific ni ti e ti ntele wa ti a ti ma ngbadun ara wa awon ti o nje ke ri wa wo ni igun ti social media ayo mi de losin fẹ́ràn mi Ridwan mo tún rí ọmọ tó beautiful kan lẹ́gbẹ̀ẹ́ wọn léni Damilọla Abike lorúkọ ẹ̀ tí mi ò bá gbàgbé akí gbogbo yín ẹ kò ṣẹ́ ogún àyànfẹ́ wà níjókòó ìyẹn Adeyemi Ademola láti
1: ìkírun àgùnbẹ́
0: onílẹ̀ òbí ilẹ̀ yẹn ṣé wọ́n tí fi gbin kòkó wà
1: òbí
0: nìkan náà àbí wọ́n ti fi ń gbin ẹ̀gẹ́
1: òbí tó ń dowó tó ń dọ̀rọ̀
0: ok bákan náà ni Adébáyọ̀ Ọládèméjì ìyẹn Mr. Sakios mi ni
2: òun
0: lagbowó ta
2: ẹ̀yìn
0: wa nílé ẹtùkú ìsinmi aláyọ̀ ẹ̀yìn wa nílé ẹtùkú ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi
2: aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi
0: aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi
1: aláyọ̀
0: ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi
1: aláyọ̀
0: ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi aláyọ̀ ìsinmi kí akọ́kọ́ kí wa ní orí ètò yìí ní jẹ́jọ́ ẹ̀ ṣe gan gbogbo àwa tí a wà ní orí ètò àwọn ikọ̀ ètò yìí tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní jẹ́jọ́ mo ń bá ètò lọ́nbi tí mo wà mo ń gbọ́ gbogbo bí ó ṣe ń lọ mo ń ka comment ẹnìkan comment wípé ṣé Mr. Olatubosun tó máa ń sòyìnbó lórí ó wà lára ara àwọn ikọ̀ ètò yìí ẹ máa rí wa once in a while tí a máa yọjú ẹ ṣe gan ni ó ní ìjẹ́jọ yẹn ó ṣe báwo náà ṣe ń sọ pé ó wu ẹ̀mí ṣùgbọ́n ara rí bákan ara bèrè sí mi ni ráńpẹ́ ká má dẹ̀ wá fi ara yẹn ká má lù ẹ́ ní how bó ṣe bèrè sí ni yẹn ká fún ní ẹ̀tọ́ tiẹ̀ mo gbádùn yín gan o ní orí ètò ní jẹ́jọ́ mo wá ní kí ni mo wá ń dààmú ara mi fún ká kúkú fi ètò yìí fún àwọn ikọ̀ míì náà kẹ́ máa ṣe nìṣó kí cooperative doctor kó jókòó sọ́fíìsì
2: ojú
0: ò ní gbà no in leadership you have to know how to delegate so last Sunday was a serious test and it was excellent so I enjoyed myself listening ẹ ṣe gan ẹkúṣẹ lẹni àtúngbádùn ara wa ní agbára lọwọ ọlọrun ọba níjẹjọ ẹ sọrọ nípa staff cooperative kẹni àwọn benefit tó wà nídi staff cooperative inú mi dẹ̀ dùn bí ẹ ṣe kópa tí ẹ bò ó tí gbogbo àwọn kọ́nàkọ́nà tó wà níbẹ̀ tí ó jáde síta ní agbára lọ́wọ́ ọlọ́run èní a tún gbé ìyẹ̀wò láàrin ara wa a tún gbé tọ́píkì míì àkòrí míì a gbé síwájú ara wa ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí rẹpẹtẹ lẹ́ni bóyá kẹ bá wa dá sí ìmọ̀ràn láfẹ́kẹ́ gbà wá gbogbo àwa tá a wà nídìí cooperative we need your advice ní orí ètò yìí a ti ń sọ wípé a lè pin cooperative tí ó bá ti tóbi a lè pin sí ọ̀nà mélòó kan ṣùgbọ́n a ti yẹ ìdàkejì ẹ̀ wò ati e kin bara wa so rara ati rara ni kini da keji e ti a ba le pin cooperative to ti tobi abi to da be ni pe duku to nbele ede ayede to nbele ninu cooperative the best approach ni pe ka pin egbe fun won a le pin si meji a le pin si meta ati be lo ida keji e ni wi pe awon egbe kan wa to je wi pe ko fail ko pass ko kuro loju kan na ni a le fi qualify oro won nje ru awon egbe yi se ko ye ka da won po cooperative merger ni o wa ni waju wa leni nje ohun to ti ye ki o cross mind wa ni wi pe ah la se wa ma da cooperative fo se o je bi class 1 ati class 1b bio se cooperative je
2: class 1
0: ati class 1b do se pe teacher kan wa o ya lo ko won papo ki teacher kan handle won abi nje o se se ki ada awon egbe po nje ohun to se se ni abi idea to kan wa si mind cooperative doctor to ba de ti get awon brain wave fun yen a ti bere si ni gbe ye o pe ah ta ba se bayi ta ba se bayi ta ba se bayi ta ba se bayi
2: but ni developed countries ati awon countries ko Africa Kenya Ethiopia ton se cooperative ni coffee oko coffee ti won da egbe po
0: di da egbe po ti a nso yi o yato fun pe ka jo ni ajosepo
3: ajosepo
0: yato ajosepo yato
2: we are coming from different background
0: yes so question wa wa ni wipe awon egbe to je wipe boya won kere niye
2: okay
0: boya bo je nse egbe yi o da be ni pe won mo owo to kan won mo igbese to ye kan gbe to da be ni wipe eyi ta won eyan o fi ma wole sinu ogbo sinu egbe omo egbe tuntun ti won mo wole wa new members coming in awon omo egbe kan yo sonu kankan ni the numbers are reducing ade wa wo the kind of cost there even she business cost of running the cooperative pelu nkan ti won dan wo ninu egbe yen a le so pe se cooperative leyin na nse bayi iru awon egbe be ton ba mu ara won se won o le ba ara won soro ki won so pe e je ka dara papo ka wa di okan gbogi nje o sese e je ki a jo fi oju agba wo eyin baba wa eyin mama wa gbogbo eyin ti e ni imo ni the cooperative gbogbo awa ti a ti je adari egbe cooperative ta ti mo nkan ti leadership cooperative ti to ro mo nje o ye ki a ma advice awon cooperative pe o ya e darapo boya adugbo kan na jo wa to je pe ta ba wo nkan ti cooperative orupe eleyi boya aye to ro loruko ti won tegbe won to wa nbe boya boya ife lodun ni boya eyi ta kan fi kora yin mewa mewa medogun medogun jo ki lo le ti gbogbo yin o para yin po ke di okan soso avec e bawa dashi nje o je ona ti o se to abi ka gboju kuro nbe 0912370 8675 0912370 8675 tabi 0814249100 0814249100 e ba wa dasi nje o ye ka encourage ki awon omo egbe ami ki awon egbe ki won ma darapo sora won de kan boya meji ni won ni o boya meta ni won ni o ki won kura won papo

0: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
1: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
3: Jẹ́ ti gbọ́.
4: Bẹ́ẹ̀ni.
3: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
4: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: Pẹ̀lú ìlànà iRecharge. Mo ju ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gbàá IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Rárá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìí Cashflow nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashflow.ng. Mídìí Cashflow ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Lagilu FM 96.7.

0: ka tun ranti awon baba wa ti nbe ni orun
1: emi baba
0: awon baba wa ti won o le duro yala latari aisan o won lati duro sugbon aisan to mu ara won o le gba emi e duro mo ti emi won to fi pada si ibi to ti wa abi awon baba wa to je wi pe ojo ogbo ohun lo de ti wọ́n fi jẹ́ ọlọ́run nípẹ́ àbí àwọn bàbá tó jẹ́ pé inú ìjàmbá ọkọ̀ kò wọ́n láti lọ ṣùgbọ́n ìjàmbá ọkọ̀ òun ló ń gé ẹ̀mí wọn kúrú àbí àwọn bàbá tó jẹ́ pé jagunjagun ni wọ́n tí wọ́n ṣubú lójú ìjà tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọlọ́run nípẹ́ gbogbo ẹni tó ní bàbá lọ́rùn gbẹ̀ngà ní bàbá lọ́rùn èmi náà ní bàbá lọ́rùn
1: ẹni
0: tí ò ní bàbá lọ́rùn kó kúrò ní yàrá ẹ̀ bí n bọ̀ ń sá lọ ní bàbá gùn agbára ọlọ́run wọ́n á jẹun ọmọ pẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ní bàbá aláyẹ̀ celebrate bàbá yín àwọn bàbá àti wa àfi tí a bá máa fi fọ́tò síta tá a post fọ́tò lóko àwọn bàbá àti wa àfi tá a bá ṣe sàárà fún wọn lóko ẹ̀yin tí ẹ ní bàbá aláyẹ̀ ẹ má gbó bàbá yín lẹ́nu ẹlòmíì bàbá ẹ̀ tí ń dàgbà bàbá ẹ̀ wá ń ṣe àwọn nǹkan tó ń bi ó wá ń kanra mú bàbá inú ẹ̀ ṣe mí wá bi àwa tí a ò ní bàbá aláyẹ̀ mọ́ wà á mọ̀ wípé tó bá ní opportunity nígbà tó ṣìyàn ní bàbá yẹn ó jẹ́ ṣe dáadáa sí nù mátà nǹkan tí ì bá máa ṣe tí ì bá máa bí ẹnu jẹ́ gbójú torí pé ìgbà kan ń bọ̀ tóun yóò rí bàbá yẹn mú àmọ́ wá dùn ẹ̀ pé nígbà tí bàbá yẹn dẹ̀ wà ìjàlẹ̀ máa ń jà ọba wa ti ń bẹ ní ọ̀run àbọ̀wọ̀ fún orúkọ yín o ibi tẹ́ ẹ wà àwa náà ṣì ń bọ̀ ń bẹ ṣùgbọ́n fàánà àṣẹ̀ǹṣẹ̀lẹ̀ ayé a dẹ̀ ń mú orúkọ yín yẹn à ń túṣe àjẹkù bàjẹ́ bàbá wa ti ń bẹ ní ọ̀run fọ́ wá sínú ìdánwò ẹ jẹ́ kí ìṣẹ̀dá yín kó túbọ̀ máa pèsè fún wa o bí wọ́n ní pé bí wọ́n ti ń ṣe ní ayé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe

0: Ìbàdàn, kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Kò sí sí ẹ̀yìn.
2: Kò sí sí ẹ̀yìn.
0: Lagenu 96.2

0: kú ilé o. Ẹ kú fẹ́tẹ́ ní sílẹ̀-sẹ́ lágelú. Àmọ́ wá bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀ kan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba gbanigbani gbayan gbayan. Ọbẹ̀ lẹ́bùrú kẹ́. Gbogbo ẹyin tẹ ti ń pè ń pé olúbo kí ni ń ṣẹlẹ̀ orin là ń gbọ́ àgbóhùn rẹ̀ ayé òní mẹ́yìn náà lóhùn. Abiodun Bamiyọ àwọn tọlọ́run dánu. Lóko Ọlọ́run ni mo fi ń kí alọ́sàn tòní. Wípé a kú ìsinmi òní.
1: Gbogbo ẹranko ní
0: ìlú. Gbogbo ẹ̀ láàṣẹ láàyè tó dáa látùn wá ṣe láàyè ìdẹ́ra.
1: Ọmọ ra jòrò sí Ìbàdàn.
0: Lóko bàbá mi. Imperial Majesty. Ọba Dókítà Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà. Arusa the first. Olú gbogbo tilẹ̀ Ìbàdàn. O ni mo fi kí alọ́sàn yìí. Happy Father's Day. To all responsible and reliable fathers. Like me and you. Àwa tá a kẹ́tà fún ọmọ tá à ń sán náà jíjẹ mímu wọn bí ó ṣe rọrùn. Ẹyin bàbá yìí mo kì í.
2: Ó má kú pọ́n nǹkan lọ́wọ́ mi.
3: Mamisa ọmọ Ìbàdàn lálejò, ọmọ Ìbàdàn jẹ́ báwọn.
0: Lóko balógun ilẹ̀ Ìbàdàn.
4: Bí wọ́n bí wá sí o.
0: Ọba Tajudeen Ajibọlá.

0: bàlú alápánsánpá nǹkan ò ní ṣe ọbí bọlá ọmọ ilé eléégún nìwọ náà abájọ. pẹ̀lú orí ọ̀fẹ́ àtànú ọlọ́run torí pé àrọ́jọ́ múṣọ lókun ọdún eégún bẹ̀rẹ̀ lónìí ńlẹ̀ ìbàdàn. alápánsánpá ti pè ní ògúndèjì ó ní olúpomọ́ bínú mo ní agbẹ́bọ yíkalẹ̀ ìbàdàn ni kí ìbàdàn ó lè tùgbà kó lè túṣẹ́ orí pé mo sì ń gbé náà mo wà tó fi ń pé aago mẹ́rin mọ̀ ti lù mọ́ ìmọ̀ ń lo oko mẹ́rin àbọ̀tá mọ̀ bẹ̀rẹ̀ ètò. alápánsánpá ni mo ti bẹ́ẹ̀ mo ti wẹ̀wú ṣòkòtò nìkan lókùn kí n wọ̀ bí ìṣẹ̀dé àyín ń lo kánà kò ń dòrí ètò orí olúpo. èmi náà wá ní akúndé màtàtà kò ní í ṣéwù wọn mọ retí rẹ ẹ sì ti mọ̀ pé bá alálejò tó wulẹ̀ síra rẹ̀ ọlọ́run ní ṣètò ẹnìkankan ò sì ní ran ọlọ́run lọ ọlọ́run ni ó ran èèyàn lọ bẹ́ẹ̀nìkan bá lóun ń ṣiṣẹ́ olúwa má da lóun olúwa ní ṣiṣẹ́ rẹ̀ ẹni ó ní ṣẹ̀tẹ́ nìkankan ò lè ràn lọ́wọ́ gbanigbani ní ogún bá lé ọlọ́run lèmi dúró tí lèmi gbẹ́kẹ̀lé lèmi fara tèmi lé òkè tí ò lè wo òkè tí ò lè mi ẹni a ké sílẹ̀ náà tààtún ké sílẹ̀ náà tààtún ké sí lọ́la ọlọ́run ọba ní jẹ́bẹ̀. àwọn èèyàn ti kún facebook dẹ́nu mo sì ń wọ́n inú mi sì ń dún ara mi sì ń ya bí ara akẹ́kọ̀ọ́ àpò. mo kí mọ́ gàjí olóyè mùtíwọ ọmọ ọ̀jẹ́tọ́lá mọ́gàjì ilé elépo láre mọ́lẹ̀ ìbàdàn ẹ kú délé bàbá o aláàjì ìṣúàrá ọlájíire ọ̀jẹ́tọ́lá bàbá tó bí mọ́gàjì ilé elépo nu bàbá ti dá sọ̀rọ̀ ogun lánàá o.
1: ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ ó wà lábẹ́ aṣọ
0: bí n bọ́lá
1: kékeré tí a bí sọ.
0: àní mo ti mọ̀ pọ́ mọ́ ilé eléégún ni ọ́ tipẹ́tipẹ́
1: tí a bí sọ jẹ́ o.
0: níjọ́ kan tó o ti wọnú ọgbà ilé àìgbẹnu géètì wọlé mo ti mọ̀ pé ọmọ yìí ó ní nǹkan
1: mo
0: jẹ́rìí ẹ̀ pọ̀ abiodun oyelade mo kí yín ìyá àfin fatima lásìsí ọmọ nìyí mo ti rí yín bẹ́ẹ̀ má fi oje peter mo ti rí yín ojú òní ti yín nǹkan òní ṣẹ̀mí yín lágẹlúlẹ̀ ń gbọ́ ní 6.7 yá ìbejì ẹlẹ́gùsí mo kí yín ẹkú sinmi tòní happy father's day. mọ̀ ń retí alápánsánpá ògúndèjì olùpomọ ti ń bọ̀ ó dọ̀pù ti wà lọ́rùn àyàn gbogbo nǹkan ti búlù ohun kò dé láìsùn ọdún mọ́lẹ́mi náà mọ̀ bẹ́ẹ̀.
1: etí abiso jẹ́ ó wà lábẹ́ aṣọ.
0: ẹjẹ́ ń sójú òpólẹ̀ fún bíyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún àbíyàn bíi ọgbọ̀n ẹjẹ́ ń wo náà eégún wo ní bẹ lágbóolé etí yín mo kí olúbùkọ́lá olúbùkádé mo kọ́ olúbùkádé ọ̀gbọ́n gbàgbéyàwó bájọ bí ajagun jẹun. bẹ́ẹ̀yàn bá délé ọ̀gbọ́n gbà láre mọ gbogbo nǹkan ti pẹ́rẹ́ rẹ̀ àwọn ọmọ ọlẹ́jẹ̀ mo kí yín àárọ̀ bí aago méje láàárọ̀ ènìyàn ti sùlẹ̀ bí wọ́n ṣe sùúrẹ̀ báyìí báyàn báyàn tí wọ́n ti ní olúpọ̀ lẹ́tí yín méje àti báyìí fi ilẹ̀ mo ní ń gba abẹ ń kọjá àkúná màtàtà kò lè ṣe wu. bí wọ́n ṣe ń sùkúrú ọ̀lẹ̀ ni wọ́n tún ń dín kà mo ní èwo tún là kà wọ́n ní gbogbo tá a bá ti pè lọ́gbọ́ edu ewúrẹ́ ni wọ́n sọ mọ́lẹ̀ bàbí mo ní bẹ́ẹ̀yẹn bá ṣe rí àwọn ọdún méjì kan máa wà tó yẹ pé èyí ó jẹun èyí ó já pọ́yà bó ṣe wù yẹn nínú ẹ̀ lọ́dún eégún wà nínú ẹ̀ lọ́dún iléyà wà méjèèjì ya wọn kọmpitíṣàn ẹran lèèyàn mọ.
1: eégún àpidán ni ti bàbá mi
0: kọ́. kọmpitíṣàn ẹran lèèyàn mọ ṣe nírú ọjọ́ ọdún báwọn wọ̀nyí ẹ jẹ́ bó ṣe wù yín ni wọ́n fàwọn èékaran inú ọbẹ̀ pé àlejò ti dé mọ́ra méjì fún irọ́ o. wọ́n burú inú àwo kan fẹ̀gẹ̀rẹ̀ báyìí ni tí ó gbé wọn kálù ẹ fẹ́ràn jẹ bí ọmọ ọdẹ ni.
1: ọmọ kékeré tí
0: a. ọlọ́mìkì ọmọ àbílẹ̀ mo ti rí on facebook.
1: ẹ àṣọ ẹgbẹ́ rí ọmọ.
0: bí n bá ti ku olori eto ilago marun abo mo ngba gbogbo odo awon to jo mo loje mo ngba gbogbo odo won lo nkan kan nu won lo re lu ale ti o fi di bi ago meje abo in lo re lo lodo won ti won je ti won ja pa daada tori pe odun lo de la nse olopo o le mu a awon eyan ti doju opo ba n bi mbola ba n se kini bi gbogbo o se ku bi o se ku mu bi dodo efon ta lo wa nbe ba n je nje ko de hello o ko yin
2: hello
0: ha abi awon eyan mo ti koju opo ba bi loni bi mbola bo lati soni si hello hello e ka san o hello odo yin be amo bo ti je ni o ti ati gbe nbi o ati gbe nbi o ati gbe nbi o won se pomo la ti o le jesu meji tan le omo ilegun le gbogbo asiko yi o se jesu meji awon e ponpon pe eni ko fun alowo a nso dun ni hello
3: hello olugbo
0: e ka san
3: ati gbogbo eyan ti je gode eto e
0: ah oju
3: to gbe to e sere rara
0: oju oni ti baba mi oju oni
3: ninu mi ma dun gan mo gba gbo e lotun
0: mo gba le ogbo gba lo ni ogbo gbagbe yawo faje
3: bi
0: ana lo ni lodun egun be lodo won gbogbe na
3: ti o ma ye
0: ase ase ase ase o ase o
3: family bi to ye omo iya
0: e ni damu lai lai
3: ito kilo iwa
0: eh oju oni ti yan ku odun o
3: inu mi dadun
0: aye yin o da kale ni oju osi ni ti yin
3: ami
0: eh ni ko ni kore di buruko ni so nduo fun yin eni ko mo so were ese
3: jesu
0: ese mo dupe o ese mo dupe o
1: iya go eba ni
0: eya ba bi ago bi mokanla bo nje won so ori ofe ti mo fi ya titi pe e wo eh eh be ba fe so ori ofe se be si se tori ya e fe form e se tori ona po hello
4: e ko eto
0: e ka san o ko yin
4: olarewaju mi ki omo ibile lati apata ganga
0: o se elegun be odo ti yin na
4: ah elegun olorun
0: se ti won ti sule
4: eh o lagbara
0: gbogbo nkan lagbara nbe nkan ti pe
4: o
0: ni la isun odun egun
4: e ko eto
0: o jare oju ole
4: ti oyin o ni ha
0: ase o ase o
4: won gbo ko gbo ki nton ninu orogo
0: ase o ase o
4: won ki mo ki nton ninu obi
0: ase o
4: ese keke ki nton ninu atare
0: ase o ase o
4: pata omi mo no fi mu lale ife
0: ase o
4: ogbon ima to ye yo ma le ku ninu opolo yo
0: ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o ase o e ku odun o e ku ye du oju o ma rodun o adebisi ima bo se rinrin e laaro ni nba nba ke si o nba ke si o
1: omo kekere ti a bi so je o o wa labe aso gberi o mo o
0: hello
2: hello
0: yes Fata Islaman lati ogbere di osan bo se legun be na ti odo ti yin beun
5: ah o nbe ni agbole wa ni
0: anya no anya se e wa e lo le loni abi egun ti yin o jaye loni
5: ah se ma oje ni ogbaja
0: oku gbaja ni ah oni laisun re ah lona anya egun olubade e wo be ba de be ni bi ago meji lai bi ese taga lo rere ni ten ti sule ti ro mala e ma e ti gbe okade ma lo le e ma lo le e ma lo le e ma lo le
1: ti a bi so je o omo kekere ti a bi so je o o wa la be aso eperi o
0: hello
6: e ba n gbo mo oke
0: lanti lanti alabare loju olorun
6: olupo alelu
0: ngo sio o wale
6: ani ran were le wa bo ni se mi yin
0: ase bo ni
6: ah e tegun lo ni bere lowo lowo bayi
0: so ti o wa na ti wa nbe
6: ah o ti wa nbe egbon mi alabara de
0: le yo
6: wa bayi de ko mo wa bayi
0: yo ye oju oni ti o o to wa temi o to wa temi o to wa temi nigba ti won fi de be yorun ka ah mo ti pade mo ti hello
7: hello
0: e ka san a ku odun o oju o ma rodun oko e la se
2: ami ase o
0: ase
2: ase
0: ase ase ase wa ase bo se rinu
5: ogbo en lodun won gba en le mi
2: ami ase idumare
5: taiwo o ma ja o ogbo ati lati wo fun lowo ko mi
0: oju oni tin
5: se o
0: ah ko si wahala baba ti kilo fun baba ti kilo fun aba ti kilo fun e se oju oni tin yin e seun e je se jeje mo ja da oro oro egun pa mo ro oselu
1: ni baba fe se gbo
0: e je se olaolu omo owo la bi mo ri onbe oni olupa jin dara o ma je oju oni tin yin kan oni se yin akiri ma di abiodun samson won ni aku odun o ma roof olawale gbere kale won ni eku ole mi so olupa alelu happy father's day to you and you too lati seyin
1: baba fe se gbo oje o
0: Atlanti lanti.
5: Eh
0: le dam. Ase ya mi aku odun.
5: Aso odun modun ni sawo, aso odun modun
0: a jo pe juse. Ase o, ase o, ase o. Ase o, ase o. Iya mi nko ni se yin. Ese aku odun o. Oju o ma rodun opo e la se loke epo.
2: Mi ase.
1: E le ma we gun gogo e o le wo.
0: Opo nanu awon ni mo eku ole sa. Mama ti mori yin bi oju oni ti yin. Ah, how do we go to bed? Hello, brother.
1: Oh, yeah, man, you're good. I need to go back.
0: In fact, I'm allowed to see. You know,
2: I'm going to go back. Baby.
0: On a be my funny, I'm seeing that on your book, but I didn't want to go back. Hello, I'm going to go back. Hello. Lanti, Lanti. Yes, sir. Lati elepo nle ibadan bo ni odo ti yin beun
7: odo ti wa na a ba kan ni odo ti wa na ro
0: o ro witi witi
2: ro gudugudu
0: sawe sawe gun ti bo de die die lona beun e ti ri bi melo wo se e ti ri bi melo wo nbeun
7: ah
0: awa seyin ni kan bi meju ah odo yin won ola ni won gba gbogbo ona odo yin nkan ola hello hello e ti wole o hello
8: e ba n gba mo pe
0: lanti lanti oju oti yin e wale
8: mama ti ni lati fe road
0: nkan o ni se yin
2: ami
8: ami aku ogun ase samo ogun
0: o ase o ase o
8: a egun wa se gege o
0: o se o ti kobo we ade o won ti ni
8: ati ti lo fun wa o won se gege o
0: won ti kobo we ade o won ti kobo we ade eni kankan o ni ja bagi leyin egun awon omo olojege ti seto to nipan
1: o wa labe aso
0: gbe adeye mo olai se mo kiyin ma fi oje peter
1: ere ti abi
0: ero koju opo babi
1: omo kekere
0: won ni mr olugbo gere to n gbasa laruge ise ni gbe laruge osun ni n bo le ti ana
2: abi
1: o wa labe aso gbe
0: ile ogbo gbagbe yawo ni an ti awon ni an le egun ikan na si gbogbo wa elo ta ni nbe nbe
2: hello
0: Lanti lanti Odun ni o o
2: Ami ase
0: Ah ati But gbogbo won legbe mo gaji le badan ti kilo fun gbogbo won ni ti ko wa bo we ade un iya igeti won e ti geti won lo
2: ni ba to ri ba de
0: iya mi je elegun si ti geti awon lo o ti geti awon ma yan e se oju oni ti yin e se won o se gbogbegbe mo gaji le badan mo gbe fun yin lero yi e se toto mo yan lori inu mi dun won ti pe gbogbo egbe oloje patanjo ja 30 ana mo po ni gbogbo wajo wa patatika lukun fi n gba form ti n fill e ti n submit e pada pe ofo o ni firu na gba pe kabiyesi e fokan bale odun todun yen gba pe lo gbogbo egbe oloje parapo ati se pade o won ti ba commissioner lopa ipinle oyo won ti jo soro won ti fo won ti jo fori ikoko so odun
1: ga ile da loju re ri bia
0: iwo to wa ku si lowo ni se ni iwa layoju ran so mo pe we so mo oloje be ile se mo elegun sugbon
2: eh
0: sugbon o fe tele egun mo ma da lowo o
1: papa bata na
0: wa bo ba ti fe lo mo lu oyo laisan laisan wo oko mo ma da lo o
1: lagangan lowo le wa arewe yo omo la ba ke o
0: ola yemi ola skomori hello
2: hello
0: hello
2: ase ni ase o ateyin na
0: ase o
9: ase se mi folasade alagbado
0: ya minu
9: tatori
0: ta merin ya minu aku odun egun
2: ami ase o
0: yo da fun yin yo da fun ami gbogbo nkan ti memu nbeun
2: ni bon photo
0: yo da fun yin yo da fun yin oju oni ti yin Benny, yo da fun yin iya yi yo da fun yin iya yi ase o ase o ase o ase o ase o
2: ase o
1: ama kekere
0: olayemi alasko mori yin aro lati ilu iseyin aro wa
1: kere ti a bi so je o
0: aran ni yaya aburo mi gbogbo yin ni mo rowo yin awon eyan duro de to yi pe a gbo n to lupo je tun wi n to ni todun egun ah kini na wi ẹyin yin moto si gbogbo ọlọjẹ ni ẹ ti sọ fun pe ẹ se pẹlẹpẹlẹ o ẹran tintin n bẹ lóde lórí ọrọ òṣèlú lórí ọrọ ètò ààbò ẹ dákun o eegun kankan ò ní gba gbolé lọtẹ yẹ mo fi ń lọkàn balẹ orí títì lẹ ti gbégun lẹyìn gan bá ẹnìkan tó bá má dálọ àbómú kankan bí nǹkan ìjà olóró lọ fúnra yín ni ẹ fà láwọn agbófinró lọ ẹ pé lẹyìn ń bo lógbérí ẹyin ọdaràn tó yẹ wípé ẹyin eegun lẹ ti fẹ sọ sí lẹ lórí pátákó olóṣèlú mo sì ìkéde ọfẹ tẹ ẹ sanwó fún mo sì ń ṣe lọsẹ yìí o
2: sọra wọn
0: pẹlẹpẹlẹ tóyin lọwọ ẹ sọmọ ọlọjẹ ṣùgbọn o tún wò pé ibi tá ti bẹrẹ ibi awílade yìí ibẹ kó o dé o nígbò bá padà ríra rẹ lórí pé o ti dọyọ mi ò tiẹ ní o dákọ bì kan ń lọ rè é mọyọnù. Oh 912-3-7086-75 kí ló kó egun agboolé yín ẹ bá ẹjẹ́ ń tiẹ̀ mọ́ ẹjẹ́ ń sójú òpó lẹ̀ tààràtàrà 09123-7086-75 plus 234-814-29-1006 Alanja ń balẹ̀ Azizi mú kí ilé Amẹ́ríkà ọjọ́ kan lè gbó wa ẹ bá. Hello.
10: Ọjẹ nílé bàbá mi.
0: Ọjẹ ni yín ọmọ ọlọ́jẹ abíọ́jẹ.
10: Ọmọ ọlọ́jẹ mi ni abíọ́jẹ ni mi.
0: Ojú òní yín ti.
10: Ọkọ̀ bẹ́ẹ̀ ni ilé yìí wa òwú yẹ́lá wa gbé.
0: Òwú egbò èwú yẹ́ ni ẹ̀ ń gbé lágbóolé yín.
10: Lókè ọ̀fà.
0: Lókè ọ̀fà bàbá àṣàlẹ̀ kan yìí náà.
10: Bẹ́ẹ̀ni.
0: Ṣé tiẹ̀ tí wọ́n mú àti bóde lọ́dún yìí bá bẹ́ẹ̀ bóde.
2: Wọ́n ń sú ọlẹ̀ lọ́wọ́.
0: Ẹ ti sú ọlẹ̀ àbí ń bọ́ lájẹ̀ lọ rè bọ́ kó méjì wá àjẹ́ ojú òní ti
2: ẹ tún
0: ti rò mọ́là nǹkan wá ṣe. Yóò ní o nǹkan yẹn ṣúgà já bí ń bọ́ lẹ́bọ̀ gbàrẹ́ sí.
1: Ẹ lè máa wé egun gbogbo ẹ ò lè wo ti.
0: Mágàjì Kamolidin Adébóyè ọmọ Gíwá Mokin Alẹ́ Okun Mádìí ẹlẹ́ẹ̀kẹta. Má mi Olúbọ̀mí Olúwọlé Lógún ẹrú lẹ́ẹ̀bàdàn ìyá ọlọ́pàá Mokin o. Mágàjì ilé afọ́nkà orí Ìsáìdì Akíntúndé Mokin. Ebẹ̀lẹ̀ ọmọ Òyelékè ọ̀rẹ́ mi ààrẹ Mágàjì Mokin. Mágàjì ilé agbọmọlà Olúsọjí Lòdì Ajé Lẹ́bàdàn Mokin Olóyè Abídèmí Kàrí. Bàbá mi John Ajibọlá ọmọ Olúwọlé ọmọ wọn lé ládùn ní Lẹ́bàdàn Mokin. Olúbàdàn of Texas ẹ̀gbọ́n mi Mokin. Abiola Yaleyale Mokin. Alhaji Tajudi Oyewole ọmọ Afọkànlá Jabibu Osi Mokin ẹ̀kú ọdún o. Hello.
11: Hello Mr. Olúpo.
0: Ojú òní yín ti bẹ́ẹ̀ lẹ́ni.
11: Ọmọ ìpínlẹ̀ náà ni. Ní agboolé tiwa ní Tòkú. Ṣé wàá ti di agboolé àtọ́kùn eégún mẹ́ta la máa ń gbé bẹ́ẹ̀ ló jẹ́
0: àgbẹ̀ eégún. Eégún mẹ́ta lẹ ní
11: bẹ́ẹ̀ ló jà. Ìgbọ́n wà mí jẹ́ pé ṣògbó òrókò. Owó lẹwà. Agbọmọlà. mẹ́jẹ ta yẹn ní kọ̀ǹpá
0: lọ́dọ̀ tí irin ti ń jáde
11: bẹ́ẹ̀ ni jábẹ́kúta lọ sí nítòkú agbolé atọ́kù agbolé wa
0: lẹ́gbàre wa
11: lẹ́gbàwa o
0: bàbá àgbàlagbà. Ọlọ́yẹmí Ọláṣkò mo ti rí yín. Hello the caller. Ore n bẹ n
1: kore.
0: Ọmọ Ìbàdàn ti ń bẹ ní diaspora mo kí yín. Akú ọdún eégún. Ẹnìkan fi mẹ́sẹ̀jì kan sàn ó fi sọwọ́ sí mi. Honorable Fawole mo kí yín. Honorable Bọ́lá Fawole àwọn ti the people's wordy ní kàtídíà lárímọ́ nílẹ̀ Ìbàdàn ní ojú òní ti yín. Àwọn náà fẹ́ léegun. Honorable Bọ́lá Fawole mo kí yín ojú òní ti yín ẹ̀gbọ́n mi. Òpó mú lọ́rọ́ lẹ̀tọ̀ lágbélúlẹ̀ ń gbọ́ 96.7. Hello ẹgbọ́n òkè. Hello à ń gbọ́ yín. Hello bóyá kẹ́ ẹ tún á pè o. Hello. Hello. Orí lọ́dọ̀ yín bẹ̀ ni o.
1: Ekele ti a bí sọ̀jẹ̀ o. Ọmọ
0: pé. Ìkéde kan tá ti a gbọ́ látàfi Olúbàdàn lẹ̀ Ìbàdàn. Ẹ̀jẹ̀ ń gbé pè iná. Hello. Ọ̀dọ̀ yín bẹ̀ ni ti ń re o. Ẹ̀jẹ̀ fóònù ọ̀dọ̀ yín wo.
1: Ọmọrí wo jẹ́ mi ní ìwo.
0: Níta ń gbọ́ ni pé ní ọ̀la láago mẹ́wàá àwọn mọ́gàjí tí wọ́n fẹ́ jẹ níjẹ̀dógún níjẹjọ tí wọn ò láǹfààní àti jẹ mọ wọn ní monday ọ̀la yìí náà ni wọn ó ṣe ni wọn ó fi wọn jẹ kó tó wá di pé àbáwọ́ wà gbàlejò ọdún eégún lẹ́yìn tàbá jẹ mọ́gàjí nǹkan ṣùgbọ́n bí ó ṣe wá lọ tí ó fi rí bẹ́ẹ̀ kò tí ì yá wa mò ń pe mọ́gàjí gbádé yankan láti ìdájí láàárọ̀ yìí tí mo ti ń pè pé tó níta mò ń gbọ́mọ̀ rè ṣé bẹ́ẹ̀ náà ni ó sì ṣe rí ṣùgbọ́n àti ìrídìí ẹ̀ fi múlẹ̀ ẹ jẹ́ ń gbìyànjú kí n pe Adéọlá ọlọ́kọ̀ ẹ jẹ́ ń pè káfíńtà pé bóyá lóòótọ́ lódodo bí ẹ ti ní yóò rí náà ni ó ṣe rí mọ̀ ń bọ̀.

0: 0912370 8675. Ẹyin onílù, àyìn àgbálù onílù ọ̀la.
1: Ọmọ kékeré.
0: Pẹ̀lẹ́pẹ̀lẹ́ toyin lọ. Ibi awi la dé yìí, ká mọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀, ká mọ̀ gbọ́dọ̀ yẹnu wú kẹ́ ẹ mọ̀ débẹ̀ lọ́la.
2: Ìgbà táwọn bàbá bá ń mẹ́gun bọ̀
0: láti. Bẹ́ẹ̀ni lọ rẹ̀ lù lọ́yọ̀ o.
2: Mo mọ̀ rí wo jẹ́ mi ní ìwò.
0: Bẹ́ẹ̀ bá lọ ọ̀yọ́ lọ lùlù, ẹ lu àfin aláàfin ọ̀yọ́ lẹ́rẹ̀ bí ibi ìnáwó lẹ́ ti mọ lùlù. Ọlọ́run ò ní jẹ lùdọ́gbẹ́ wọn o. Torí gbogbo ẹni ọwọ́ bá tẹ̀lé ròyìn. Ara ń kan gásà o. Ojú ò ní tẹnì kọ̀ọ̀kan wa. Mo kí gbogbo ọmọjọ Bible Base ní amúlòkunlẹ̀ Ìbàdàn. Fún ti ìpapòdà ìkan lára àwọn alàgbà wọn. Ẹ̀dà Emperor Délé Ayọ̀adé. Propaitor Asegun Nursery and Primary School and Secondary.
2: Egun Layewu
0: Asegun Group of School.
2: Egun Akwidani ti baba mi tobi.
0: Emperor Délé Ayọ̀adé
2: Ijologun daso.
0: Won ti daso rogun. Won ti ki aye po digbe o se. Ojo jimo ti nbo yi. Ni won feru feru fepe fepe. Bàbá Bukola ó sì wọ káàlẹ̀ sùn bẹ́ẹ̀. Bọ́lọ̀ ń ṣe pinnu.
2: A fẹ́sẹ̀ gbé ọ̀jẹ̀.
0: At age of 65.
1: Ẹnu mọ́.
2: Wọ́n bá fẹ́sẹ̀ gbé ọ̀jẹ̀ o.
1: Bọ́lọ̀ ṣe mẹ́nu mọ́.
0: Ti wáyé ẹ̀dá láàrí àti padà náà.
1: Ọ̀rọ̀ òfófó.
0: Mo kí mọ́gàjì mo ti ọ̀jẹ́ tọ́lá.
1: Fẹ́sẹ̀ gbé ọ̀jẹ̀.
0: Mọ́gàjì ilé elépo láre mọ́ nílẹ̀ Ìbàdàn.
2: Bàbá fẹ́sẹ̀ gbé ọ̀jẹ̀ o.
0: Ẹ kú délé bàbá. Alhaji Ọlajiri Ọ̀jẹ́tọ́lá.
1: Bọ́lọ̀ ṣe mẹ́nu mọ́.
2: Bá túbọ̀ ìyá mọ̀.
0: Bí ìmọ̀ pé mọ́gàjì mú ti Ọ̀jẹ́tọ́lá, ìmọ̀ pé ó lè bara jẹ́ tó bá lánàá.
2: Àní bẹ́ẹ̀
0: kú. Bó náà ṣe jẹ́ pé ti wọ ọgọ́ta ọdún láàrọ̀ kán wọ́n tó wọ́n rẹ̀ ni pé yùn náà ti tó nígi lẹ́yìn ọgbà ń lọ. Dá kéèyàn ó lòbí láyé.
2: Gbogbo ẹ ò lè wọ.
0: Àwọn òbí tó dáa ni o. Happy Father's Day to everyone. Àwa tá à ní bàbá. Àtẹ̀yìn tẹ̀ ní bàbá. Ọlọ́run ṣe kún sí mi fún gbogbo wọn. Gbogbo ẹ̀yin tẹ̀ sì ní bàbá ẹ tọ́jú bàbá yín. Ẹ má dìgbẹ́ gbẹ́ mọ́ bá lọ tán lẹ́yà máa gbé fúláwà wèrè kan káàkiri lórí bẹ́ẹ̀rì wọn. Irọ́ o, èèyàn bá gbé fúláwà dandan kan déwájú mi, èmi kò ní gbà. Ẹ fún mi, ẹ bá ń bẹ̀rẹ̀ ògúnfe, ẹ bá ń kó nǹkan nú ẹran dà bẹ̀. Ẹ jẹ́ ń jẹun kí pàkọ́ mi ó nàró. Ẹ jẹ́ kí n máa yẹ́wọ́ báyìí lójú ayé mi, káàgùn ó bò mí gbà bàjẹ́
3: tán.
0: Ìwọ nu ọlọ́nu. Ajé lọ rẹ̀ ìpolówó ọjà kan àbí méjì tí ń bá padà dé. Wọ́n aṣọ kankan kí n tó máa lọ lórí ètò ẹ̀kú kalẹ̀ mẹ́rin.
4: Ladilu FM 96.7.
5: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
6: You overwhelm me. This love is too much.
5: Team House of Glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu, ishe ranshe ikpe woli, ti o laba wan, woli agbayeni. Prophet S.A. Arogundade, bereni Wednesday, ojo kini, osu keje, si Friday, ojo keta osu keje odui, lagome wa shalel ojo kokon. Host, Prophet S.A. Arogundade,

0: Enya wi fun ti ogbo.
1: Ere ti abi so je o.
0: Enya soro fun ti ogba. DJ Spider wa re ni lata gumeyo to fi da gumeyo agbere.
2: Abe a so gbe.
0: Lori eto kejegbe.
2: Omo keke.
0: Emi ati boda mi.
2: Bi so je o.
0: Emi ati ore mi.
2: Tekere.
0: Ogudugba logun akan o. Aye e wo je wa no ni ra ni ra o da.
2: Omo o.
1: Awa la be.
0: Emmanuel Oluwa to kimo ki yin wa lori eto wa ni Facebook.
1: Abe a so.
0: La ku odun egun. Awa nu oje.
1: Omo kekere ti a bi so je o.
0: Ah e je ki n wo ipe eyo kan abi meji si ki mu adagbere. Gin wa lo re gogun site ibo ni kin gba lo bayi ti mo ti le je bi mo la so raaye
3: dada firi
0: ja
3: be lati bere
0: ja ti le ati pa koko abako le ati pa ko abo le alapansanpa yun koju si ra mo ko na lowo oko kankan a wa dele ogbo gba lari mo nle ibadan be lati ako amre ladun ni baun nle bodu jade eju kere so la nbesi dale eh ko si wala no worry sugbon kini kan ni okan mi o mu olo
2: dale lo ya nu mi o mo ta pa ti fa mu se
0: ah okan mi o mu olo o je re po o ma sare je o
4: hello
0: hello
5: ha
0: de beun ha de beun ha de beun ha de beun ojo de tin ha de beun eyin jele ha neti ha de beun hello hello
5: sa ti o yo da ta lo su
0: ojo de yin ti
4: ami
0: sati sati I'm going in
4: I'm going
0: hello
5: what are you that are you
0: eh dam sati regun wo o ti lo
1: o wa la be a so pe yo
0: eja se jeje o
1: omo kekere
0: eja gbe wo omo lu abi wo lasiko yi
1: omo kekere
0: odun la se laye wa
4: mi o mi a se
0: mo ki are gbogbo mo gaji ile ibadan
1: Olosemenu
0: Mogaji are axime you are ori olorisha
1: ara ole
0: mo ki akowe ka fata fun gbogbo egbe Mogaji
1: ara
0: oloye eleyin tunji ajala omo odugade
1: baba fese gbe oje olosemenu mo
2: baba fese gbe
0: hello
5: e ma gba muki
0: lanti
5: what are you that are
0: Musa Adeoye latolorun sogo
5: bẹ́ẹ̀ni akọ
0: ọdún ọdún ni ọṣẹ́ ṣerégún wò mẹ́hun
5: ẹ̀yìn sápẹ́ o
0: àmì ọlọ́run àmì o
2: ẹ̀lẹ́ ma wọ́n
0: mú tẹ̀lé egún pẹ̀lú àdá
2: ó ti wà o
0: mú tẹ̀lé egún pẹ̀lú ọ̀bẹ mú tẹ̀lé egún pẹ̀lú bíléèdì
2: torí bẹ́ egún
0: bá bó bá mú ọrẹ ọrẹ ni wọn fi jagun egún dọ̀hún ọrẹ nìkan òfin faramọ́ kó o mọ́rẹ́ dání àbí òyìn ọ tó bá sì rí pẹ́ńpẹ́ ẹ tó fẹ́ nà lẹ́yìn egun tóun ọba ti mọ́rẹ́ lọ ó lóun òjà ló sọ fún ọ yẹn ìwọ̀n yìí tẹ́bájọ mú ọrẹ́ lọ nìkan irú èmi nísì
4: ọlá
0: ìmú ọrẹ́ lọ ó dọ̀tún mí dọ̀tún la lẹ́yìn alápásápá ìmú ọrẹ́ lọ tí n bá wá rí bàbá àjẹsà.
4: Wàlá ń fi ọlá torí
0: mi
4: àtòrí ẹlẹ́nu mẹ́ta.
0: Hello. Hello.
5: Ẹ bá ń gbẹ́ mo sí.
0: Lantilanti.
5: Àpẹ́ tó.
0: Ẹ jẹ́ àkìlẹ̀ àwọn akú ọdún.
5: Ọdún ni ẹ̀mí sọ́pọ̀ ẹ̀.
0: Ó kọ yín àti ibi ẹ ti ń pè.
5: Wọ́n sá Adéyè látọlọ́ṣogbo.
0: Látọlọ́ṣogbo ńlẹ̀ Ìbàdàn.
5: Àpèjúṣẹ́ mi.
0: Àmì àṣẹ o àṣẹ wa.
5: Mo fẹ́ jẹ̀bùn o.
0: Ẹ fẹ́ jẹ̀bùn ni.
5: Mo fẹ́ jẹ̀bùn ẹ̀bùn Lágélú.
0: Ẹ fẹ́ jẹ̀bùn Lágélú. Ẹ jẹ́ ń wọnú ìwé tí àwọn àbẹ́rẹ́ wà. Ẹ jẹ́ ń wọnú ìwé táwọn àbẹ́rẹ́ wà. Kò sí wàhálà ńbẹ́.

0: Rai Moki.
1: Hello.
2: Hello.
0: Hello, Lupo.
2: Okoyin.
0: Adisani lati Kasumu.
2: Lati Kasumu le Ibadan. Ko si wala elo re ra ore ti yin lola elo re ra ko si wala
3: kekere ti abi soje
2: aku odun o
3: omo kekere ti abi soje o wala be aso gberi omo o
2: awala ah alakun ti ala fe jebun ejeun hello
4: sir
2: e ka san o
4: ẹgbẹ́ àtàkùn jọmẹ́ta sí ọdún o
2: ọdún ni ojú ọmọ ọlọ́dún
4: ọpọ rẹ̀ láti o
5: àmì àṣẹ o
4: ìgbàdì ó gbè wá o
2: àṣẹ o
4: àníṣẹ
5: àmì àṣẹ o
4: rédíò ni òjìámọ ṣẹ́sàn mọ́tàrà o òjìámọ fúgámù
2: ọdà ẹṣẹ orúkọ yín
4: ẹkú tẹ̀síwájú adéṣọlá ni o rámọkẹ adéṣọlá
2: ló ṣe ẹkú ọjọ́ mẹ́ta o
4: ọjọ́ kan fún o
2: gbogbo olé nǹkan o
4: ẹpẹlẹ àlàáfíà aláwa
2: adúpẹ́ o ẹṣẹ o
3: ọbẹ̀ ẹ̀rí ọmọ o
2: ó sì lé ní ọdún mẹ́wàá tí àìtí ń bá lè ṣe lájú lúbọ̀.

0: ja se jeje ja gbe wo omo lu abi wo
1: arorun kinkin egun lara
0: titi ni ke gun ogba lero yo e ma gbagbo ole
1: mo lati ibale
0: e mo ya sosi e si mo ya mo sasi e mo ya bi kankan e to tara e mo ja sobu eni kankan o
2: hello
0: hello hello lanti lanti
3: e ku afre bu yi mo
0: o
3: kuri o ani to ni mi bada ma o e bi na ti do ma bada
0: o ko yin ọmọ olúwo ni yín sà. Yes sà. Àṣẹ o. Àṣẹ o. Ẹ ṣeun o. Bẹ́ẹ̀ni àti ṣe. Bẹ́ẹ̀ni títí ni ké gbogbo àlérò yìí. Bẹ́ẹ̀ni àti sọ fún wa. Ẹ ṣe ojú òní ti yín.
2: Ẹ ṣe bàbá.
0: Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ bá ti rí egun kan tó yà á gbolé. Ẹ ké ẹ sọ fún pé tọ́ tààrà mọ́ ìyá gbolé. Títì ni kí gbogbo egun ó tọ̀ lérò yìí. Kò sí egun kankan tí ẹ fún làṣẹ àti máa kónú agbolé. Ẹ mọ̀ sí ẹ̀yin tẹ́ ẹ máa tẹ̀ légún ẹ̀yin tẹ́ ìsọmọ ọlọ́jẹ̀. Ẹ mọ̀ ìjà sọ́ọ̀bù o. Ẹ mọ̀ ìjà sọ́ọ̀bù. Ẹ mọ̀ sí ya ẹ mọ̀ ìyá mọ́sáàsì ẹ mọ̀ ìyá sọ́ọ̀sì. Hello.
4: Hello Olúpo.
0: Hello.
4: O tún padà wá. Má kọ rẹ lọ bọ bá ń jáde.
0: Kí lẹ pé?
4: Má kọ rẹ lọ́wọ́ o. Etí méjì ló gbé lọ mọ́gbé tí kan wá lé. Ebó ti gbẹ́ mi.
2: Ẹ ṣeun.
1: Bàbá mẹ́fẹ̀ẹ́
0: jẹ́. Ẹ ṣe ẹkú fẹ́ mi. Wọ́n ní mo ti ja ọrẹ́ ti pẹ́ kí n má gbé tí kan.
2: Má sì fúyàn látòrí létí.
0: Etí ò légún.
1: Tùbó ìyá mọ̀dẹ̀ ní ó gbé.
0: Àbí bàbá ògo láti sọ mi mo kìyìn. Ẹ jẹ́ kí n máa lọ ilé fún tòní mo tó ń bọ̀ ọjọ́ mẹ́jọ lógo ọlọ́run ṣùgbọ́n ní alẹ́ látàgo mẹ́jọ lálẹ́ yìí títí daago mẹ́wàá gbẹ̀rẹ́ èmi àti ògúdúgbà lóògùn àkàn o.
1: Ẹ lè máa wé egun gbogbo.
0: Ìlàjò wà lórí ètò kẹjẹgbẹ.
1: Ẹ lè máa wé.
0: Ẹ ti mọ bá a ti ń ṣe. Ẹ̀rín àwàdà àtẹ̀fẹ̀. Àti ń tí lọ láwùjọ ọmọnìyàn la máa gbé yẹ̀wò ńbẹ̀. Òní Adébíyí ló kọ mi. Olùpọ̀ àlè ìlú ọmọ alẹ́ tẹjọba lóde ti pọ̀ fún alájòyè mọ̀jẹ̀mọ̀jẹ̀ mọ̀sún ẹlẹ́gbẹ̀rún àpótí. Bó bá dọjọ́ àríkàlùkù akẹ́lẹ́ tó lórí tiẹ̀. Adébáyọ̀ tì mí lẹ́yìn tí ibọ̀ ìmúrí yín bẹ ojú òní tì yín látàkẹ́dẹ̀ mi lójú olómi.
1: Ọ̀jẹ̀ tó wà lókè.
0: 08054035746 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. 08054035746 nọ́mbà tẹ̀lé bá mi sọ̀rọ̀ nù. Bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mọ́gàjì agboolé yín tí ń ṣe mọ́nàmọ́ná. Àbí bóyá lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ bíi lébi ilẹ̀ tó yẹ pé ìyẹn jẹ́ fẹ́ wọ̀ ẹ pè mí a sì dá sí ọlọ́run sì fún wa ṣe. Títí ìgbà náà ẹ wú kalẹ̀ lẹ́nbẹ̀rún.
2: Ẹ ṣeun.

0: Delu 96.7. Oke, kajoki.
1: Se ito se fi okurele fama o. Ayele.

E kuro le, be lasiko isimi oni, ako jopo iroyin agbaye, londe se ti igboyin, lati ikonite la gilu 96.7 oke to gajwa anwo kilo. Matini, salao, lo niro yin, shubon shaju, e gba anko ko ili itombe, nino iroyin anwo. Ijoba apapo ili diwa Nigeria, lo ti ipe fun igbese, lati igbogun ti shise anwo mo be, ni shekushe lo ili di Nigeria. Gómìnà Oyèbànjì náà ló ti sọ di mímọ̀ báyìí pé kò sí àtúnbò ìdìbò kan láwọn ibùdó ìdìbò pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí àwọn tó ń bẹ̀rẹ̀ ayélujára tí wọ́n ṣàpèjúwe pé ó wà nínú ètò ìdìbò ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè ti Ukraine òun náà ló ti sọ di mímọ̀ báyìí pé kí orílẹ̀-èdè Belarus kí ó gbìyànjú láti ba àwọn ibùdó eléyìí tí àwọn alátakò wọn tí wọ́n ń lò láti kọlu àwọn jẹ́. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Tunisia náà ló ti rọ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti fakọyọ nígbà tó bá ń wakọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Netherlands. Ní báyìí, ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

Ààrẹ orílẹ̀-èdè ti Ukraine Volodymyr Zelensky náà ni ó ti rọ ìjọba orílẹ̀-èdè ti Belarus eléyìí tó jẹ́ pé wọ́n ń bẹ ní ẹgbẹ́ wọn láti rí pé wọ́n tú àwọn ibùdó eléyìí ti orílẹ̀-èdè ti Russia tí wọ́n ń lò láti ta ikọ̀ ọmọ ogun látàpọ̀rọ̀ àti àwọn adolóró sí orílẹ̀-èdè ti Ukraine. Belarus ló jẹ́ pé ń ti ṣe ààrẹ orílẹ̀-èdè wọn Alexander Lukashenko. Òun náà ló jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ mínú pẹ̀lú orílẹ̀-èdè ti Russia láti bí ọdún mẹ́rin tí ogun ọ̀hún ti ó ti bẹ̀rẹ̀. Ní báyìí náà ni wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé Zelensky náà ló ti wà lágbára láti ọdún 1994 eléyìí tó jẹ́ pé ó sì ti ń bẹ ní agbára. Ní báyìí náà ni Zelensky ti wá ń rọ̀ ọ́ wípé kí ó gbé ibùdó ọ̀hún kúrò ní orílẹ̀-èdè rẹ̀ kó má bàa pè fún ogun láìpẹ́. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Tunisia Hervé Renard òun náà ni ó ti rọ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ báyìí tí ó sì rọ wọn láti jígìrì sí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n mọ̀ ní pẹ̀lú orílẹ̀-èdè ti Holland nínú ìdíje ti fìyà àgbáyé eléyìí tí ó ń lọ lọ́wọ́. Ní báyìí ló jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Tunisia náà ni wọ́n fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè ti Japan pẹ̀lú àmì ayò 4-0. Ó ti wá ń rọ̀ wọ́n báyìí pé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó kù nínú ìsọ̀rí ọ̀hún òun náà ni pé kí wọ́n rí kí wọ́n fakọyọ kí wọ́n lè bá fakọyọ nínú ìdíje ọ̀hún kí àwọn bá padà lọ sí orílẹ̀-èdè ti Tunisia lọ́wọ́ òfo. Èyí ni òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àkókò ilé ìtòṣìyọ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti pè láti gbógun ti ìwà ipá àti ìwà ṣíṣọmọbìnrin níṣekúṣe. Gómìnà Yebanji òun náà ló ti ṣàlàyé pé kò sí àtúndì ìdìbò kankan ní àwọn ibùdó ìdìbò ní ìpínlẹ̀ ti Èkìtì. Gómìnà ààrẹ orílẹ̀-èdè ti Ukraine Zelensky náà ló ti ṣàlàyé báyìí pé kí orílẹ̀-èdè Belarus kí wọ́n bí àwọn ibùdó eléyìí tí wọ́n ń lò láti kọlu àwọn kúrò lẹ́yìn ọ̀sọ́kà. Akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè ti Tunisia ló ti rọ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti pé wọ́n fa akọyọ nígbà tó bá wakọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Netherlands. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún àwọn ọ̀kọ̀jọ̀kan ròyìn eléyìí tó lè takọ́ sọ́jáde lẹ́yọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú Tọ̀nàlágẹ̀lú FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú Tọ̀nàlágẹ̀lú FM 96.7. Àbí lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com. Túnde Ọláwò lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túnde Mọ̀rọ̀nkíjì Martini Salau ló ti ń ròyìn. Akùsẹ̀mi òní o àsìkò ìrọ̀lẹ́ kú afẹ́rẹ́ yìí ó tù yóò bá ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé wọ́kásidé cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀ káàṣì ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: gbogbo ẹ̀dá tí bá ń tọ́jẹ́ pé ta ní ń ṣe tọ́jẹ́ wípé ìtàlẹ́ẹ̀tì máa ṣe gbajúmọ̀ rọ́ òfò gbajúmọ̀ gbajúmọ̀ rọ́ ni ló ń ṣe
1: èmi lèmi ń ṣe ta èmi ò ṣe lé
0: ìta ló ń ṣe ò ṣe lé ṣe oníta ni sẹ́mi ló tún ṣẹ̀ṣẹ̀ pé kí n lọ bèrè lọ́wọ́ ta ni o fúnra ẹ lọ fèdí ara ẹ ta nígbà tọ́jẹ́ pé nígbà tẹ́ ẹ bá ẹ wọlé ẹ ti pọ́nkú ilẹ̀ mọ́tà ìmọ̀ náà sì tún ní ọmọ
1: ṣe o ṣe jíjẹ mímu tí mò ń wá lọ tí mo fi dòru kí n tó wọlé òun ṣe ara quality bàbá kò ní mí àwọn ọkùnrin gidi ìmí òwòrán ilé aago mọ́kànlá ìmí méjìlá ìmí aago kan sí aago kan àbọ̀ àwọn ọkùnrin ìwọ àìjáde rẹ ní ìṣó so ti yọ lẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin ìlú ìwọ̀n sígò sí.
0: ọbẹ̀ èkó kí ni ṣó èkó máa ṣó olùpò
1: àwọn jẹnu sọhun àwọn ìyá àbẹjẹ ẹlẹgùsí wọn a máa di 12:30 lọjà
0: lóru
1: tọjà bá wá tájé bá gbàjẹ tó ti yọ bàbá èmi tí ń wà jíjẹ mímu lọ mo lè pẹ kí n tó wọlé tó ti yọ
0: àsìkò tó yẹ wọlé ìgbà tẹ wọlé ọ̀la síkò aago kékèké
1: ìgbà ọjà bá tà sí ni yóò
0: darí wọlé ọjà akínlẹ̀ ń tà tẹ́ ń dòrú ń bo ṣọ́ọ̀bù tiyín wà òkúlẹ̀ ń tajà fún àbáláyé
1: lójú agbájé ni
0: ìwà
1: amúkúmẹ́kọ̀ọ́
0: àbúrẹ́
1: wa sọ́bí mi pé ẹni tá àròjú rẹ̀ ńlẹ̀ dámọ̀ pé ń bàbá lèmi
0: o bàbá fẹ́ sórí ẹni tí ó máa fẹ́ kí wọ́n máa ṣe happy father's day fún àbí òye ọ nísìn ìwọ inú ò ṣèṣe rẹ
1: ni ebi ọmọ ẹyìn
0: àìmọye ìgbà máa gbọ
1: làwọn ọmọ
0: ní làwọn ọmọ rẹ gangan ń pè mí tí ń fẹjọ rẹ sùn wípé dádì ẹ bá dádì wa sọrọ bí wọn ṣe ń ṣe gangan dé lóru lóru wọn máa wọlé ẹ bá ní dádì wa sọrọ tí a bá béèrè nǹkan lọ́wọ́ wọn wọn ó sọ díjà ni ó pèsè rówó lọ́wọ́ mi o ṣe rówó lọ́wọ́ mi o ṣé gbogbo ògbà náà ni ìṣòwò lọ́wọ́ yín tẹ wá sanra yín di bàbá gidi a lọ sí ojú ọjà ẹ dákun ẹ máa múra lẹ̀ ẹ máa múra lẹ̀ bọ́ọ̀bà kẹrù ẹ̀ bóde kẹrù ẹ̀ bóde irú yín pọ̀ ń ta ọ sì gbẹ̀sìn ara rẹ lálẹ́ yìí a lọ sójú ọjà báyìí tá a bá tojú ọjà dé ẹ dákun ẹ má ètí lọ ibi kankan torí ọlọ́run à ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: Lagilu FM 96.7
3: O balẹ̀ bagẹ̀ o wọlé pẹ̀lú steez ìpòpítàkì ọkùnkùnbí àrùn Misty Peters jatunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
4: Gbogbo àgbẹ̀ àrokò bọ́dún dé ẹ máa jó ẹ máa yọ̀.

0: Ayomide Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹwà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagbà òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ah sorry be mi se why so ti yo be mi se why mi fe wa la mi se fe jo awon ti iru comrade ni sin o ti ni ki for na
1: comrade wo
0: comrade salam
1: be se jo ma se keni o
0: ah awon tin gba
1: ona ona ona ona bo
0: hello
2: emi e kale
0: ma
2: apo eto
0: yes ma
2: aku odun baba no ni o
0: odun ni o po la se o
2: yawo odun ri gba odun po bi olo
0: eh
2: odun bi olo
0: ah
2: ta se bo do tanu
1: on tare jeni
2: ole ki o po baba
0: se ni
2: baba mo lale olora tabo
1: eh
2: olora po olora yo olora ti
0: ebi fe
1: cheri alaja iya beji cheri ibi ani awon omo pe mi pe se bi gbogbo okun se ma se pe daddy ma nka eran sinu obe ni ipe won wa pe se bi woje kan le melo la je laaro melo la je lale ana
2: o le ki wa ku odun baba ru baba nse
0: mo si araja ya be je legusi
2: mo ba gbo lo ra wa re ru
0: ya be je legusi e mo gbeju
1: bi wo lo mejo wa
0: e mo gbeju enikan dajo nigba ba na
1: hello je won soro
2: ori bi ti ona e ma je mo lo ni
1: Ẹ ti pa. Emi ọmọ yẹ ọmọ kò lẹ. Ẹ mọ iye tó kó lẹ o.
0: Ṣé farabalẹ̀? Ṣé ngbàbàrà náà mọ̀? O ní 6,000. Wọ́n sì gé oge sí 12 àbí òye yín. Ṣé ẹ̀kan náà láàdá bí 12 nú ọbẹ̀?
1: Ṣé
0: báàgì kọ́kọ́ mẹ́fà bẹ́ẹ̀?
1: Ẹ má dà lóhùn.
0: Ẹ má
1: dà lóhùn, Alájà. Ẹ̀sẹ̀ rẹ̀, a ń tún ẹ̀sẹ̀ rẹ̀. O fi ẹ máa gbọ́, o fi 10,000 lẹ̀ o. Owó tí ń pò nánú o. Ọ wá nínú 10,000 kí wọ́n ra ráìsì abọ́ kan. Ẹ̀wà abọ́ kan. kí wọ́n ra gáàsì 1 kg kí wọ́n fi yòókù sebẹ̀ ẹ dákun ẹjọ́ ṣé
2: ó di
1: 6,000 ó wá ní 4,000 yòókù kí wọ́n ra tambẹ̀ kí wọ́n repo kí wọ́n ra ẹja tí wọ́n bá sì rẹja kí wọ́n rẹ ran.
0: Ó
1: wá ní wọn mọ kí n pé happy father's day.
0: Ìyá àbèjì. Ẹ mọ́ gbẹ̀jú ẹnìkan dájọ́.
1: Lébí wọ ló mọ́jọ́ ìwọ ló ń rojọ́. Ẹbí bá ti ń bọ̀ láago 12 rẹ náà ni.
2: Ọ̀lẹ́kìrú yín o.
0: Ìyá àbíjì.
1: Sorry for you.
0: Ẹ máa gbọ́ sí ká.
1: Sorry for you.
0: Lọ́sàn-án gan, ẹja máa wọ́n.
1: Sorry for you. Ẹja máa wọ́n.
0: Ó bá ti dago 11 àbí òye yín sí 11 àbọ̀. Mo mọ bí ó ti rọjú.
1: Olùpọ̀ ago mélòó wọn máa pa ni wọn máa close lọ́jọ́ òjò. Ago mélòó wọn máa close lójì lálẹ́. Bàbá lọ́jà ń gbọ́ o.
0: Ṣé délé sojú?
1: Bí tó wà. Àìdè délé sojú.
0: Wọ́n tó wà náà ni.
1: Tó wà sí tù.
0: Tún tí o bá rí tí náà bá sí ni.
1: Bó ni wọ́n sì mọ̀?
0: Tèmi náà bá wọ̀ lọ. Ta ló wà níbẹ̀?
1: Ta ló wà níbẹ̀? Ẹ bá ṣe o.
0: Lára rẹ̀.
3: Ògúdúgbà.
1: Kajẹ́ ẹ mọ̀jẹ̀ ń wà náà nira, bó ni o jẹ́?
3: Bàbá mi, mo kí yín dáadáa.
1: Ẹ mọ̀ kálẹ̀.
3: Olúpọ̀ Alélú.
0: Ọmọ
3: Alédé ń tẹ́jọba. Alábánirá tó lómi.
1: Kọ̀nẹ́ fẹ́ gbọ́.
3: Àwọn ò lè dá àwọn máa ń kẹran nu ọbẹ̀ ni.
0: Níbi àná bá ń gbà ń gbà bá gẹ̀ran 6,000 tí ó jẹ́ 12.
3: Ó ti mọ́ wọn lákẹ́ lọ́mọ ra gbogbo àzámọ́ egun tí wọ́n yẹ kájà jẹ́. Ó ti mọ́ wọn lákẹ́ lọ́mọ ra wálé láti ìgbà dúró tí màá rí rẹ̀gbọ́n mi ti ń sebẹ̀. Mo lè filẹ̀.
0: Ohun tó àṣírí ẹ̀gbọ́n rẹ níta
1: gbẹgbẹ́.
3: Ó máa gbọ́.
1: dadi awon se yi ke lo se won ni dadi
3: olupo nikan ni se be o awon olupo se be
1: o ti pari oju eni ti yi
3: ailowo lo won na ni
0: kani
3: an ba carry
1: mo fa
3: o ti ma won la
1: ai kaju e ni
3: ki won fi gbogbo leri owo mole mo ma kenanu obe ni ogunigba ku eto alabala to lo mi ya meji mo ki ja re
1: ojo ni ti wa je ni kan ka bori eto ni repete loni ta wa nbe
4: hello sir
1: e kale o
4: e kale ku eto
1: eto ni o
4: e ranu gba o
1: ami o
4: e de le le ri o
1: ami
4: e ye alaja si Eta tuli enle.
0: Efiele.
4: Iba genyo ta si olon
0: duo. Efiele.
4: Agaga alaja. Yele gusi.
0: Efiele.
4: Koda obe. Kona koma ale lo lupo. Ewa yeye re lo ni eto.
0: Kosiwa ala.
4: Ake aburo na si huwa bi omali.
1: Oye yeye. Oye eda soro. Be n to se da oye da soro
0: e ma
1: oye da ro
4: ma se le mi yo ma se lola
0: e ti e ma gbo
4: oni bi ke si si itule e se je tun bo n ta wole ni
0: e ma gbo e ti e je sarayara mi fun yin nigba ba ran agberun mefa oje mejila abi oye yin se kan na la de mejila nu obe e bi a mo e ba ma ko mu mefa a da nu obe na a si mo pon mo a fi support ye eni gogo mu ko kan
1: eranje
0: iwule yoyan lo be
1: ko wule ogunwule pon da
0: anfani wo gina lan se la
1: oye da soro iya olupo
0: decoration le
4: olupo alelu
0: oju ori yin ti la la
4: anu kilo le to be
0: eita
4: o se wa n koko karanu obe alaba o si le ri opo alaba
0: mejila won gesi
4: aburo re to pe wole ni ifun fun doja re pe bi boko te na se se na ma je pe won mo ni
1: oju opo ni oju ezi ti
0: sorry abi oyo iwo lo yaburo eyin oko hello
2: olupo
0: e kale
2: ile o da teje mi e gbe ta ore
0: o si yaburo eni oko
2: ba ri pe ikan puyi ikan ni ni
0: be ni
2: an to ni ke yan foya o do ijo lati en ri wi o
0: won ara ya ba le asis
2: olupo o sa odo ija si yo ni odo re ni ija
0: yo da fun yin
2: ah to ri sise lo se to wa n po won
0: ka wa ni mo e won ni mo n pe de mo n pe
2: a
1: ja ma le asis
2: o pe so se ni ma o bere o mo ni ya mo gbere do se te ba li mo so n po se wu
0: alaja ma le asis nijo ti mo tin pe nta yi audio mu mi ri looto won le pe ngba mi pe ko le egbele akoko won le du ngba mi ti koja baba nbo le
2: nu ope won yo de lewi
1: se ife olupo ni ajabale se fe olupo le ni abi fe yawo atome
0: ago ti mo wole hun
1: te igba ti nwole won da
0: ago ti mo wole
1: tola advert lo hun lo gba
0: eyin
1: sala jaba ya si ko
0: bo se wa so ti yo alaja doctor olaide rahim abi oyo
1: gbo
0: won mo pe bi mo se mo yin lati
1: oda ani ise kan pataki ti won fe je fun wa an pada bo mo ti lo bi
0: ase won te wa be ko luwa oju oni ti yin o e ku kale mi
5: Lagilu FM 96.7.
6: Ọ̀gbẹ́dára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òpónà méjì kò ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlùbà gòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wọ́n bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Home.
7: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà, òjẹ́ Ìbàdàn.
6: Bàbá Ọ̀gbẹ́dára ló ní àlàáfíà ló wú.
8: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀bádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara, bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye, òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total, òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójúdé Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú ni mọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-6853 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á, kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà, tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á, kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnì wìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́ rí, o rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan olo máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní nẹ́rù àjàkáùkọ̀ ẹlẹ́wù gbẹ̀dú, kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dá mi, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ó ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà wọ́n láàmú. Àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o tiẹ̀ rí nẹ́ẹ̀rí ohun tó súnmọ́ ẹ. Ẹlòmíì ò rí nẹ́ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi, iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye, òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total, òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú, mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, ò fi rìnà déédé, wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí, òun náà ni 090-488-68853. 090-488-68853. Ní iléeṣẹ́ ti wa, àwa kì í fara níyẹn, torípa àwa náà ọ̀bẹ lọ́run, kọ́lọ́run fara ni wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́. Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 090-488-68853. 090-488-68853. 688-53 àlàáfíà lójú o.
5: Lágílú FM 96.7.
9: Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ, ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ, ọmọ kékeré tí a bí sọ jẹ́ o.

0: orí ètò yín ètò wa ọkẹjẹgbẹ lẹtọ ń lè ṣe rédíò ẹlẹrọ àmì òǹjẹjẹ ilé iṣẹ rédíò ti lágelú ìkànnì mẹrin dín ní ọgọrùn tó ń dó tó lé méje àwakọ o
1: ọlọrun àwọn abo mélòó la
0: ìbá jẹ pé èèyàn lọ bá ṣe rú èyí wọn ó ti iregun ó ti pọ bí ìbá ti sàwa o àwa la ti àwa oníye oníye ìjókòó tá a jó fún o ó lè yọrí òkè tá a mú lọ o
1: ọwọ
0: adi kan ní à ń jábẹ ní ìsìn
1: ṣùgbọ́n a fún ni mọ́sìrègùn ló ṣe ti abẹ́
0: lọ́lọ́run ọba àti wa o
1: a sì gbẹ́kẹ̀lé nǹkan mi
0: òun náà làwa gbójú lóun làwa fẹ̀yìn
1: àwa náà sì ké pẹ́ lòmíì lẹ́yìn ọlọ́run
0: torí làwa mọ̀ wípé òun ní
1: a fún ni mọ́sẹ̀rẹ̀gún ni
0: a tó dúró tì
1: bẹ́ẹ̀ni a tó gbójúlé
0: agbo tó jo a tó fẹ̀yìntì ọlọ́run ọba mi náà ní jẹ́bẹ̀ adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun
1: adúpẹ́ àmọ́ lórí o
0: nínú lọ nínú ló ta wáyé mùsùlùmí ọ̀sọ́dún
1: bẹ́ẹ̀ni àwọn ti ṣe kọjá léyà
0: a ti ṣe léyà kọjá a ṣe tàwẹ̀ kọjá
1: bẹ́ẹ̀ni kérésì kan ti bú ẹyìn
0: a ṣe tàjíǹde ọkọjá a ṣe kérésì ọkọjá ìmí tó ń bọ̀ báyìí ńgbà tá a bá tún rí bí oṣù bíi mẹ́fà sísìn kérésì míì tún dé owó tó fọ́ irú eré ètò tó ṣe lẹ́yìn dísẹ́fẹ́ àìtẹ́lẹ̀ kọ́lọ̀ mọ́tò jẹ́ ọ̀nà rẹ̀ ẹ̀wò ẹ̀ ń bù bú o kelojú òrìrí
1: tójú òrìrí ọ̀rọ̀ burúkú òsì kọjá ọjọ́ kẹjọ bí wọ́n ti sọ fún wọn
0: náà ìwọ náà tẹ̀ ti gbọ́ bó ṣe rí náà nù adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun àkọ́kọ́ náà bìgẹ́nì adúpẹ́ akíkábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn
1: imperial majesty
0: ọba sẹ́nítọ̀
1: dókítà
0: rashidi adéwọ̀lú ládọjà arusa olùkábíyèsí o tó torí pé nǹkan mí kọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa eégún nílẹ̀ ìbàdàn àkànṣe ọdún ni ọdún eégún nílẹ̀ ìbàdàn tá a bá ní purọ́ a sì ti ń ṣe ọdún eégún nílẹ̀ ìbàdàn ní ìsìn ilẹ̀ mọ̀ta sí ìbàdàn wo ni wọ́n ní ìbàdàn tó mọ̀ pé ọdún kan wà tó jẹ́ pé eégún ló túbàdàn nígbà náà abẹ́ni má jà lọ bíi tán lónìí adúpẹ́ o akíkábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn nínú àtẹ̀ àti àwọn àgbìmọ̀ wọn àtẹ̀jáde ti jáde wípé torí lónìí ẹni gbogbo àwọn eégún kúnlẹ̀ mo kí bàbá wa bàbá mi òkú gbàjá olórí alágbà ilẹ̀ ìbàdàn gbogbo ẹ̀yìn alágbà gbogbo tẹ̀ ń bẹ nílẹ̀ ìbàdàn akinyin o gbogbo àwa ọlọ́jẹ̀ pátápátá akinyin o tó fi dórí olùpọ̀ akíọ o torí pé eégún bàbá rẹ náà jáde lọ́dún yìí
1: títí akínsọlá ni mo gbéṣẹ́ ẹ̀wà fún
0: òní ọpọn òní oṣù òun ló ṣùlẹ̀ sọ́sì ṣùlẹ̀
1: òun náà ló ṣùlẹ̀ sí
0: títí akínsọlá
1: bẹ́ẹ̀ni
0: ọláìkì
1: ẹ̀wọ̀n àti ṣadí àjàlá
0: ọmọ
1: bí wọ́n sì ṣe pọ̀n rí
0: torí bọ́ bá ti do ní báwọn tọ́ bá ti dàsìkò eégún àwọn tó máa gba kọ́ńtrátì ọ̀lẹ̀ pípọ́n
1: bẹ́ẹ̀ni ìṣe mọ̀ pé ọmọ máa rẹ ọlọ́wọ́lẹ́ àmsàtì ó wà
0: òun náà léegun kódà òun àti ẹ̀tàn máa lọ bá wọn gbéegun tí wọ́n máa rẹ̀ ń tiẹ̀ tí wọ́n mọ̀ pé gbúrúgbúrú ní ọmọ ṣe nínú ẹ̀kú ojú ètè rẹ̀
1: wọ́n lọ́dún kan pé ojú ètè rẹ̀ ló ṣàtọ́kùn rẹ̀ tó fi dúró ní ọba
0: sórí ojú ètè rẹ̀ àfàìmọ̀kọ má jẹ́ pé ẹni ọba gbé eégún wọn ló ti ń lọ sí ilé ogun déjì
1: ó fẹ́ gbà mí iṣẹ́
0: ẹyọ àwọn èdè nílé ogun déjì sì ní alápánsánpá ọmọ ó lé ní gbé owó nítorí
1: pé ó ti
0: wá lọ́bì ní ohun sáfẹ̀ẹ́ tó le tó wà lọ́sàdé egbo to yo ne bo nba ba gbo se soro se ba gbo se ba gbo se o le je ko ngo gbo nu eku lodun ni won e se ba won o lo mu o lo lu yin
1: abi
0: ne ke lo ko lu won ran leti lodi omu lo ti wa lodi omu o lodi omu ni o ti lo mo da ru ewe ba won ti ma rent
1: so wa di
0: egun
1: ogurugbo wa se mo sori ti o ba ti ri ki won rent egun unu ni pe e dakun ta lu fe rent
0: se se won ti rent ti e ri to ti gbe ri egun le yin so ti gbe ri egun le ti yin gaga so wo abe kuri mo fe bi o le re bi ri kan
1: mo na o be ko yen o
0: kene
1: gboyin dada
0: ale egun le baba ti e gangan so ti ru e so o sa ti ru e kuri bi se kan e be meji
1: masa
0: tani masa wo la ila ila la muhammadu rasul ma je egun bi o
1: igbon te so
0: sori aki gbogbo elego
1: oni oni masa
0: e masa ta lo ni masa so gbekuri abo gbekuri
1: ole
0: ole ko alapa ni
1: okay ojo
0: je ki n so fo egun po ni le ibadan
1: egun po egun po
0: baba so nipa awon egun oju ogun po melo la ka melo la fe so alapa san pa nbe nbe ogundeji
1: ah
0: ogundeji ati pako
1: ah ile won doju ko ani
0: eh won jeje ba ba ta ti pako ba dele olubana
1: ah
0: adua ni o eh ne bo le mi
1: ogudugba ati pako to da kon ni fi ran le si oro kan mo lo mene mo ni primary school Saint Peter ri oge ogan ba ya se tele egunu egun kan la ba doran eyan njo na lohun
0: kelogo e
1: to fi di pe awon mo mi ke to wa so to fi di pe apade ati pako abaya egun ta tele debe aba tun gbo na jule aba tele ati pako yo mo gun sapati lo lo ba ni ara iwaju egbe eru eyin egba ah ogurugba
0: ke lo ba sele
1: orun ni o
0: ah ke lo mo olorun
1: bi gba muru konso yi emi o wa mo
0: pe
1: pe eyo to ma tele lo ba na ni to fi tun gba pada emi sa hun gba mo ri pe orun ti nwo mi
0: orun wo wo na
1: mo kan ile
0: eh
1: sapati mo ti ho
0: orun wo
1: to ti di pe
0: mo ebi won na ti ebi keke won ti gbe ku ni won na ti won wonu e
1: ni o ma gbo nigba ma dele mba be si sunkun pe orun wo mi ni orun wo mi ni da pe sa ro bi orun wo mi ni yan ba ni ki lo de fani pe ya te pe ta ko lo ro yi ebi sunkun won lo pe ta ko lo ro yi pe ta ko lo ro yi awon ta re gun kan ha
0: e de ka ba ni
1: ati pako ni ah ma itele
0: nigba kan wa nu
1: bi o se le mi laso munu nigba ti a pa lo re ri ati pako
0: eh
1: o ti koja le da ru si sale
0: le leta
1: ni po ni
0: ah e opo
1: opo
0: opo yo sa
1: o ti koja si sale si sale olorun o fe lo ja abeyin ah ki lo pa gbole igbe ni gba lo
0: eh
1: ha na mo ma ni
0: oro si ti nwo wo
1: mo ti sun se je o odun na mo ti tele igun kan
0: ah o wa lo o ton bode le o ton bode lodun
1: wa bisi
0: o ton bode lodun
1: wa bisi
0: eh
1: e cha fe ran mi se la
0: e cha ru
1: kana
0: ba ne lati ko nu igun
1: fe ran mi
0: won o se suru ni o ngba odun igun ba pari
1: ah ogurugba
0: lara won igun ti a ma ni igun ologun lati pako
1: be ni
0: alapa san pa ode ni olubadan
1: ibadan faro
0: ene ogundeji no ati pako igun lani
1: agbo ogede
0: agbo ogede bodo bodo bodo bodo eh oyi ege eh
1: bi ti ma ri ero ni
0: o oko oko atoro oko atoro
1: ege osokun ka mo so ni ane da horo
0: ma je ki en ton so ma je ki olode ibadan to ba wa mo pe yo gbo mo gba na waju ile won koja o
1: mo ti so fun je ta
0: o so mo le ege
1: mo le mo ni mo gba be koja o ege o so mo ka mo
0: eh
1: oluwo lo mo
0: e wa ile oda na ile ana re wo lo wa so daworo nbu lo wa
1: ja gbe won je mejo
0: tani
1: tani de
0: so mo pe o mo pe agbole egun ini e get fe aturo awa mo tan abasi oloye abasi egun gan gbo bi mo se wi mo ri egun gbo bi mo se wi alaji waidi omo baba mi
1: abuyo
0: lege lede ko on gbo ti mo wi ibara re
1: da so tori ti mo ma ri on gba mi gan o sa pakuru mole mo
0: fi wo lo we okun emi pakuru mole wallahi ba ba gbe ku re bo lo se ti nbo o ni seto o gbe ku re wa sori ego sori eto de lo se ti nbo
1: nbe lori aja
0: sori awon ego po re pete ni bada
1: po
0: won si lo ni ola pelu atejade to wa lati odo kabiyesi to jade latodo kabiyesi olubadan ti le en tegbon mi egbon mi ade ola oloko ti won gbe sita oju oni ti won je oye wa pe won lo jo fun olubadan lola
1: ben
0: abi
1: ben
0: leyin igba ti won ba jo
1: lago kan ni o
0: lago kan ni
1: tori eto eto ti wonu eto lola
0: eto wonu eto lola awon kan oje magaji ati baale lola
1: baale mewa
0: se mo pe ose to lo ene baba wa isioye ene won wo kaale sun ti won gbese won gbese eyi je ki ko je ki ifini joye baale
1: ati
0: magaji o waye eyan ne monday to lo sugbon monday to lai pelu ase olohun ai baba mi no je baale lona
1: baba re ko so ni baba ni
0: e baba re na so
1: gbo wa ni baba re
0: Alaji Sadu Akilapa.
1: Ah.
0: Olorun ba je yawo ba mo po si to ba je ba le.
1: Yawo won po si. Mi go fun lanti mi.
0: E bara re da sorun. Baba o like you me.
1: Awon won gbe le be.
0: Se won igbo, santi re ti igbo.
1: Odun ni pe 65.
0: Won wa really ti o ba. Wo we ti o ba won lejeje. Wo ba ti re yo. To akro awe gun ajade won mo jo. Won ton lo jo fun won o jo fun otun. Won o jo fun balogun. Pelu ase ti Olorun Oba. Odun Ibadan ni ta ba ni puro. Leyin igba ti awon egun ba jade tan ni o wa to kan ololu
1: be
0: olu oko be ni o to kan aki magaji ile aje eku mora o a ma ki won laki ile ba abi
1: ben
0: aki ma ki won laki ile eku mora o magaji ile aje lo de aje aki yin o oba ogbo ni agbaye ka fata aki yo mo juyin se to a ma wa na won to bi kabiyesi se so won ti ro gbogbo awon egun o wi pe egun ke se pe lagbaja ti gba yawo mi ibi ti won o ti gbesan re
1: ele o si nu egbe ta nse
0: ele yi o si nu egbe wa a lo da lona e ma ja se be o e mo pe ara nu awon asa badan o ni egun wa to si je wi pe o let it we ke se badan kene en la yo badan keta ta wa ko ni an gbe ni an bere egun gbigbe o ti pe o ibadan keji won ti n gbe egun gba na o ba n gbo se na o jade da n gbo se so mi ba n gbo se ti ma sia ti ma sa wo
1: mo ti bana ni sale jabu
0: ma je e ma sia wo ro ba gbo si ma je so ki ko mo ba gbo
1: ibi ti ma ri run yin
0: ni sa wo ro
1: inu ero ba gbo si ati ero ege
2: Nabi kana ni awon mejeji ti lo saworo. Won la wa gili ti wa mi. Na wa le
1: kuruba. Ogunpo.
0: Gai gai gai gai. Awon na bi asiko yi ran gbogbo o. Awa omo oje ta ba jade lodun yi. Eja se pele pele o. Baba oku gbaja won si ti sa won ti sign le bi pe egun to ba fa wahala ti wahala ba sele leyin won lo ni won lo mu ti a ba ti mo sinkun o de leye le tarata awon se ni mu do police station to si ni won ni te leye le ni ibe ni o ti jejo e ko lo mo gbegun re na sele olorun ni jori be
1: eyin e wa gbo kere te wa sanwo fun se ri nu ka wo ka so du egun ni ka woran odun egun wa
0: bene
1: sugbe kini kan ti o gba ti o faaye gba lasego to ri akoko na tori eto abo ati bo ile de se lowo lowo bayi eyin eni ba bada lowo re ma gbo o eni ba bada lowo re lai so ma lapata won o bi lere nti fi nse eni ba ri ba jina tu lowo re lai so mo olode laisi laisi ninu gbo won o bere ibi to ti ri ejo lodun o so dun e ni rorun bo ba wo todun yin to ba lori afi ati wo pelu alaafia pe a ko joko le re eni ewo ba te so eyin in lo re mo lu
0: ja so mo pe awon agboferu ti mura le o awon na mo pe
1: ana ti mo
0: eh
1: ana ti mo
0: eh
1: oni ndi atun so fun
0: bi mo se se ti me merun ise jeri erun nti o ba yi we nikan mo o
1: eh
0: awon kan ma gbe ba lo
1: osaye
0: awon kan won bo atan won pa nlo woregun a se ri ba lodo owo won
1: oguduba
0: atan awon
1: gbo ba na oloselu pata egun to ba te to ba fa kan ya gbogbo won oni o dan fun inu undertaking jan sign jojima to koja lo
0: won lo won leyin na wa nbe
1: oni yo sa oni odo eh ba na oloselu ti an gbe kale bayi eh eleyo si nu egbe wa mada bo mu go bo mu nkan ko kibo bo se mu na won se mu wo na
0: mr ojeni yi mr ojeni
1: je koju bo lo se je koju bo ti ma do won ni
0: olu mr ojeni yi se iso mo je mo ni oje to jubo le je omo kun kan be ni lora ya o wa lo so ko re ni ko sele ri ijo akoko odun akoko ti oko gbe bo oro buruku ate ri jo re egun eke lo lo pade ah lo na ba gbe re ato ki ati le ko sele to jara ko sele ri yo ijo na lo sele egba won lo gbe ti egba ku ti ba lo yi le ni odo ege igbe edaku
1: mo wa ti je
0: ni mo si se mo ma pe yo yi wo bi ba mo pe yo yi wo ni da e bo ti ra ku e be na sa sojo na ni o
1: egun o si le wa mo
0: egun ni won ni ke lo ko gbo le
1: e lo bi se bi lati je de lo
0: emi na ni ke mi na o fi mu nkan je ni o ko sele ri
1: se eyin na ti riri
0: ero boya so sele lodo abi so dun ni won o gbe ti e abi na
1: mi mi gbe mo
0: okay sorry
1: network
0: oju oja oya
1: o ka re
3: Lagilu FM 96.7
4: o ba le bagere o wole pelu steez gbogbo bi tàbí ògùn bí àwọn Mystic Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Dẹ́bìtì ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn.

0: tegun re ba jade ego wo lo lero pe te ba jo pade o se bo se se suju
1: la pa se pa ni o no se je pade
0: ogundeji
1: tan
0: se pade lesin e to kelo ni te ti jo pade abi ma sa fun o
1: dunrin
0: abi ma sa fun
1: dunrin emi ngba oja gbogbo fa dale alapafon ki sure nbe lo de doctor ko so do wa re bayi
0: mo te gboro re
1: pada
0: won ni o to pade ego kan ba ngbo se
1: alawuje
0: alawuje ah sale je bu
1: omo mi ni ngbereyin
0: won le pade
1: o do bale
0: won ni won mo awon eyan mo ni omo so ekunu njo na bi pe oko oba tu sagbo ile
1: ayanju e to sele njo na oto ni
0: oto ni to sele
1: ti o n gbe un oto ni
0: eh ke lo sele njo na
1: dada le nbe ati pari gbogbo e
0: te ba tun a pade lodun nko
1: yo kimi
0: tori o dabi eni pe yo se ayisun
1: lo yo do bale yo do bale yo kimi
0: tani e ba ngbo ti alawuje yo do bale oh oda a si oju opole awon eyan o ni gbolohun kan si meji
1: mo je meta
0: ti won so
1: bi eni meta
0: abi mara ti won gba nipa odu egun ti le ibadan tori pe ta ba ni puro ta ni seke odun egun ni le ibadan okan ni ninu ilu ibadan spider o ba ni si oju opo le bayi 091 2370 8675
2: hello
0: eka lesa doctor
2: alaji doctor alaji
0: doctor
2: eri pe gbogbo igba le ma n pe isese ko ma gbin esin lowo
1: bẹẹni
2: o mo fẹ ki e kilọ fáwọn yẹn wa isese yorùbá ò yẹ kó a di n sá máa lóyẹ kí wọn máa dá ọkọ dúró wọn máa ṣe gbogbo àwọn wà bíi tọ́ọ̀gì eléyìí tó ti lọ ni o lásìkò yìí ẹ jẹ́ wọn modernize ọgbẹ́ egún tó jẹ́ pé ẹni tí ó bá ti ẹ̀ ní nǹkan iyèméjì tẹ́lẹ̀ yóò wá rita nǹkan ilẹ̀ yorùbá ni ẹ wo tẹ bá dé ìlú kan tó ń pè ní ayétò
0: ogun
2: state àwọn egun wọn bíi gẹ̀lẹ́gẹ́ egun wọn á jó àwọn ìyàwòrán so ṣùgbọ́n ká wá tó gba dání a máa lé ní kí pàápàá jùlọ àwa tá à ń ti ta wà ní bí ọ̀nà tá à sí láàrin ìbàdàn ẹ̀rù máa ń bà wá àti wá sí ìbàdàn láti fọ ọdún yìí
0: ẹ ṣe mọ̀ pé àtúnṣe ó wà ń bẹ̀ láti ọmọ ìwé ayé lagógó ẹ ṣe ń bàbá ẹ ṣe égún bẹ́ẹ̀ ńlá
1: látẹ̀ náà wọ́n lé
0: égún bẹ́ẹ̀ ńlá
3: látẹ̀
0: ẹ̀lú ẹ̀kálẹ̀
3: o
0: ẹ̀kálẹ̀
3: ẹ̀kú ètò
0: ètò ẹ̀
3: orúkọ mi ni adéníyí ọmọ ọdẹ látàti pẹ́
0: ẹ ṣeun
3: so inú mi rẹ pẹ̀lú fógámù tẹ gbé wá ní alẹ́ yìí tẹ rí àwọn ẹlẹgun bó ṣe jẹ wípé àwọn bàbá wa olùbàdàn kọlọjẹ kẹni wọn gò fún wa wọn ti fi òfin lélẹ pé àwọn gbọdọ rí kí egun ẹ kò ṣe jàǹdùkú bóyá lọdún yìí kọlọhun jẹ kí wọn gbọ so wọn sọ pé ogun àwọn egun tó bá ṣe jàǹdùkú tó bá ṣàjà ságò ṣáàtì gbogbo ẹ lẹyìn wọn wọn ti ní irú ó ní ìjàjọ tí wọn ó ṣe fóru wọn ọlọrun jẹ wọn ó lè gbọ o.
0: bàbá mi àní wọn ní tẹkútẹkù wọn ó gbèrú egun bẹẹ ẹ làwọn ọlọpàá ó gbé irú egun bẹẹ ní dé ọfíìsì ẹlẹyẹlé
1: ibi tí wọn sọ dé àbí òye yín ṣe rí bí agbófinró
0: ṣe wà wájú wọn ni wọn máa mọ fún ní yàrá kan níbi tọjọ pò nìkan ní ọjà
1: ìwúrí
0: ta lọ wà nbẹ.
1: o ti travel n ti ẹnu. hello.
2: ẹ
1: kàlẹ́ o.
2: ìgbà ni mo dúpẹ́ mo wọlé lónìí.
1: ọlọ́run ṣeun.
2: orúkọ mi ni àníkí ọmọọlá. ẹ wò ó bó lọ ọgbọrọ lónìí. mo ń ti òpó pààbọ̀ égún kan ṣe àìsàn mo sára wọn débi gẹ nígbà tá a fi rọ náà
3: a si de bibi ko leun won ti je daada ori eyan wu sugbon ti bi ati yana yeye o won sara won ti ti joba ba ri egun ni o ye ki won gbe ni
4: tawon eni sara won se kan won se pasan pasan
3: Pastor
4: Kenny,
3: a
4: dead Gideon
3: Sarawan.
4: Ah,
1: yes, you won't, my boy. Yes, you won't, my boy. No, my brother, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya,
4: wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow. Tanya, wow.
1: Hello. 09123
4: 7 so ma pe
1: ito jo mi
3: hello
4: e ka le ma
1: o so wa o so wa o
4: e to ni o
3: ah ya
4: ni
3: de la to mi adie ni
4: ah e ma ka le ya mi
3: e da kun awon olegun yen ba ni ba won soro dada
4: ah e na la fi eyin eyin na mo maran yin wa
5: Sawo ego ni jo nbe
4: beni
5: ego awo be to ma happy skit fan we ya
4: beni
5: ego olore si wa
4: beni
5: ko si be ko se ja ti o ni mo re dani
1: ko sogbon
5: e ma mo pe awo lara aso jije ko mo tele ego olore o le tara pa so pa ko ma jore nbe o
1: ko so jeje
5: sugbon o do wa ko fe jo hotel wo le wa
1: beni
4: beni
5: I want to go to the house. Eh baba wa ni baje
4: ami ase o
1: kankan
5: e seun faida ta kan ni lati papa kan yo
4: e seun
5: seri awon ilegun looto odun la nse bon o ye ki kon wa fi suru si lapore leni ni isin emi nbo lati ona idiaro so ti yin so o ni igun kan ni sadi gbogbo boya di arere mo ona ranya oni omo ikere gan o da pono se olano olorin la kan lo gan korin fun won te ba ri mi ti e ri won mo le ti ti won bi ha ada to fi ha le kaakiri eru po ah ni gbogbo oro le ni awon to gbo mi gan mo won fi ada ale kiri ko da papa gan se awon olopa to tele won mo to wa ya mi lenu pe bi olopa se le tele won bi moto olopa bi merin si marun na lo tele won so so wa ye ka wa le ri ibi ti won tun ti ma fi ada ti won ma fi ale kaakiri nibe
4: eje nkin oro yin leyin maru wa kan lo gbe mi atawon kan a wa n gba oran yan a fe lo ja ide arere ero ti a kan bayi ti awon eyan nbo la n gbo keu maru wa ro ri pada ni o wa sese lo gba na di aro o wa sese gbe leta
1: tori po ja esun toni ni o la ba won ni se ba won ta lo wa nbe
3: hello
4: hello e kale
3: e pe to
4: e tu mi ni
3: oruko mi la do le ko ken da ri sokan lati di oya
4: e seun
3: e da kun baba mi tori olorun kanabi se bi stadium se ton
6: kon kaluku ko wa ta ti e kon wa joko an ti o mo pidan kon wa laarin feed yen e to wa se daada ju ijoba ni ko ni kabe ti godo ni kan ti o fun iru ego be e da ko jo tore e le ba do pe se yen ni
1: se bi se ba se se nu ejo ejo ejo de mi imo te mu an da ko le asi lo fun eh magaji mu ta gbare ka la fun mo
4: magaji ta
6: e wa ko fun wa lagbara olo yin na le yin na la bale yin awa na le bale pelu pelu sana bi mo
4: gba sallallahu wasallam
1: se wa ri e daro ma se wa ri da kun gbogbo eyin iya laje abaloja eh e da kun eh e ba si ri te ba si n robo bi bi erun eyin kan ra pale kun so buti eyin kan ra pade abi oyeye yin ni eduo bi ero wo re ki won fi wo lo nitori eyin mo ka dikan ri beli oni gba ta mo olohun pejo oni kini kan na nbe laarin won hello the caller
4: hello hello ma kale
7: e kale
4: o yes sir
7: ru ko me ne kan o je alam
1: la ja du bo won oya
4: ya seun
7: gbogbo o ma ti ki gbogbo egun ni mo a ti ki won ni lo
1: won ti ken lo won ti ken lo won ti ko bo wa de ogan
7: egun kan je ko ni da awon omo leyin
1: be ni
4: ani won ti so pe ni ti an ba mu to se janduku leyin egun won lo di odun ti nbo odun egun en ti nbo ki won to sile
1: awon ni won sile o ko to ko yo fuju wi na fi ni awi
7: Be
1: o ko awon ero awon ero leyin ni
7: awon ero leyin
1: aja ati kesi hello sir awon alase won ti gbe igbise to ye lori e aja won ti o se lola afin labo ola ni akoni igba wa se abi
4: ola ni rawuju agbe
1: rawuju agbe egbo lale ola
4: egbo
1: ebi ba dedu egbo
4: beni
1: egbo
4: beni
1: e seun
4: ta wa mi
1: eja bo sori abala mbamo
4: ba ngbo se ni ti e mu bo ni ola lori eto rawuju agba
1: hello
4: ba ngbo se ta wa nbe o
1: hello sir
4: kale sir
8: an gbadun yin o
4: e ma seun o ko yin o
8: oju oni ti yin o
4: ami o ko yin sir
8: o ko mi ti yin si ni
4: lati
8: se ma ta fe ni pe hello se ngbo mi sir
4: a ngbo yin
1: dada
8: seri ijoba amunimogun ni ijoba e ri dada ni a ma wo ran won tele agun mewa abo ni kan body ma wole en to se color ran ti se pe won gbe
4: ah
8: won gbe won
4: bẹ́ẹ̀
8: ọ̀rẹ́ ọ̀hún ọ̀rẹ́ mi ṣáṣá tó ń dé ta wà
4: ẹ
8: mọ́kadà rẹ̀ wọ́n sì fi lẹ́dì sí i gbogbo ọgbọ́n ladá àrímọ́ sí nìgbà
4: ẹ̀ẹ́dì
8: ti sẹlẹ̀ ń gbòòrùn ìjọba ni ìjọba bá fi òfin lẹ̀ kò sẹ́ tó bẹ̀ tí ó ṣe wèrè
4: tani
8: wọn ò mọ ohun tí ìrìn ẹni ọ̀hún ni wọn tán fẹ́ẹ́ sí fún wa.
1: ẹjẹ́ á máa wò bọ̀ lọ́la
4: ẹjẹ́ á máa wò egun kọ̀ọ̀kan tí ó jáde
8: kawara mo se poko ma bale ka jade kero ma ba wa ka ma be wa ka ma be
1: olohun olohun fi alo kan ba
4: o ni so si
8: abi ba
4: e
1: ja bo so de to e ja bo sa bala mi
4: ba atori re nko
1: ebo gbo nti an bise tin dun oni
4: e sa wa ni je
1: oni oni amo jare
4: eh ah o ko se se
1: ijo la fi le ijo
4: eh ala kwansa kwa ijo egun ijo
1: ayojo Bomila, policy.

0: Lagelu 96.7 Oke Kajoki.
1: Moki wa kaabo sori eto ti baba wa alarape olaimo baba onisan meson ti won se agbateru re ile ise won be ni Oke Ado ni yana lodge ni ilu Ibadan e je n fi ero bani soro won ta ko to di pe won pe baba wole 081 3885 5308. Baba e ba n ki awon eyan wa nle.
2: Mo ki okunrin mo ki obirin a o ni faisan lo gba oruko mi ni alarape Olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile ise dede olomokunrin aba awon aile ise dede isan ara mi boya aile igbowo aile igbese airiran dede airiran daada aba awon isoro to le ma mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara omo roni eyikeyi ti ba tin je isoro aisan ninu ago ara re yoju si mi ni ile ise mi alara pe Olaimo baba onisan mesan mo wa ni Oke Ado ni ilu Ibadan tabi ki omo pe telephone number wa 081 3885 5308.
1: Ki la npe ni aile se dede olomokunrin ati pe kini ma fa
2: e se ohun olotu awon kan ti ma nfa aile ise dede olomokunrin imi nbe to je ajogun baratara baba abi iya somo imi si nbe to je isan afarako lati bi nkan ta nje nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbanse tabi awon isan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo nse ndagba ko bo ndagba okunrin mi si ni nkan omokunrin re nba dagba sugbon bo se ndagba ti nkan omokunrin yi nse gege bi okunrin gba to tu aye kan a ri pe on re ohun gege bi okunrin okunrin mi tele tele a ti ma se daada te pe to ba sun mobirin e meji e meta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo sugbon gba to ya ori wipe ara ohun o se dede mo ti elokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipasẹ ijamba aile ise dede olomokunrin re mo ti wa ma fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni diko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to ito re o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada ito ro ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi ntoju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ri apere pe ohun o le se daada mo abo nti e fe sun mobirin ara ohun ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara ti pada wa lewesi awon kan iya mo sokunfa a le tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun bẹ́ẹ̀sì ni ẹlòmí ò ti bímọ rí tó yẹ pé àti padà sẹlẹ́ẹ̀kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wọn á máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi á máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi á máa rí pé ìgbàrúkú ìdí ni ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmí yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi á rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi á rí pé ọwọ́ òun kú rìrì bí ìpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mú mi bẹ́ẹ̀ ni ó sì máa tọ̀ ọkùnrin mi á rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmí á rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní ìwọ ti lọ wá bá mi àbí ìwọ ti ẹ̀ ti lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkánjú kan lọ àbí ó di pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ tá à ń pè ní bálọ̀ ìmí àwúsápá ọ̀tún ìmí àwúsápá òsì ó rí pé nǹkan ọmọkùnrin rẹ yìí o ri pe o n doju ti o ko se bo ara le laarin awon egbe re o ti sunki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyike ye yara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re omo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ku na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obinrin mi a ri pe isan ara nfa ohun so elomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osun meji meta a gan ri pe nu kan dede lo ohun sun yin o se se ko je pe oyun o ni raye duro sinu obinrin mo obinrin mi inu lo mo gbona ni obinrin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan te ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number te le mo pe mi si 081 38 85 53 08 081 38 85 53 08.
1: Kini ma se okufa isan oju
2: e seun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je ra pere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wuni wuni bi aran loju ori pe oju re ngbe pipipipi abo ri pe on wo ina ina nfan ka loju re abo ri pe on wa oko lale abo rin lale tin oko ba je tan si oloju bayi bo se nbo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti ma nfa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju yi aisan idoti inu eje ni mo fa eyikeyi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fi n se iwosan ti elodumare si n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokunfa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti ni cataracts ni n se o ni abi glaucoma ni n se o abi pterygium ni n se o to ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si lakale omi nbe nbe ko ti ku o gbiyanju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe atebo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 081 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe Oke Ado ni Iyana Lodge ni Oke Ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro eyikeyi to ba ti ni
3: ilera loro
4: kara o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye o lo ba oke fisa agbekale alara pe olaimo onisan mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won fi sayewo lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tá ìsan fi ṣe bùbá alárẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáí kára ọmọ gbọ̀n rìrì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Lágelú FM jàgàbá gbogbo rédíò máa rọrùn tó.
1: Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀. Orúkọ mi ni Ààrẹ Babalọla aka Baba Flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Easy Life Abakia. Mo jẹ́ ọmọ bíbí inú ìyá wa Alhaja Titi Lope Onílẹ̀kẹ̀ Ọ̀sun lẹ́sẹ̀ tí ẹ ti mọ̀ káàkiri ní ọjọ́ tó ti pẹ́. Mo ti lọ sí ìlú Ghana, mo lọ sí ìlú Togo, South Africa àti Cameroon láti lọ kọ́ nípa bá a ṣe ń fi ewé àti egbò ṣe ìwòsàn èyíkéyìí àìsàn tàbí àrùn nínú àgọ́ ara. Mo ti wá dé sí ìlú Ìbàdàn pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ tí a fi máa ń ṣe àyẹ̀wò nílànà ìgbàlódé. Láti máa kéni àrùn tàbí àìsàn tí ń bẹ ní àgọ́ ara àti láti máa ọ̀nà wo ni ewé àti egbò táwa ń lò ní iléeṣẹ́ wa ló ṣe lè ṣe àwòtán rẹ̀. Eléyìí tó yé mi yékéyéké tí mo sì mọ̀ nípa rẹ̀ dáadáa. Mo ti wá wà ní oríta challenge tẹ́pátidé oríta challenge ẹ sọ̀kalẹ̀ kẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asarudin Central Mosque lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Asarudin ẹ ti rí àkọmọ̀nà iléeṣẹ́ èmi Baba Flusher tàbí kẹ máa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 44 78 77 99 081 44 78 77 99. Níbàyí ẹ jẹ́ kí n tara sàsà nípa ohun tí a mọ̀ nílé iṣẹ́ wa tí a dẹ̀ ń ṣètọ́jú ẹ̀ pẹ̀lú ewé àti egbò tọ́lọ́run dẹ̀ ń fún wa ṣe. Ohun àkọ́kọ́ ló ń tà ń pè ní infertility tó jẹ́ àrùn tí à ń pè ní àìrí àdùngbéyàwó. A máa ṣe ọkùnrin, a máa ṣe obìnrin. Àrùn ìgbéyàwó yìí ó jẹ́ gbòógì àrùn tó jẹ́ pé bí èèyàn bá tilẹ̀ ní onífẹ̀ẹ́ arákùnrin tàbí arábìnrin rẹ̀ nípasẹ̀ àrùn yìí ó ṣeé ṣe kí wọ́n rí èrè ìgbéyàwó. A máa fà á kó jẹ́ pé àrùn ni ayé a máa fi ṣèyàn. Ó dẹ̀ tún jẹ́ eléyìí tó jẹ́ pé nípasẹ̀ eré ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ a máa wọ àgọ́ ara. Àrùn yìí ó jẹ́ ohun tí a mójútó ní iléeṣẹ́ wa yálà ó jẹ́ obìnrin tàbí ọkùnrin. Tí o bá ti kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí nínú àgọ́ ara rẹ yálà o rí pé inú rẹ ń gbóná ní ìsàlẹ̀ tàbí o rí pé nǹkan yí kìí nínú rẹ tàbí o kẹ́fìn pé ohun tí obìnrin máa ń ṣe ní ìrọ̀rùn lóṣooṣù ó di àfi wàhálà tàbí àfi agídíṣe tàbí ìwọ wá rí pé ó ń lami ni ó ń sàn ni tàbí ó rùn. Ìwọ náà gbéra ńlẹ̀ wí àbáyé kò kàn sí èmi Baba Flusher tí mo wà ní oríta challenge ní ẹgbẹ́ mọ́ṣáláṣí Asarudin Central Mosque ní ìlú Ìbàdàn bí lágbára Ọlọ́run Elédùmarè ń fún wa ṣe. A ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe àyẹ̀wò bákan náà la sì máa ń ṣe àyẹ̀wò ní ìlànà àwọn baba ńlá wa yálà fọkùnrin tàbí obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa bí wípé báwo ni àrùn yìí ṣe máa ń ṣe ni tí obìnrin bá ní àrùn tá à ń sọ nípa rẹ̀ yìí tàbí ọkùnrin ló ní ohun tá à ń pè ní ìdákọ́lẹ̀. Irúfẹ́ àwọn àpẹẹrẹ wọ̀nyí ni yóò bẹ̀rẹ̀ sí ní máa rí tó bá jẹ́ ọkùnrin tàbí obìnrin ó lè máa rí nǹkan funfun kó máa jáde láti ojú ara rẹ̀. Àwọn baba máa ń pe kinní kan ní ẹ̀dà ìdákọ́lẹ̀ tàbí kí wọ́n pè ní ẹ̀dà orosùn. Àwọn nǹkan tí à ń sọ yìí ó máa ń fà á kí obìnrin máa rí ìnira tàbí ìrora tó bá fẹ́ ṣe nǹkan oṣù rẹ̀ tí àwọn obìnrin máa ń ṣe lóṣooṣù. Ó sì máa ń fà á kí ó máa ṣe àkóbá fún ọlọ́mọkùnrin kó mú kí nǹkan rẹ̀ kó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ. A máa ń fà á kí omi tí ó ń di ọmọ láti ara ọlọ́mọkùnrin kó sàn tàbí kó tiẹ̀ má lè di ọmọ mọ́. Àwọn nǹkan wọ̀nyí ni àmójútó ní iléeṣẹ́ wa. Tó o bá kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí tí a kà sílẹ̀ wọn náà gbéra ńlẹ̀ wí àbáyé máa bọ̀ ní oríta challenge ní ìlú Ìbàdàn. Gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó máa pè 081 44 78 77 99. Ó lè bá wa sọ̀rọ̀ ní WhatsApp wa pẹ̀lú nọ́mbà tí a pè yìí. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló tún máa ń jẹ jáde lára ọkùnrin tí àwọn olóyìnbó ń pè ní prostrate. Bákan náà sì rèé ó lè máa kẹ́fìn wípé ìwọ ti ń ṣe ẹ̀yọ́ lọ́pọ̀ jù tàbí ò ń ṣe ẹ̀yọ́ ó di pé àwọn ìràwọ̀ ń pèbò tàbí wo ti ẹ̀ rí ẹ̀yọ́ ṣe bó ṣe yẹ kó o ṣe tàbí wọ́n kẹ́fìn pé a ti sùn ó dogun ara rẹ̀ ń gbóná àbádì bí kórí ọmọ fọ́ni jẹun ojú súsú ojú tí ń sókùnkùn kámọ̀ wọn kẹyọ kan náà kọ́kọ́ dàbí méjì tàbí o ní èyíkéyìí àrùn tàbí àìsàn èyí tí àròyìn ọ̀fẹ́ láti mẹ́nu bà lórí ètò yìí nítorí àkókò wa ìwọ sáti gbìyànjú kó gbé ìgbésẹ̀ kó yọjú sí èmi Ààrẹ Babalọla tí gbogbo èèyàn mọ̀ sí Baba Flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Easy Life Abakia Center ní ìlú Ìbàdàn bí ńlá kalẹ̀ sí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ni àti sojúṣe rẹ̀ láàrin òun àti obìnrin ó ti di ogun. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọgbọ̀n sigasiga dá tẹnu ẹlẹ̀ òní wọ́n yà nípasẹ̀ àìsàn kan tàbí àrùn kan tó ti gbogbo sí àgọ́ ara wọn tí wọn ò kíyèsí tí wọn ò yà sí. Bákan náà sì rèé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọkùnrin ohun tó jẹ́ tó fi ṣe ọmọkùnrin ló kéré ju ọjọ́ orí ẹ̀ lọ. Ẹ rí ẹlòmíì bọ́ọ̀lù méjì tí máa wà nísàlẹ̀ ọ̀kan ó ti wọnú ẹyọ kan ni yóò wà ńbẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin láti lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú arábìnrin rẹ̀. Ìdí rẹ̀ tí mo sọ pé gbogbo ohun tí a bá ń dojuko yala isani tabi anu ninu agwara yala oje obene tabi oje okunrin eyi ti o ti wo wipe o ti lo kakakiri ori ona abayo le lori awa ti wa ni ilu badan bayi e ti mo wipe alaja titi lo ko leke osun lese mama ti a ti mo bi eni mo wo lojo to ti pe ni emi omo bibi nu won ni mo nba yin soro yi ni mo ti de ilu badan nipa kalu ewe kalu egbo fun alaafia ati igbaye gbadun omo eda loke epe olodun lo firan wa ire ti awon fi mo ewe e ma npe mi ni baba flusher tori pe ati lo kakakiri ta ti lo ewe ati egbo yi lati se itoju okunrin ati obirin ti won si pe lo ti tu ati lododo ewe nbe ogun si wa egbere nle wi abayi e kan si wa ni ile ise wa ni orita challenge ni ilu badan te ba ti de orita challenge egbe okara to lo si azarudin central mosque ni kete te ba ti de azarudin central mosque ni waju azarudin e bole e pe number yi tabi ke ma wo akoma na wa 08144787799 08144787799
5: Lagilu FM 96.7.

kí yín kàbọ̀ sórí ètò ní tèmi. Ṣé dáadáa ni mo bá yín? Ó tutù lọ́wọ́ alẹ́ yìí. Lórílẹ̀-èdè Nàìjíríà nílùú Ìbàdàn. Lọ́yọ̀ State ti tíátíá. Sọ́dọ̀ yín náà ṣó tutù. Lórí ó tutù. Ṣé mọ̀ pé tá a bá ti dé báyìí tí ìgbóná yín ti dé ẹ̀kọ́ gbóná yín ti dé. Ó kí yín kàbọ̀ sórí ètò ní tèmi ilé ìtẹ́ ti ń retí. Nílé lóko lódò àti lẹ́yìn òde. Ó ní tí ṣe 21st of July 2026. Ṣé wọ́n á forí sọ àyájọ́ àwọn ti bàbá lágbàáyé Happy Father's Day. Wọ́n yìí tẹ́ ti ń fọ́lò wa lórí Facebook àbí tẹ́ ń fọ́lò wa lórí Instagram. Àbí lórí ti WhatsApp wa tẹ́ bá ní nọ́mbà yẹn lọ́wọ́. Nípa ti ṣe bánà yẹn. Oríkẹ́ ẹpísòdù tòní. Ètò tòní. Ètò fáwọn bàbá ni. Ètò fáwa bàbá. Mọ bí tá à ń lọ lónìí, bí tá à ń lọ pọ̀ díẹ̀. Fẹ́kẹ́ yin bàbá kẹ́ súnmọ́ bíbí. Ẹ̀yin màmá yìí náà súnmọ́ bíbí. Ìjọta lẹ̀. Ṣáàdá ni mo bá yín. Lórúkọ olóòtú ètò mi Kenneth Ogun Ẹja yìí. Bẹ̀kẹ́ yí Boogeyman. Ṣé bàbá ṣó ń lọ ń bẹ̀ yẹn? Sunday baba on baba I'm gonna give this all I know to keep you as my own story. I trust you my entire boy mo fe pa etale ni mo ko awon ko mi ta jo ma nwa lari na mi na duro tan o le sowo otutu lale Abu Bakri Ọjọ́ wà nílé agbára ni. Olúwa Fẹ́mi Williams, ìwílé náà wà nílé agbára, àjọ wà ni.

ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò ìfún ìgbà àkọ́kọ́ ẹ ṣe pàdé ẹ̀ ni pé màá gbádùn ètò ìkẹ́ ètò yìí ní ṣe pẹ̀lú ìfẹ́

láàrin boyfriend and girlfriend, láàrin ọkọ àti ìyàwó, láàrin daddy àti mommy yẹn, láàrin ẹ̀gbọ́n àti àbúrò, láàrin ọ̀rẹ́ méjì, láàrin bàbá àtọmọ, ọmọ àti bàbá, ìyá àtọmọ, ọmọ àti ìyá, ifẹ́, ọ̀nà la máa ń gbé yẹ̀wò lórí ètò yìí. Ṣé tí wá yá báyìí ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ ẹ̀pìn kárílẹ̀ ẹ̀fọn ká ó kò lórílẹ̀-èdè ó bọ́ sókè òkun ó bọ́ sí ìpínlẹ̀ Èkó ó bọ́ sí Akọ Ayíbọn ó bọ́ sí àdọ̀ àwọn ọ̀rẹ́ mi yìí Egono Chigere 1 Fortune George kó tún bọ́ síbẹ̀ episode tó ní episode tàwọn bàbá ni mo kì í kààbọ̀ sórí ètò fún tálẹ̀ yìí ẹ kààbọ̀ abala lákọ̀ọ́kọ́ ni abala let's celebrate ourselves lálẹ́ yìí a máa celebrate àwọn bàbá a máa celebrate àwọn bàbá ẹ rí i pé bàbá kò kí n ṣe pé kí èèyàn kàn bímọ nìkan ló ń pè ní

alẹ́ yẹ fẹ́ celebrate àwọn king àwọn ọba nínú ilé àwọn olùpèsè àwọn tó ń fara rọ àwọn olùdáàbòbò àwọn mentor àwọn àwòkọ́ṣe rere àwọn heroes tọ́ba ń sọ̀rọ̀ ń pa bàbá bàbá yìí ṣe nípa pé ẹni tó bí ìyàn nìkan àwọn kan wà pèsè àwọn náà bí ẹ ṣùgbọ́n wọ́n dúró nípò bàbá your father figure àwọn kan wà guardian ni wọ́n gbogbo àwọn memories tá a ti jọ ní àwọn nǹkan tá a ti jọ ṣe papọ̀ la máa gbé yẹ̀wò lálẹ́ yìí ó dàbí pé this is the first episode ever tí máa experience tán máa celebrate àwọn bàbá throughout the world kò ṣẹlẹ̀ rí àbágán fẹ́ celebrate ara wọn ní era tá a wà yìí àbí wọ́n ti experience rí àtàrọ̀ bá mo ṣe à ń rí pictures oríṣiríṣi ni wọ́n yìí tẹ́ celebrate wa dúpẹ́ o thank you very much ẹni tẹ́ send message sí wa ẹ ṣeun gan ni thank you very much ẹyin àwọn kan post ti wa ẹ̀rọ ọlọ́run ilé jẹ́ ká lọ rí agbèrà.

0: yóò sáríwó nìkan.
1: Agílẹ̀ ń ṣe ń tà ní ẹ lọ́sùn ti yín.
0: Ǹjẹ́ àbá yẹn ń rò tí ó lọ fà.
1: Ẹdẹ́ ká wá ṣe báyìí lálẹ́ yìí. Lára abala let's celebrate ourselves ilé ìta máa ní lórí ètò yìí.
0: Tẹ́ ẹ̀ bá láǹfààní àti wọlé sórí ètò yìí. Ẹ máa lọ sórí Facebook wẹlẹ́ wà ń bẹ̀ kẹ lọ fi comment yín síbẹ̀. Lágelú FM 96.7 ẹ lọ fi comment yín síbẹ̀. Kí ni nǹkan kan ilé ètò jẹ́ pé ẹ lè gbàgbé nípa bàbá àti yín bí wọ́n wà láyé ni àbí wọ́n sì láàyè àbí wọ́n sì láyé.
2: Ikú kò má ní padà.
0: Àwọn ọ̀sẹ̀ kún wọn ní àǹfààní ẹ̀. Kí ni nǹkan tẹ́ ẹ lè gbàgbé? Ibi tá à ń lọ lálẹ́ ìpò oríṣiríṣi àwọn programs ilẹ̀ ti gbọ́ ní ìkànnì ga àti ìkànnì míì. Ṣùgbọ́n ní kọ́fẹ̀ kákan ti ẹ̀ mọ́ rí kí ni nǹkan tẹ́ ẹ lè gbàgbé?
2: Àsìnú ayé yìí bàbá mo máa dúpẹ́.
0: Hello, first caller wa lélẹ̀ yìí.
3: Happy Father's Day.
0: Yes, sir.
3: Oh,
0: Olùṣọ́, Happy Father's Day to you, sir.
3: I was born and brought up at Ibadan and we grew up at Yemetu Gosu.
0: Yemetu here in Ibadan, sir?
3: Yeah, yes.
0: Okay.
3: Yemetu Gosu.
0: Okay.
3: Moro ti pe dadi be won ba soro kan to de pada bo se.
0: Hmm.
3: Olawo ko lati ta se toru awa. Lati ro wa lo si school.
0: Won lawo ko lati ta aso awon lati ran yin lo si ile iwe.
3: Really?
0: Wow.
3: Àwọn gbàgbọ́ pé táwọn bá ti ṣe á padà rà fáwọn dà.
0: Ìgbàgbọ́ wọn ni pé tẹ́ bá ti wà òkè aṣọ yẹn á pọ̀ dáadáa.
3: He never ran after building to it only a young boy the little effect and which is he succeeded doing. Before he gave up the ghost. I can remember and it was and again he made sure we took our 3 square meals a day. And education too. It was very kind to the children.
0: Wow.
3: He got around to us.
0: We remember him today. We remember him today.
3: And I try. I also emulate him too.
0: That's good, sir. Eshongani. Eshongani. Thank you for sharing your experience. Wọ́n ní bàbá àwọn sọ pé àwọn lè ta aṣọ ọrùn tàwọn pé káwọn fi rán àwọn ọmọ lọ. Ẹdẹ́ ká wá ṣe báyìí kí ni ọ̀rọ̀ kan kí ni ẹ̀kọ́ kan tó yẹ pé ẹ̀kọ́ lára bàbá yín tẹ́ ẹ lè gbàgbé. Mo ṣì ń bọ̀ níbi àwọn single mom oríṣiríṣi lónìí ọ̀tàwọn ìyá kan táwọn náà ń pe ara wọn ní fádà. Kò sì tẹ́ ṣe fẹ́ ṣe. Mo ṣì ń lọ síbẹ̀ ìṣọ̀káwọn kan ṣe láwọn ọkàn ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ sọ. Ẹ máa lọ sórí ìkànnì ti TikTok @martini ọmọọba lórí TikTok mo wà ń bẹ̀ live. Mo rí Sammy J, Ẹ̀bùn Olúwa Òjó náà wà ń bẹ́ ó darapọ̀. Anis Silaibu, Onyeka Capital, Cute Temi, TikTok mo ń kà yẹn. Ẹ̀yin gborí wọlé nìyẹn, Sir James. Ohun ẹlẹgẹ́lu jẹ́ ẹ̀. Mo máa fún yín breakdown sí. Hello. Ọlọ́run kú ètò ẹ̀. Kí lorúkọ yín? Ok. Kí ni nǹkan ọkàn tẹ máa ń rántí tí àbá yín lẹ́sìn nǹkan tẹ rántí tí wọ́n fún yín kan tán sọ?
4: Ọkọ àwọn fún wa nígbà tá a wà kékeré pé ẹni tí ò bá jìyà ò kò lè gbọ́n.
0: Ẹni tí kò bá jìyà kò lè gbọ́n.
4: Ògìyà ológbọ́n tàǹtíṣà rẹ̀.
0: Ta ni tíjà ẹ?
4: Ṣíṣe káwa náà ní bẹ́ẹ̀ ló ṣe nílò sọ. Bí wọ́n tètè fún àtìyá àti bàbá.
0: Wow.
4: Láti pàṣẹ rẹ̀, ọwọ́ ajé pálukú tètè mọ ibi sí mi.
0: Wow. So ẹ lè gbàgbé nǹkan sọ fún yín ẹ dìímọ̀ àbí títí dòní. Lábẹ́rẹ́ Ọlọ́run Ọlọ́run àforífàṣe àforíjìn fún wọn. Yà wọ́n láwọn lè gbàgbé. Hello. Hello. Hello, ẹ̀ka Alẹ́sà. Ojú òpó ilẹ̀ òkèèrè lẹ pè sí yìí o. 09123708675. Nọ́mbà ti ilẹ̀ òkèèrè ni +234814249106. Hello.
5: Hello, Madini Ọmọba.
0: Fortune George, Happy Father's Day to you.
5: Happy Father's Day.
0: How are you doing?
3: You know, if I didn't call, but I so much love your program and I always listen to your program.
0: Thank you very much.
3: To your program, I'm getting 10% of happiness.
0: Thank you very much.
3: God bless you.
0: Amen. Happy Valentine's Day. Amen. Bẹ́ẹ̀ni lagelu ni wọ́n ń pe bí òkè tó ga jòkè lọ. Ẹnìkan ló ń béèrè, ó ní jí is this lagelu? Ó gbọ́. Wàá ti máa gbọ́. Kí ni nǹkan ọkàn tẹ́ ẹ̀ lè gbàgbé nípa bàbá yín? Máa sọ tèmi náà, máa sọ tèmi fún yín. Mo máa ń ní àwọn ẹ̀kọ́ kan tó jẹ́ pé ẹ̀ lè kà tán. Mo máa ń ní nǹkan kan tó jẹ́ pé ara àwọn kan tẹ́ máa lò tẹ́ máa gbá mú. Ẹni pé bàbá ó dàbí role model ni. Tó bá ń ṣe yẹn, àrópá àwọn ọmọ yẹn ò rí ẹ, wọ́n ń stọ́dí ẹ̀.
2: Bàbá ní jígí ọ.
0: Wọ́n ń stọ́dí ẹ̀, wọ́n ń mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjẹ̀jì.
2: Kò gbọ́dọ̀ fọ òjì láti ìgbà tá a ti bí mi ò sí.
0: Wọ́n rántí bàbá tèmi náà. Pastor Abraham Salau. Nígbà tá a wà kékeré, àbá ò ní láti mi sọ ọkọ fún mi jọkan. Ìjọ ẹgẹ́ bí ọmọ kékeré tó ń dàgbà bọ̀. Ara ń tí mi lè gbàgbé ni mò ń sọ fún yín lálẹ́ yìí o. Ẹ̀mọ̀ ọmọ kékeré kí èèyàn kó bàtà sẹ́nu ọ̀nà rẹ̀ kẹ́kọ̀ọ́ sínú rúùmù yẹn. Tẹ́ bá ti wá rí kẹ́ẹ̀kan wọ̀ ọ́. Bàbá ní ara o, tó bá ti kó ẹni cover shoe, tó kó síbì kan tó bá ti di pé o ò sí ńbẹ̀. Kò bá jẹ́ ìṣẹ́jú méjì ló fi kúrò ńbẹ̀. Kó o tó wọ bàtà yẹn. Wà á kọ́kọ́ gbọn inú ẹ̀, kó o tó wọ̀. Ọkọ̀ pé gbọn inú ẹ̀, mo ní kò sí nǹkan kan nínú ilé, wọ́n ní kí ni. Ọlọ́rí àwọn kan wà nígbà táwọn wà nílé ìwé. Wọ́n sáré sọ̀tàn yẹn pápápá. Wọ́n ní tó ṣe rí bàtà báyìí, bàtà tó bọ́ sílẹ̀, ó bá wọlé lọ kí ìyànbà tó máa padà jáde. Tó bá kẹsẹ̀ bọ bàtà, àṣẹ àkeke ti wà nù bàtà. Wọ́n ní àkeke yẹn ta lóríṣiríṣi. Ó jẹ́ pé títí di àárọ̀ ìbá ẹsẹ̀ yẹn ò báláǹsì mọ́. Àkeke yẹn ta gan. Nígbà tọ́rọ̀ yẹn wá jáde sí mi àtọ́, ayá tèmi náà wá ń dàgbà. Ó wá di ọjọ́ kan wá lọ kí ìyàn ni. Mo wá bọ́ bàtà, mo wọ búùtù, mo bọ́ bàtà. Mo wá wọlé ẹ lọ kí ẹni yẹn nígbà tá a fẹ́ jáde padà. Ó jẹ́ pé mú mi lára bá ní kí n yán bàtà. Kíni dúdú àwọn kiní okun ilẹ̀ yẹn tó ṣeṣe kọ̀lọ̀bọ̀ sínú ẹ̀ rí. Ọjọ́ yẹn lọ̀rọ̀ tó sọ sí mi padà jáde pé àsóòótọ́ ni kiní yìí. Ara ẹ̀ mo fún yín yẹn. Kí làwọn nǹkan tó yẹ kí bàbá tẹ́ ẹ̀ lé náà lè gbàgbé? Màmá tó fún yín mi ò mú tó wá fún yín yẹn àkọ́kọ́ nìyẹn.
3: Hello sir. Àpọ́sù Ṣọ́ládé láti Èrúwà.
0: Láti Èrúwà, bó o lè rúwà lálẹ́ sá?
3: Èrúwà ń dùn.
0: Sure.
3: Happy Father's Day
0: to you, sir.
3: Mo kí ẹkú ọdún. Ọ̀pọ̀ ọdún la ṣe o.
0: Àmì.
3: Ó gbọ́ ẹ̀mí pé bàbá mi bí mi ṣùgbọ́n mi ìgbọ́njú mọ̀ ọmọ wa níbi ọmọ oṣù méjì ni wọ́n lè ti kú. Ó lọ bá mi forí jì.
0: Àmì.
3: Èmi nìkan lọkùnrin nínú àwọn obìnrin bíi méje.
0: Bàbá ni o. Wọ́n
3: dà bọ́ pé mo fẹ́ bọ́kùnrin ṣùgbọ́n kò dúró tọ́jú mi. Bàbá mi Karimu Ajani. Ó já mi tọ́ ọ̀nà bá mi fọ ìjì ní ọ̀pẹ́gbẹ́ ọrún ọ̀rọ̀ rẹ̀ o.
0: Àmì
3: ọ̀rọ̀ gbìyànjú títí àwọn náà ti kú
0: ọ̀rọ̀ àforíjì wọn.
3: Àwọn ìtọ́kọ̀ ìṣọba jẹ́ ọ̀dà ẹ̀fọ́ sílẹ̀ kọ́ má bàjẹ́ o.
0: Àmì.

0: Hello.
1: Hello.
0: Hello, ma. Hello, sir.
1: Ekaleo. Ajo mu fe ke ba mi kidadi yin.
0: Kin ba yin kidadi yin, ah mi o pe lale ibo dadi yin wa.
1: Kile pe.
0: Ibo ni dadi yin wa.
1: Won wa ninu le bayi.
0: Won wa nule pelu yin.
1: Dara o ma pe number o pe.
0: Ah mi o pe lale yi. E kan le ki won bayi live. Boya won to ba mo won le lanfani ati ba won e le ki won bayi mi o pe lale ma binu. Eh mi o pe lale. E kan le celebrate won bayi. Ke ko ki won ke daruko won ke celebrate won life by lale mo fun yin lanfani yan lale
1: o jago
0: oi hello awon fe pe nti won ni e de ki lo ka won to wa ri Facebook na comment na ti wa nbe awon to ki baba won wa nbe o ah won celebrate awon baba ni ka ba paro de gan ni e anjol anjorin isola won ni eku eto eku ise takun takun abi demi Adisa Onekale Adeyemo Olaitan Adekunle Adebayo Oguntimeyin Temola Areniye lati Iseyin Madam Folake Fadugbagbe Regan Personal person hey we Dan, what's up? Happy Father's Day. Thank you. Thank you, ma. Slim T. Oni ayinde lati Iseyin. Yo babu sari bide mi oni omo ba eku eto e kaabo Happy Father's Day o. Ami o. O baba lo ma jere omo. Ma ti gbe ipin yen bi meji bi meta si. Fe ka express ara wa kini nkan te le gbagbe nipa baba yin. Kini eko kan te ko lara won. Appreciation will efe se fun won. Oni awon omo kan te pe bi ton de loni bayi baba won lo gbe won de be. O se sacrifice fun won. Elomi o life wa easy fun tori pe baba e o e mo. O make plans fun won gan. Se property ni o wa nle. Owo ni o wa nle. Omo elomi parent mi ba o ta ile elomi fi ile eyawo. Ìran ọmọ lọ ìlú òyìnbó. Ẹ̀mí ìgbé mọ́tò ta mọ́tò ń fẹsẹ̀ rìn. Ẹ̀mà jẹ́ tó ti ń gun mọ́tò. Tó tó ń sọ pàkọ́ sẹ́yìn nínú wọn yẹ́ tó wá lọ gbé ta. Orí kọ́mọ kan lè lọ sórí eré. Tó wọn á mọ́kadà. Tó jù bá ti wá rọ̀ òjò apá mórí ọ̀kadà. Hello. Hello, Ekale o.
1: Akoko.
0: Talo ba wa sọ rẹ.
1: Adegoke.
0: Adegoke.
1: Babatunde.
0: Babatunde. Se baba leyin.
1: Baba ni mi o.
0: Eh?
1: Kini ko lo n gbaje iyawo lo.
0: Ami o, ami o, ami o, ami o. Mo ro ko fe ki baba yin ni.
1: Bàbá wa gbìyànjú fún wa. Tó gbìyànjú. Bàbá gbìyànjú lórí ọmọ. Kíjokíjo àtijọ́ àti orúkọ. Ká tó san owó ilé, ká tó ṣe gbogbo. Lọ́tọ́
0: ẹ̀. Ẹ ṣeun. Ọlọ́run bless àwọn bàbá o. All the father around the world àtàwọn father to be náà. Orí ẹlòmíì kò tí ì bímọ ṣùgbọ́n gbogbo lọ́dọ̀ àwọn kan bàbá ni. Àwọn kan wà bàbá ọlọ́mọ wẹ́wẹ́wẹ́ làwọn. Ọlọ́mọ bàbá tó ń sẹ́ndì 2K urgent 2K bàbá ni. Bàbá tó ń sẹ́ndì recharge card ọjọ́ recharge card àwọn kan wà zadi. Àwọn dadi zadi. Ok ẹ̀yin tẹ́ pé ẹ̀ tí ì di dadi tẹ́ pé zadi sì ní. Lọ gas has finished. Lọ tẹ́tùn sáyé lọ tẹ́tùn ṣiṣẹ́ tẹ́ṣe wúbà lọ tẹ́ lọ gbé wọn. Akẹ́yìn náà lọ́wọ́ mọ bless yín. Òní já sásán. Ogun nǹkan tẹ́ ń ṣe òní já sásán. Ẹlẹ́lẹ́ni òní gbà ṣe yín ṣe. Kò sí ìyẹ́yìn àbí. Owó nǹkan rẹ̀ máa ń fẹnu sọ. Kìí dandan kéèyàn bímọ báyìí ni pé bàbá èèyàn ẹni tó bá ti ń provide fún yàn bàbá èèyàn náà ni. en ton keta fun yan ton kia fun yan emotionally financially baba na ni Adenike Ogunleye ma won ni well done happy Sunday sa okay ma won ni may you never labor in vain in Jesus name so imagine of yin je thank you very much ma mo dupe o Florence Adeosun won ni eku eto mommy yin fuluwa lati odu ona kekere Kabiru Aderemi oni ore mi Martini okay Mr Kabiru re oni eku eto e kale on happy brothers day lati Balaro Academy Olumi Ibadan okay Florence Ibrahim Movik oni eku eto oni mo ba one e seun Jeki gbe baba lo nta oni well done o kin sa Ola Daily Sunday on your happy Father's Day. Ba ye ko wa so ile ka to ko labala yi ka to sera wa leti na. Won tin seju sin bae ka fe lo po lowo oja. Oye te gbata ba pada de oni letter kan ti mo fe ka. E lo ma fi comment yin sibe lale ma fi sori Facebook ma ka lale. Mo wa mood lati ka won comment yin happy Father's Day loni. Father's Day loni. Aba to ti ji latago marun to ti fashe. E ba se mi tin gbe. To tin gbe. To nju jiga. Ale lo bi de na ko le mo lo fa won ma ti yawo ni. Letter kan wa ti mo fe ka tin ba pada de. Letter yen o ni se pelu oro baba na ni. Send e mo pa won letter te send is gbogbo e ko la le ka won won se pe a ko ma yanju e lo n dani ti ni ṣugbọn eleyi o o possible bo ye pe en to ni oro ile ma gbọ mi lale yi en to oro ikan le ma gbọ mi lale yi tori e ni mo fe fi play ni mo fe fi ka letter yen lale yi fun eyin ti eje single mothers ti en ko happy Father's Day amo riri yin amo pelu oto awon baba kan wa ton ti sa lo awon baba kan wa ti won ti mo fe beyin lebe kan fun eyin to je ko boya odo yin lo mo wa beyin ati baba e si mo fun idi kan tabi omiran ejo mo fe beyin ti anfani ba wa ti ba se pe baba yen je olode ori o ti ba ko je be psychopath o ti ba pe anka kan sele si lopolo o e ma deny omo lati ma ri baba e o o le ma le wa responsible lo to pe bi a ko lanfani ati fowo sile ko sanwo school ko le ra bag ko fi kankan sowo lo to odo yin lo mo wa ṣùgbọ́n ẹ máa fún wọn láǹfààní láti máa rí ọmọ wọn kí ọmọ náà máa fojú kan bàbá ẹ̀ àwọn ọmọ tí wọn mọ bàbá wọn tí wọn rí fọ́tò bàbá wọn rí tí wọn mọ tí bàbá wọn ṣe rí làwọn ló lè ṣàlàyé o ṣùgbọ́n àwọn opportunity tẹ́kẹ́ bàbá yẹn ṣì wà láyé wà láàyè ẹ jẹ́ kán máa rí wọn tí ó bá tiẹ̀ jẹ́ gbogbo ìgbà ó ṣe pàtàkì ó ṣe kókó fún ẹ̀yin tí ẹ̀ ń post ẹ̀yin obìnrin single mom tẹ́ ẹ̀ ń post Father's Day fúnra yín good mother ni yín ẹ̀ kì í ṣe father understand pé shoulder responsibility tẹ́ kí baba shoulder bàbá máa ń sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ìyá ni wúrà ọ̀tọ̀ ni wúrà ọ̀tọ̀ ni jígí ẹ máa wá dúró báyìí pòmì ni jígí èmi ni wúrà ayọ̀lẹ̀ gbóńbọ̀ wọn ò tí ì dé à ń lọ sójú ọjà báyìí tí wọ́n ti padà dé mọ̀ kó láwọn ọ̀rọ̀ kan táwọn kan fẹ́ bá mi sọ nípa tí mo sọ ẹ ní o àwa ni bàbá àwa ni bàbá ẹ mọ̀ jẹ́ ká lọ bí mọ̀ jẹ́ ká fà jù jẹ́ kan fún wọn láǹfààní kan rí àwọn èso wọn onítẹ̀mí lè tò ní ìkànnì lágẹ̀lú 96.7 mo ń bọ̀ wọn ti dé
2: 96.7 ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter Bitters, jagun labi okunrin ogun, gentleman on the body system, ogun tarigi, akanse bitters, eto ba orisirisi aisan bi adota ninu agbo ara wo yaya. 50 bitters, besti gbogbo obirin to da ti emo, imule awon boys to fe pe lori e to fe se normal ra. 50 bitters wa fun gbogbo sisi ologe, omoge to sexy, bobo ati baba to fe wa fully active in the other room, tabi ko mo lomoge wole ko ma le se normal. Debit, ka sise sise, ki ati sun ton wa fe dogun, ewo, aye gba yen ti koja o. Step up pelu 50 bitters, ko sun rayo, ko fun baby etan, nibi kibi, nibi gbogbo ati nigba kugba. 50 bitters is produced by the 50 Waves Limited. Esin leri da kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafda ki jolote.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá-tú-bá. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wà sanwó díẹ̀díẹ̀ àní oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! As of glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu, ishe ranse ipe woli ti o labawon, woli agbaye ni. Prophet S.A. Arogundade, bere ni Wednesday, ojo kini, osu keje, si Friday, ojo keta osu keje odun yi, lago mewa shale lojo kokan. Host, Prophet S.A. Arogundade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelists, Brigette Arogundade, Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bíro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Garri processing machines. Popcorn and palm oil machines. Jock mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Lagilu FM 96.7.
6: Oni temi leto. Oni temi pẹlu Martini omo ba.

kin ka bo lati e ka ti poluwo ja ri eto ni temi na le se wa ni kan ti lagelu 96.7 okay to get you awon okilo badin atini mo ba commissioner fe yin emi ati la jo wa lori eto yi eteyin number fe da si eto yi ele lo sori ikanni bandore ti facebook wa ake lo fi comment yin sibe Mori Balogun Oladipo Teslim oni onitemi ani lati ilu London lon oni with love Mori comment yen seun gan ni Alaba Yusuf oni eku eto lati oni oko yawo e lati olomi okay Oluwa to se dane oni happy Father's Day sir from Songo Iruwa she new Songo abi ke Songo new Iruwa Songo okay Ola Daily Sunday mu iwa on Happy Father's Day. So fun yin pe lale ma wa yin ka comment yin se. Ma Mr. Martinez kin ka comment mi. Comment ba ti wonu ara won teto de wa nle. Ba le yi. O pro e mo so fun yin pe oni letter kan ti mo fe ka lale yi. Se mo letter ti mo fe ka yi mo fe ka farabae dada ka gbo. Mo ma ni awon bi kan ti ma ko ti kuro nbe especially awon oruko ileewe tori pe eni yin en to je obirin yen a mo boya won ti won ate ti mari a de le so won le je olulufe eto yi ye ni le to ti wa ni happy home emi wa ni gba ki enikan ko tun lo buyo si egbo to ti jina ṣugbọn to se ri lokan daddy yi na se send the letter I see me during the week ni mo gba message lori Facebook oni o ti to bi 30 years ago ti oro ti wa ninu awon to tin gbe awon lokan lori Kasim awa lori eto oni to ti to bi 30 years ago ti oro yi to ti wa lokan awon oni ṣugbọn tori pe oni je ajo ti baba ni Sunday kin jọ kin ba won lo o je ka jọ ma pa ba ti mo ka emi na ri pe ṣugbọn mi kan tori pe ya ki eni a le so eni e le gbọ tori ilu Ibadan na ni oro yen ti sele e farabalẹ gbọ won de le ka ko awon eko kan si meji bi meta tori opolopo eyan ni ru e ti se opolopo okunrin ni ru e ti se bayi tori pe lale ite ba ti drop message tan ma si oju opo sile eni won daruko won ma foruko won pamo won ni 30 years ago loro isele onigba yen awon wa ni 21 years ngba yen won lo ni arabinrin kan nile to je pe awon jo nse boyfriend and girlfriend won daruko won sibe ṣe ń darúkọ yìí o orúkọ yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìwà mọ̀ tó jẹ́ bóyá bọ́lá dé ni bóyá bọ́lá ni bóyá bíntù ni kí ló pé báka báka rèkẹ̀ obìnrin tún jẹ́ báka bó lè jẹ́ bọ́sẹ̀ ẹ ṣàrò bí ló ṣàbẹ̀rẹ̀ orúkọ yẹn balikis ọṣẹ ọṣẹ pík ni wọ́n ní pé àwọn àti arábìnrin pé àwọn ọjọ́ ń ṣeré ẹmọ láwọn ọjọ́ wà nílé ìwé ń fi orúkọ ilé ìwé yẹn sí ní dárúkọ ilé ìwé yẹn torígbà míì ohun tó ń jọra wọn ló fi ń wéra wọn wọn ní èkó ẹpà báyìí ó jọ pọ́ sí ẹ̀lérí wọ́n ní nígbà yẹn wọ́n níbi eré yẹn wá di pé ó já sí pé arábìnrin yẹn ní oyún eléyìí tó jẹ́ pé ó sọ fún àwọn wọ́n ní ṣùgbọ́n bàbá àwọn jẹ́ nìkan tó burú gan títí rí òtí ẹ gbọ́dọ̀ jáde wọ́n ní dádì àwọn burú tó yẹ pé táwọn bá ní káwọn lọ tra ẹ̀ pé káwọn lọ tra ẹ̀ wọ́n lè di nǹkan míì káwọn rọra ọlọ́mọdé tí èyí ó di wọ́n láwọn farigá páwọn kọ́ làwọn lóyún wọ́n ní lọ́kàn àwọn dẹ̀ ni àwọn mọ̀ páwọn ní birth time yẹn àwọn ò lè gbà
ori pe tawon ba gbangba yen o se se ki e de ma won parent wa ngba yen ti won se ti ori mi boruju anjanu loju kan lo e ba mi like e lori ti TikTok yen ma lo like e ma tin ni omo ba lo comment.

0: wọ́n ní àwọn kọ̀ jálẹ̀ wípé àwọn kọ́ làwọn ni oyún yìí wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n ní àwọn pẹ́rẹ́ǹtì àwọn wọ́n kó kúrò ládùúgbò yẹn tí àwọn lọ sí sáìtì àwọn ẹ̀mùbà yẹn kò sí nǹkan tó ń jẹ́ fóònù wọ́n ní kò pẹ̀ kò jìnà ni àwọn òbí àwọn wọn láwọn lẹ́gbẹ́ kan ní abroad ń gbà yẹn wọ́n láwọn ṣe ìdánwò ilé tí wọ́n dẹ̀ mú àwọn nílùú ọba ní orílẹ̀ èdè ti united kingdom ń gbà yẹn wọ́n láti gbà yẹn làwọn ti lọ that is 30 years ago wọ́n ní àwọn rí àwọn ṣe àwọn lọ sí ilé ìwé àwọn àwọn parí ilé ìwé àwọn ṣe ìgbéyàwó àwọn build life tuntun bẹ́ẹ̀ wọ́n láwọn pretend bí bàtẹ́ pé nǹkan kò ti ẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n tí àwọn ṣe ń dàgbà sí ẹ̀mọ̀ pé wọ́n sọ pé ti maturity téèyàn bá ti ń mature dáwọn level kan yẹn máa realize àwọn mistake kankan èèyàn máa wò pé kí ni why tí mo fi mọ̀ wọ́n ní gbogbo àyẹ̀ àwọn ò ní courage yẹn wọ́n ní I was a coward then ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn bàbá yẹn gbà yẹn àwọn pẹ́rẹ́ǹtì gbà yẹn ìbẹ̀rù bójó pàápàá jùlọ àwọn bàbá nígbà yẹn ó dẹ̀ pé things ti ẹ̀ ti ń change báyìí àti wà ní modern day àwọn bàbá gan sì gan wọn ná mọ́mọ́ everybody ti ń wà closer mọ́mọ́ ẹ̀ dáadáa wọ́n ní now táwọn ti rìmárì everything ti go on smoothly wọ́n ní ẹ̀rí ọkàn yẹn ò jẹ́ káwọn gbádùn wọ́n ní ṣe bí bẹ́ẹ̀ wọ́n tó bá ti wá di ọjọ́ father's day báyìí lọ́dọọdún tó máa ti sọ fáwọn bàbá wọn láwọn máa wò pé ó dẹ̀ ṣe é ṣe kí ọmọ ẹ̀ wà níbì kan báyìí kí ó mọ́mọ bàbá ẹ̀ o táwọn dẹ̀ wà níbi táwọn ń gbádùn ṣọmọ yìí ṣe ó ń live good life ṣọkùnrin ni ṣóbìnrin ni àwọn ò mọ̀ wọ́n á ní mr martini ó ní ẹ jọ̀ọ́ ẹ ṣèrànwọ́ ìfun yẹn bá mi sọ̀rọ̀ ẹ lórí afẹ́fẹ́ wọ́n ní lóòótọ́ àwọn ti ṣe àṣìṣe o ṣùgbọ́n inú àwọn dùn táwọn bá tẹ̀lé ní àǹfààní láti ṣe bí bàbá fún ọmọ yẹn ó ti ẹ̀ ṣe lẹ́ẹ̀kan pé ogbó tí ó ti láàkì láyé wọ́n tó bá dẹ̀dẹ̀ pé ogbó tí ó ti láàkì látẹ̀yìn tóró òyìnbó náà kọ́ sọ̀rọ̀ tó àti tù ní tó máa kà lóyìnbó kí n tó máa kà ní yorùbá torí ọjọ́ wa torí àkókò àwọn ní nǹkan táwọn fẹ́ sọ ni pé support tí ọmọ yẹn bá need àwọn ṣe tán láti fún wọn náà mọ bí ọmọ òun ṣe rí ṣùgbọ́n àwọn dáyà ẹ̀ mọ̀ bí àwọn bá dejú báyìí àwọn dámọ̀ dáadáa wọn ní please help me wọn ní I'm trying to find a courage to face it wọn náà ń find the courage igboyà làwọn wọ́n bá láti ṣe ohun tí ẹ káwọn ti ṣe láti ẹ̀yìn wọn ní àwọn ń bẹ̀bẹ̀ wọn àǹfààní yẹn láti ṣe àtúnṣe ṣe ti gbọ́ eléyìí facebook ni mo ti kà jáde ní báyìí wọ́n fẹ́ ṣe báyìí fún ẹ̀yin tó jẹ́ pé bóyá rú ẹ̀ ti ṣẹlẹ̀ sí kátẹ̀ tó dá sírù tí ẹ mọ̀ pé ń gbà yẹn a lè blame anybody a máa ń sọrí ètò yìí pé we listen we don't judge ó ti ṣẹlẹ̀ náà ọgbọ̀nlọ́gọ̀ àwọn èèyàn náà ni relé ti ṣẹlẹ̀ sí abánikáṣe ojú òpó sílẹ̀ báyìí fún àwọn ọgbọ̀nlọ́gọ̀ àwọn èèyàn tó ti ṣe rú ẹ̀ fún máì gan láti tún ní conscience láti máa tún rò pé láti jẹ́ pé wọ́n tún ní ọkàn gidi ni àwọn kan ti zẹ́rú ẹ̀ pátápátá wọn ti ọkàn wọn ò tiẹ̀ ní lọ bẹ̀ mọ́ rárá ǹjẹ́ ẹ̀yin ti jẹ́ bàbá tó jẹ́ pé irú nǹkan báyìí tẹ́ ti ṣẹlẹ̀ sí yín tẹ́yìn náà ń wá ọ̀nà láti ṣe àtúnṣe bí a tẹ ṣe wà tó bá jẹ́ pé wà lẹ́gbẹ̀ẹ́ lólùfẹ́ yín ẹ mọ́ pé o kò wáyé pé tó lọ bring in tó ti lọ kí wọ́n ti lọ wú padà o ẹ lè mọ̀ dárúkọ yín lábala yìí mo kàn fẹ́ fún ilé ìfún àǹfààní ni ke le free mind yin ko ninu body e le ke mind yin se won free on ti so mind won mo fe wo mo fe try ki bere lowo awon alase kan ni ori ta ba ni pe ka to bu ori mi le so bi arabirin na ngbo wa oni lu ba don dey ti ko lori lede kan ti wa anywhere in the world. So sometimes o ti sele ri te pe lori eto eni ta expect ko gbo eto o de gbo o eni e de call o de call mi leyin eto Mr. Martini eni to pe won ayen mi ni mo ba le se mo pe yin ni but mo send bobo details se ni yen mo ran ti bi 2 years ago a year ago ni eni e gaga oni Mr. Martini this is the person eni ngba yen o fun eni yen loyun ni o wa bi ke yan wa ke yan kon ni bi abi no flings no kajo ni won nice stand o yeyin o de lo de lu o de ni anfani lati ri ti e mo a kan so lori eto yi na ni o mo ala anfani njo e mo kan daruko eni yen mo kan daruko yo kan se believe pe ni e de pe mi mo de fi number sita mo de send this up eni yi te so pe so le leyi to ropo lopo awon ilo so pa awon na ni to pe wa nilu oyinbo any Mr. Martini, this is the person. Tori e mi ki underrate power radio, radio wide gan, media, social media, ka ki ati wa Facebook si one live stream wa. E je ka te ko wo bayi. Ale George ba bayi. Okay, ka wo bayi, oju wo leyin fi wo oro yi. 0912370 8675. Ka daruko arabirin e ka daruko lewe. Se ka daruko e I don't see to yin 0912370 8675 number ti lo kere plus 234 81 4249 1006 won ti ran yan lo si ile ti won gbe ngba yen won jo rent ile ni awon awon o ti e mo awon to ti rent yara yen won ni wa ti ile ni 20. Hello. Hello. Hello. Eh. Oju opo yen o got you. 0912370 8675 30 years ago. Hey. Life, life, life. Hello.
1: Hello.
0: Esukun bi radio yin sir. Olorun ko eto e.
1: Daruko wa o.
0: Ka daruko e.
1: Olorun
0: le. Okay. Awon ni ka daruko e. Okay. Hello. Hello.
1: Hello Masini.
0: Hello sir.
1: Ah, I'm bale
0: Aziz era sa o. Se wa pa sa. E ka le sa.
1: No baba.
0: Yes, era sa o ba. Era sa.
1: Cheri. Nga pelo ti bo so ri ye. E ti so awon kan sa waju. O be fe da ile eni eru. E to wa si ni pe o ye ko mo le ile eko to lo lọgbọ odun so yin ye.
0: Wọ́n wà bẹ́ẹ̀.
1: Àwọn oṣù àdúgbò lọ sí ìpínlẹ̀
0: Oṣùgbẹ́. O student.
1: Kọ́ lọ dọ́gbọ́n darapọ̀ mọ́ Oṣùgbẹ́ ìdíyẹ, ó máa gbèsè information bẹ́ẹ̀.
0: Good.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà sọnà, ìbẹ̀lẹ̀ náà fi rí wọ́n yìí.
0: Ẹ ṣeun gan. Bàǹkọ̀ point yẹn lẹ̀. Bó ṣe yẹ pé wọ́n ní wọ́n ṣe same set àwọn jùlọ. Iye àwọn jùlọ ṣùgbọ́n tó má darapọ̀ mọ́ student wọ́n lè lọ pé ṣe sọ ẹ̀ ti báyìí ṣe ẹ̀ mọ ẹni báyìí. Ẹ ṣeun gan Alhaji Anbale Aziz láti America, thank you very much. Ẹ ṣeun lọ́wọ́ ní kúrú làkàyè ń yàrá.
2: Hello.
0: Hello. Ẹ̀kálẹ́. Yes, sir.
2: Orúkọ tèmi ni Mr. Sodiq láti Balógun Lọ́yọ̀.
0: Mr. Sodiq.
2: Láti Balógun Lọ́yọ̀ Aláàfin.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀pẹ́tọ̀.
0: Yes.
2: Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ̀rọ̀ pẹ́ ní ìsìn, ẹni tí ẹ sọ̀rọ̀ pẹ́ ní ìsìn, ẹgbẹ́ bí wọ́n ti sọ, nítorí náà fẹ́ sọ.
0: Okay. Nítorí náà fẹ́ sọ nìyẹn.
2: ti won gbe gbese yen Olorun o sa mu wa
0: eseun eseun
2: eseun no je baje
0: eseun
2: ore baje
0: e de ki mu ipe yo kan si ti ma ti wa mu call e yo kan si yen tan ma wa fun enikan lanfani en ti mo fe fun lanfani en ti o na ni ru nkan bayi lokan ni o e ti nkan ba lokan eyan to ti wu lokan eyan yo ti lo mo kan te ti gbagbe si bi kan to wa nwu yin lati se baba le lori te wa wo pe ona mo fe gbe gba en ma fun lanfani leyin pe le ti n ba ti gbe hello
2: hello
0: hello eh 09123 70 8675
2: Yes, sir.
0: Okay, sir. Oh, yeah,
2: I'm going. Because in your bani, because any of the colossi, nobody live for us. It's good to want to see long back. See, when she was young, we are my discovery in your father.
0: That's
2: your bad for my one old.
0: And you know, supporting tea, I jump by the Aziz, so Abby.
2: Yeah.
0: Ede ka fi yen ti si be yen. Laarin mi ati yin mi rote e ro lo be yen ara. Tori pe ton se soro yen fun mi o ka mu ba e pe as very any. Mo de tun wu mo tun consider kankan. 30 years ago eni gan o le ti di grandma. O le ti ni happy life. Hello. Hello.
3: Hello,
0: Kale.
3: Mama Kinsley. Kale, Baba Kinsley, you like to read that, Papa. You got to be so sorry, you know. And Jacob Darry Connedy, ibo boy je ba gboruko e tabi o ti gbe e bi o dire ya ba gboruko e a bo fe lo wa ti lagoja bayi a tete yiji fo lati get e
0: lati get e ese ese ese ese ese mummy kingsley ese ana so opinion won

ẹ mọ́ tá a ṣe máa ṣe ẹ̀mí ò ní dárúkọ yẹn máa ní kọ́kọ́kọ́ try ná kí wọ́n lọ sí ilé ìwé wọ́n fi ilé ìwé yẹn sí àwọn fi gbogbo details pátápátá náà fi sí ṣùgbọ́n ẹ mọ̀ pé iṣẹ́ wà yìí a lè sọ bóyá ẹnilẹ́ni bóyá ọ̀tọ̀ ni story tí wọ́n sọ fún ẹni tọ́jọ́ wà àbí bí ọmọ yẹn gan bí a kò tiẹ̀ ìnú a lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ so but my advice ẹ̀yin náà ń gbọ́ mi sà mi ò mọ̀ bóyá wà nínú association old student association gbogbo school ló máa ní ìlérílà college ìlémi lọ nìbàdàn iná wà lára old student ọ̀ náà wà ń bẹ̀ iná wà secretary gan tún ni mínísẹ̀tì mi òṣìṣẹ́ secretary ni mi so ẹ̀yin náà join ẹ try kẹ join though olùmọ̀jẹ̀ same set lẹ́jọ́ wa tẹ ṣe join yẹn ẹ máa make am ó máa ń láwọn kan tó máa ń pè ní global ronsen global yẹn wọ́n pè ní root one sin wọ́n pè ní leolan college old student association worldwide inú worldwide yẹn gbogbo everybody ànígbà yẹn ànílẹ̀ late rotimi akérèdọ́lù àdánwà ń bẹ̀ ní group ni ilé ìta tún wà gan báyìí kábíyèsí ọ̀ní ti ilé ifẹ̀ ọ̀jájá ọ̀jájáde first àdánwà ní group yẹn ni wọ́n pè ní leola college lokoba worldwide so tẹ́yìn náà tí school yẹn bá ní nǹkan bí a ní general group ó ṣeéṣe kẹ́ẹ̀kan tẹ̀ síbẹ̀ pé I'm looking for one of my friend it's been a long time kẹ́ẹ̀ tẹ orúkọ ẹ̀ síbẹ̀ ó ṣeéṣe orúkọ yẹn kí ẹ reset kan àbí kó náà jáde pé who is looking for me I'm telling you o lè jáde bẹ́ẹ̀ message wọn gan báyìí wọn ni thank you very much god bless you inú wọn dùn ẹ try ẹ bẹ ẹ try ẹ bẹ ẹ mọ tíjẹ ká dá tẹ bá wá gbìyànjú àtúnmọ wá bẹrẹ àtúndé wá make another step o ti lọ báyẹn lẹ́tà ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí àwọn lẹ́tà yẹn tẹ̀lera wọn back to back lálẹ́ yìí ni kí n tó fẹ́ yẹn láǹfààní àbí ká tó ṣe bẹ́ẹ̀ ká tó ka lẹ́tà ẹlẹ́ẹ̀kejì mọ tíjẹ ká kúrò ń bẹ́ ẹ̀yin wo lẹ́yìn pé rú nǹkan báyìí tó ṣẹlẹ̀ yìí ò ṣẹlẹ̀ sẹ́yìn náà tí ọkàn yín heavy tó dẹ̀ wù yín pé àwọn fádàrò yìí wọ bàbá yìí mo fẹ́ ṣe àwọn ìdàrúkọ yín bí àwọn kan ló ṣẹlẹ̀ nígbà yẹn ẹ ṣẹ́ experience yín pẹ̀lú wa àwọn máa ń gbọ́ ni àkì ń bù yàn rí ètò yìí torí pé tó bá ṣẹlẹ̀ síyàn ẹ̀kọ́ kan ló máa ń jẹ́ fún ẹlòmíì àti téèyàn bá sọ síta nígbà mi ajé kọ́kàn yàn fúyẹ́ ẹwọ́rú dáàdì tí wọ́n sẹ́ǹdì kínní ìsìn ẹ̀rù máa ń sìn báyìí nǹkan tó ń gbọ́ lálẹ́ ìsìn máìndì wọn máa fúyẹ́ wọ́n ti ní hope but sometimes tí wọ́n bá di bọ́dì yẹn léra èèyàn lórí a wà overwhelmed ẹlòmíì ọmọ méjì ló fi ilé ọdẹ sá lọ I'm telling you humility ẹ̀ ni ẹlòmíì náà kò gbá ni ẹ̀yin wo nirú ẹ̀ ṣe tọ́jọ́ pé ẹ̀yin náà wá ń wù yín ó wù yín lọ́kàn báyìí láti ṣe bíi bàbá ní táìmù tá a wà yìí 091-23-70-8675 hello ẹ̀ ń wọnú ara wọn o nọ́mbà tí ilé òkèèrè ní +234-81-4249-1006 tilẹ̀ ní 091-23-70-8675 ó wà lọ́kàn yín ó wúwo lọ́kàn yín ṣe káwọn nǹkan báyìí ló máa ń fà tí àwọn single mom míì àbáwọn tán dáwà fi máa sọ pé àwọn ni bàbá torí pé ẹlòmíì time tí wọ́n expect pé kó stand ó sá lọ ẹlòmíì wọn lè sọ pé báyìí ló wà ẹlòmíì fi ọmọ bíi mẹ́ta sílẹ̀ ẹlòmíì fi méjì sílẹ̀ ẹlòmíì fi mẹ́ ó dẹ̀ sá lọ ó dẹ̀ lọ kó tọ́

0: ẹni yẹn agídílóhùn ti ṣe rẹ̀ àti ẹ̀ ní wọ́n fi kọ̀ra wọn lẹ. Ó bọ irú agídílóhùn èèyàn lè ẹ̀yàn ọkùnrin àti ìwé ẹni sọ̀rọ̀ pé ẹgbà ìyàwó ẹjọ́ bá
1: ojú òpó yẹn ò clear dáadáa. Ọlọ́dé kí n ka lẹ́tà ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí. Ṣé mo lẹ́tà ẹlẹ́ẹ̀kejì tí mo ní? Ẹ má lè kí n parọ́ tàn yín jẹ, inú sinimá ni mo ti máa ń rí tí o ti mo gbọ́ yìí. Láàrin mi àti yín, inú múvì àwọn eré ògógó. Mo máa ń ní eré ògógó, àwọn eré ògógó, àwọn eré Yinka Quadri ni mo ti máa ń rí àwọn tí mo rí. Mo fi ìyìnlè parọ́ fún yín. Nígbà tí mo kọ́ yí lẹ́tà yìí, mo fẹ́ pàtì pé a ro ilé-ìwò ní ilé-ìbá ẹ̀. Mo wà force láti pè. Mo kọ́ pé ẹni yìí wọ́n gbé. Lẹ́tà ni wọ́n padà sọ fún mi pé time tí mo pè yẹn pé àwọn wà, àwọn ń travel lọ sí ibì kan. Pé so àwọn ò mọ̀ pé fóun yẹn ń rìn torí inú báàgì àwọn ló wà. Bọ̀ lẹ́tà padà sọ̀rọ̀. Ṣùgbọ́n eléyìí ẹ mọ̀ pé lórí ètò a máa ń sọ ọ̀rọ̀ kan wípé a máa ń gbọ́ we listen we don't judge. We listen we don't do what we don't judge.

àwọn kọ́mẹ́ǹtì yẹn ló máa fi sórí Facebook yẹn lágẹ̀lú FM 96.7. This is rolling dollars. Fatai rolling dollars. Late, wọ́n pè ní àdùkẹ́.

0: wọn ní kíní bá táwọn ṣìtàn báyìí wọn náà jẹ́ ń dé pé adé bugba jẹni pẹ̀lú àwọn píkṣọ bá táwọn wà ń sisí táwọn dẹ̀ fáìn burúkú gbà àwọn aṣọ fìdódó lẹ̀ yẹn wọn náà wọn make sure pé gbogbo àwọn aran tí àwọn fọ́lò tó jẹ́ arábíṣẹ́ àwọn fámìlì àwọn ò fọ́lò wọn àwọn ọkùnrin nìkan tó bá lọ́n ṣàn háàdì àwọn lọ rẹpẹtẹ wọn ní ká tó wí ká tó fọ̀ wọn ní friend tí ń wọ 200 300 500 wọn náà wọn máa wọ díẹ̀ mà wọn ní pẹ́rẹ́n láwọn píkṣọ bí táwọn ẹlẹ́kẹ́ ti ń sáré kiri àwọn ọkùnrin tó wá ti kọ́mọ̀ tí rí ni àwọn kọ́mọ̀ tí fojú kan ni tó wá ti rí oyè báyìí kọ́mọ̀ tí joyè tó ń ṣe wọ́n tán wọ́n ṣe náà ń fọ́lọ́ àwọn wọ́n ní ọ̀sẹ̀ kan gbà míì àwọn máa ń pa 200,000 torí gbà míì wọ́n máa ṣe fídíò àwọn àgbẹ̀ ọlọ́kọ̀ àwọn ní káwọn gbé wọ́n láwọn àgbẹ̀ hello how are you doing wọ́n ló bá wọ́n kú wà níbẹ̀ wọ́n ló ṣàn fún àwọn ní encouragement wọ́n ní iṣẹ́ yẹn ṣàn lọ ó ń lọ wọ́n níbẹ̀ ni ibi táwọn ń gbé àwọn kúkúrò níbẹ̀ wọ́n láwọn lọ ń gbé ní estate kan ní ibi tó dà ti tẹ́jú orí kinní kan ti yẹyin orí ilẹ̀mọ̀ yòókù orí táwọn club pọ̀ sí yẹn wọ́n níbẹ̀ làwọn lọ ń gbé aláwọn lọ gba abba nice apartment síbẹ̀ táwọn ń fẹ́ lá lọ́mọ tó di stage kan wọ́n ní ọkọ̀ àwọn èyí láwọn mímọ́ ní alẹ́sì náà mú ti wà ń bá dọ̀jẹ́ kárìra wọ́n láti fáwọn bí káwọn lọ wọ́n ṣèbí kò ní sí kẹ́kájọ wọlé wọ yàrá ni káwọn lọ no sex but just go so that one they believe her dada wọ́n kàn parọ́ pé wà hàn ni láwọn náà bá tún lọ mr martini wọn ní kíní ti dùn máwọn torí pé ọkọ àwọn àwọn lọ fẹ́rẹ̀ tó ń encourage àwọn wọn ní nǹkan tó wá fáwọn ni pé owó ìkádé ká máa save owó yìí o torí pé kíní target ni o tó target táwọn ní yìí tó bá ti stage kan máa stop ẹ àwọn máa fi owó àwọn máa fi travel out wọn bá ti pa owó yẹn ọjọ 150 ọjọ 100 ọjọ páwọn parọ́ pé àwọn wà lórí sick bed láwọn fọ́tò yẹn ti wà lóríṣiríṣi lẹ́jẹ̀wọ̀n wọ́n láwọn ti pàdé ọkùnrin kan rí dẹ́pẹ́jọ́ táwọn pàdé ẹ̀ báyìí ló fún àwọn 500,000 ló níbi káwọn máa bọ̀ pé owó flight àwọn wá sábùjá ọjọ́ yẹn àwọn club mọ̀jú ni lórí fóònù náà nìyẹn ibi tí ìṣù ti wá bẹ̀rẹ̀ gangan léyìí mi ìfẹ́ pẹ́ lórí ẹ̀ torí lẹ́tà mi náà tún wá wọ́n sọ fún lẹ́tà tálẹ́ back to back ni náà bọ̀dá ti ń save owó wọ́n ti ń save owó táwọn ṣe ń save owó ti di báyìí wọ́n ní àwọn mìíràn tún ti ń bèrè tí màá wọ́n tó máa ń bèrè ẹ̀yìn tẹ̀ wà ní ọ̀hún camera down ti ẹ̀yìn tó máa ní camera down ti yé àwọn tó ti yé tó máa ti gbé camera down wọ́n ti ń bèrè yí wọ́n sì ó ṣe jàre ilé oyè tán sẹ́yìn yé ó ní view ones ó kàn wò free ó wò free ó ní wò tó wá ti wò lẹ́ẹ̀kan free ó ti lọ gangan now wọ́n ní àwọn béèrè owó báyìí torí wọ́n ní bọ̀dá ṣàǹṣe owó òun invest owó ọyà já ti ẹ̀kọ́ gba owó iná ti ó ti pọ̀ owó ìdá títí ó ti pọ̀ wọ́n ní ó jọ bẹ́ẹ̀ pé bọ̀dá ti ń ká lòlò wọ́n ní náà ó ti wá accuse àwọn camera down ṣéjàre wọ́n ní kí camera down ó ti yé mi ẹ̀yin náà lẹ̀ ń já mi kí lè mi mọ̀ ẹ̀yin tẹ́ àrí ètò yìí náà lẹ̀ ń gbé mi débẹ̀ mi ò mọ wò yẹn àwọn wili ọlọ́run ní kí wà pẹ̀lú àwọn wili àti àtolúwa kòkà àwọn ló ń fún mi ní tó ń ṣẹlẹ̀ nínú gbòòrò ẹ ṣe gan wọn ní náà wọn lówó yẹn ó jọ bẹ́ẹ̀ kówó yẹn story ti ń gò ó wọn ní náà ó ti wá accuse àwọn ń sẹ̀yìn wípé àwọn ń cheat pé ó jọ bẹ́ẹ̀ kó fún máa ṣe emotional blackmail pé àwọn ń cheat iṣẹ́ àgbẹ̀bẹ̀ táwọn jọ ní nìyẹn wọn láwọn dẹ̀ ń sú ẹ̀ pé àníṣe gbogbo àwọn táwọn jọ ń pàdé kò sí kankan tó fọwọ́ kàn wọ́n only Mr. Martini bi te ka won ti fura ni bi to ni so fa won pe even go awon le kiss gbo ka won ma le ni tin pe ka won le specially believe pe pe awon pe ke legbe yen oni ile ti gbona bayi tori number 1 oni pe oro kan to wa so ta won fi wa message awon ni pe ka won gba police station lo mi se ru oro e se some police station Mr. Martini kila won le se things they happen oya ya ka ko se bayi ka se papa to bi ta lo to poku o tu ku letter kan won eyin te ti gbo letter yi ba ti mo pe won mo bere awon bere kan mo le ko awon bere yen sile ibere ti mo be lohun mo ni se won ti ni omo funra won won ni pe omo la won fe ni o wa ran to fa wahala o pe awon so pe ya ka won bimo lawon ti hozu won so pe ta won ba ti bimo pe awon customer awon to ra won won a sa lo tori won ni fe fowo kan won ni fe date oloyun pe to ma ye ti so ibe oloyun ba won lawon se fe survive pa awon ta won provide fun awon bills awon pe atawon ajo ta won da pe ba won lawon se fe se so now awon jeje sin ko ti si omo 6 years tori pe won se online ilé alákọ̀ọ́kọ́ tí mo bèrè nìyẹn sókò sọmọ now sister ti ṣetán tí ń sún sister yìí ṣèṣèwò pé ìyàlẹ́sẹ̀ táwọn ti rí ó ti tó now fún ẹ̀yìn tẹ́ jẹ́ olóye onílàákàyè èèyàn tí ẹ̀ ń gbọ́ ètò yìí gbọ́ kíni ẹ má bùyàn lórí ètò ẹ má bùyàn àkìn bùyàn lórí ètò yìí. Hello.
1: Hello, Mr. Martin.
0: Hello, sir.
1: Hello, Mr. Martin.
0: Hello, sir. Mi náà padàpọ̀. Thank you very much. Thank you very much. Ami o, ami, ami, ami.
1: Ohun tí a sọ yìí, ó ní agbára o. So, ó dàbí ẹni pé a ti gbé akọ́nìkà ní tó sọ. Òun náà, ó ti wà lójú. So ọkùnrin yẹn kàn ní wà sàn instrument láti ríjà rẹ̀ tó gbé yá àìsàìmọ̀ nílé ọkùnrin yẹn fi lè fẹ́ wọn because ó ti rí pé bóyá òun gan ó ti gbé yẹn ṣe rí or something like that so òun gan dẹ̀ ti ní àdìbá kò fà mí pé nǹkan báyìí ló fẹ́ ṣe ẹ̀mẹ́gẹ̀ tó ń kàn fún un mẹ́gẹ̀. Ó kàn púrò lẹ́ẹ̀gẹ̀ ó ti ṣe sí ọmọbìnrin ó dẹ̀ gbà sí lọ so a lè fún un díẹ̀ ọlọ́mọdé fẹjọ́ pé arákùnrin yẹn a máa gbé ìtì eventually àní ó ń gbé bẹ́ẹ̀rù pé orí yẹn ìyẹn ti lè lò kó má jẹ́ pé arákùnrin yẹn gan bóyá a kàn ju owó yẹn já èyí ó kàn gba sípò lójú kò jẹ́ ojú kí èmi fi wo àárín yẹn.
0: Ẹ ṣeun gan sa, ẹ ṣe sa.

0: Sọlá.
1: Ẹ lọ ẹ̀ka lẹ́sà.
0: Ẹ ṣe pé.
1: Ọlọ́run kú ètò ẹ o.
0: Ọlọ́run ní ìjọba.
1: Àmì.
0: Kí mo rí sí ṣe ṣẹ̀fọ́ orúkọ mi ní Fàdí ìṣọ́lẹ̀ yìí?
1: Kí lẹ pẹ́ sà? Okay, Mr. Kudus.
0: Kudus.
1: Okay.
0: Kókó tí mo ń gbé ní tí ó ṣẹlẹ̀ láàrin sórí tẹ̀sẹ̀ ẹni tó tọ́nà tó sànù wà lọ́wọ́ ọkùnrin àti lọ́wọ́ obìnrin onílélọ́wọ́ àlejò bí ẹ̀rọ ìgbà náà wà bẹ̀rẹ̀ pé ọkùnrin àti obìnrin á wà bẹ̀rẹ̀ pé ìtọ́nà máa fẹ́ lù wọ́n fún láàrin ara wọn nígbàgbọ́ sí ni kí wọ́n ní lọ́kàn sí ara wọn.
1: Ntí Ọlọ́run. Ọlọ́run.
0: Ọlọ́run.
1: Hello.
0: Ó yàtọ̀ sí kí wọ́n lọ́kàn síra wọn.
1: Ṣọlọ Ọlọ́run ló ń lo àwọn ilé ìṣá.
0: Orí bí ẹni pé ìròyìn ẹ kó mọ́kàn kó ń bẹ́ o. Orí lọ́pẹ́jú sí náà ọkùnrin ọlọ́pàá jàjúlẹ̀ ni. Ìjọba ìlú fún náà ni ó ti àkíyèsí látara rẹ̀.
1: Kò
0: sí ìfẹ́ tí ó sún jù láàrin àwọn méjì.
1: Ẹ ṣeun. Mo like contribution yín yẹn. Ẹ ṣe gan sa.
2: Òun mi lórí.
1: Seriously. Ó rí o.
2: Àdúrà ti gbà omi tó pa náà ìfẹ́ kò sí. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́.
1: Hello.
3: Hello, ọmọ bẹ kọ
1: wẹ. Ẹ kalẹ o.
3: Mọ̀mí Ayọ̀mídé láti Ọmí Adì.
1: Mọ̀mí Ayọ̀mídé láti Ọmí Adì. Ọ̀pá
3: ẹ̀ ọpọlọ ló ní ìfẹ́ gbà.
1: Àmì ṣẹwàpá.
3: Tẹ́rí ọkùnrin yẹn. Kò lè sọ ọmọ yẹn. Èmi kò sọ fún ìtòlè gbàrú ẹ̀ láéláé.
1: Kò lè ṣe kí ni?
3: Kò lè ṣe ẹ. Òsọ́ fún ìtòlè gbàrú ẹ̀.
1: Okay.
3: Ó kàn gbọ́dọ̀ yẹn sórí ẹ̀. Ó gbé sórí ẹ̀tàn ni wípé kó máa ṣe kí yẹn láti da jù sílẹ̀ ni. Kò sí ọkùnrin tó lè gbàrú ẹ̀ láéláé. Ó kàn sí síwájú ni. Kò lè ṣe o, ẹ ti wọ ara yín wò pọ́kùnrin nìyí. Àtò bóyá bọ́bìnrin ẹ ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Kò lè ṣe rárá torí gbogbo tó gbé ẹ ti rí. Kò lè gbé pamọ́ mọ́. Gbòdìdí tí òbí bẹ́ẹ̀ kó fẹ́ nìyẹn. Ẹ máa gbé sóbò.
1: Ẹ ṣeun.
3: A wà pẹ̀lú yín o.
1: Ẹ ṣeun. Mọ́mọ́ Ayọ̀mídé, ẹ ṣeun. Wá, jẹ́ kí mi náà sáré chip in nílé yìí. Ṣé mo ẹ kẹ́ fáwọn èèyàn láàyè láti dá sí iná kí n tó sọ. Hello.
4: Hello, ẹ kalẹ̀ o.
1: Hello, ẹ kalẹ̀.
4: Adija ti lọ sọ̀rọ̀ láti Ìwó.
1: Adija ti láti Ìwó. Báwo ni Ìwó lálẹ́ yìí?
4: Àlàáfíà omi ka Màtínì.
1: Okay.
4: Nǹkan tèmi tí mo lè sọ sí ọ̀rọ̀ yẹn ni pé lóòótọ́ ló sọ sí ọ̀bá wo story yẹn, ó fẹ́ dàbí movie but it happens, ó máa ń ṣẹlẹ̀ real life.
1: Èmi ò mọ.
4: Advice.
1: Mo ṣe gbà mo ṣe mọ ní o.
4: Advice mi tí mo lè fún obìnrin yẹn ni pé she should seek for a divorce and kọ́ gbọ́n pálí wọn pẹ́pẹ́pẹ́ sí ìtàn wà educated, kọ́ wá ṣe é mí. Kọ́ fi ọkùnrin yẹn sílẹ̀ pẹ̀lú gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀kọ́. Dáza mo wà sọ pé má nìyẹn ti ní family mi sí another place. Kò sí ọ̀ fi lè advice ìyàwó ilé èèyàn kó máa ṣe irú
1: nǹkan bẹ́ẹ̀.
4: Ẹni yẹn wà deadly.
1: Bọ̀ lójú tèmi ṣó yẹ kí ẹ má bínú ṣé at first yẹn ṣó yẹ kí sìta yẹn gan wulẹ̀ gbà.
4: At first kò yẹ kó o náà gbà bọ́ ṣe mọ̀ wọ́n ní pé love ó crazy gan.
1: Ó lo ọgbọ́n ni.
4: Bẹ́ẹ̀ ni ọgbọ́n yìí ó ti rí pé obìnrin yẹn nífẹ̀ẹ́ òun ju bó ń ṣe nífẹ̀ẹ́
1: lọ.
4: Tó ló fi wá lo ọgbọ́n àrékèrèké yẹn.
1: Ẹ ṣe gan ni, ẹ ṣe thank you very much.
4: Yes sir, ẹ máa bí tó gbọ̀ta, à ń gbádùn ní o.
1: Ẹ ṣe. Ẹ ó ti get lóòótọ́ ni, ẹ rí pé arábìnrin yìí ó nífẹ̀ẹ́ òun. So sometimes mo ti sọ lórí ètò yìí pé ẹlẹ́nìfẹ́ èèyàn lóòótọ́, ale pe bia 2 weeks ago ko la soro npa ife ni pe boundaries ye ko wa nkan bayi ko le gba nkan bayi mo ma gba sometimes ti ife ba ti di pe ah tori ife na ni tori ife na ni you know that is no more that is not love
2: my social lady
1: kan ni pe toro yen sese le gbangba yen to so pe ah bawo ni kini ah mo ba soro na to ni kilo mean se show everything ko binu gan arakunrin ma be ni pe ma binu even deep down ninu arakunrin yen ara pe ah yawo mi ko le gbaru e mo to se fi lo yin yen to ri pe yin na pe bi yin na ni pe ah no to tun fi lo yin wo to ri pe yin na so come deep down lokan o pe ah lokan to se wa yen ko trust yin mo believe pe en pe awon te yon ba yen e jo nse nkan papo ni lati accept lati seru nkan yen but you know tin ko ba ti sele o ti sele ni way forward loku hello ki mo call eleyi ti ba ti mu ko kan se e ma fun yin ni advice ti wa you know sorry 6 years ta ba ni keke ma ka lo add 7 add 8 and ma le kin to yin je awon ton concern majority won nkan ton so to wa nbe o ma de ko surprise yin pe arakunrin yen le ti ni another family ton fo wo yen to fi kikini to fi sponsor so to ma ri yin pe ohun lo yin bi user le yin lo part kan e fi sustain family ti yin be yen lo part kan ba yin keep e ohun lo tun keep e so bo kan ni pe wo yin ni owo yen wa ko ni really support in ten se mo ja ti ma wa ti pe ti pe ti pe ti pe ti pe ti pe ba tori pe owo e wo wole sowo titi e lo fi support yin.
0: Hello
1: o
0: so mi ka ri wa re ni mi se ku pada.
1: Okay
0: ni yo ro bo o ma je e da o gbe yan ni mo e ti ko ma jo ko bo tori ki yo su le mo e jo le ni
2: sometimes I wanna run away.
1: Ẹ lè ka kúrò lórí ti yẹn. Tí ma ti gbé ìpè a ma kúrò lórí ẹ. Advice ti mo wa fún wọn, ma fún wọn lórí advice. Advice ti ma fún wọn, advice yẹn lè gbà, yẹn lè take
2: ẹ.
1: Ma give ni lè take ẹ, lè mo take ẹ.
0: Hello.
1: Hello.
0: Hello, ẹ pàlẹ́ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ.
0: Orúkọ tèmi ni Mr. Anifowóṣe nítorí àkú látàpẹtẹ.
1: Ok, àrúkọ yín gùn.
0: Yorùbá ní kí wọ́n mọ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ìjò kò lè fẹ́ ẹ because kò sí ọkùnrin tó lè gbawó ẹ̀. Ó kàn ti sí fì ní pé kí kóun fi mọ má jẹ. Kò lè fẹ́ because
1: wọ́n ti fẹ́ ra wọn ready.
0: Yóò mọ̀ wò pé kì í ṣe gbogbo ọkùnrin tó ń lọ bá ni wọn ní nǹkan kan bá a ṣe. Gbogbo ìwọ kan tiẹ̀ ni pé àwọn most ọkùnrin tó ń tìlọ bá wọ́n jọ ń ṣe wọlé wọ̀de ni. Gbogbo tó sì pamọ́ láyé yìí ojú ọlọ́run ló tó.
1: Ojú ọlọ́run ló tó. Ẹ ṣe. Let me tell you lying enough for now.

nígbà táwọn tra ẹ pẹ̀lú olólùfẹ́ àwọn yìí ti mọ̀ ẹ ti mọ̀ tí mò ń sọ àwọn èèyàn ní lábọ́ lábọ́ lábọ́ ọ̀ràn yàn bẹ́ẹ̀rẹ́ ó ti yé yín wọ́n ní ó ti wá di onígbà táwọn tra ẹ kí ni wọ́n ní ẹ̀kọ́ ni problem báyìí torí pé ẹ̀wọ́ àwọn ti ń trẹ́ tí àwọn ń sìn pé ó máa go out of this marriage kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ní àwọn ní káwọn fi spice up things ni wọ́n ló ti wá di addiction báyìí káwọn mọ́ ti jọ wà nílé báyìí ni yóò ti mọ ní bíbí akọ́ máa rùn wọ́n ní káwọn mọ́ ti dáwà báyìí ni bíbí kọ́ máa wọ́n ní it's now becoming too extreme kí ẹ káwọn gan ti ó ti wá sú àwọn báyìí only for the past few weeks now only àwọn ti stop ẹ táwọn dẹ̀ ti sọ pé àwọn ò ṣe only now she's threatening ó ti ń threatening àwọn pé táwọn ò bá ti ṣe pé bí ẹn páwọn fẹ́ pa òun ni nígbà míì báyìí táwọn bá wà lépẹ̀ láwọn ọmọ táwọn ọmọ bá kàn ra jáde báyìí ó ti tilẹ̀kùn ó ti mú orí àwọn káwọn tún wá líkì pléètì nígbà tí mo tún rí yẹn mo yọ àwọn lẹ́tà ìjáde ni àwọn ilé mo yọ ni náà wọ́n ní àwọn ti ń fíù nísìnyí pé òkè ṣé àwọn ṣe tí ò dáa ni by stopping or kò yẹ káwọn ti ẹ̀yìn introduce rárá àbí àbò ní wàhálà ẹ̀ pọ̀ sáré brief ẹ̀ ni lọ́jọ́ wa báyìí àtúbẹ̀wọ̀ ní romeo and juliet lọ mr martini kí làwọn lè ṣe torí pé ó ti ń sọ fún àwọn báyìí pé

0: fásán ẹ máa mọ̀ ṣe ojú òní tí yàn ọlọ́run á gbà fún yàn bàbá yẹn wọ́n ti pè mí tó wàá ti jọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ wípé táwọn bá ti ráyè a máa ríra tó bọ́ bá ṣe ń lọ sí mo máa jẹ́ kẹ́ máa gbọ́ ẹ ṣe.
1: lórí ètò yìí privacy ó wà lórí ètò yìí lórí ló fi jẹ́ pé a máa ń sọ fún wa lórí ètò yìí pé a fẹ́ títí ẹ̀wá gan lọ báyìí ó jọ bí ẹni tó pé ẹka tiẹ̀ ti ní ọ́fíìsì kan báyìí ọlọ́pàá máa ní ààbò lọ́fíìsì wọn fẹ́ wá lórí pé ilé iṣẹ́ wa kí n ṣe gbogbo gbàlàlẹ̀ láǹfààní kẹ́bọ̀dì máa wá so ẹyin tí bá tán bá ti fún ní time wá fún yín time tẹ̀lé wá rí wa ni.